ẹ wo ọ̀dọ́ ìwò yìí tó ń lúwẹ̀ẹ́ nílò odò adágún ọtí ìwà èrí àti ìmẹ́lẹ́ tó da gbogbo agbára ìjẹ́ ọ̀dọ́ rẹ̀ nù sínú kòtò ẹ wo ọ̀dọ́ ìwò yìí tí ó sọ ìbẹ̀rù àgbànù tí ó kúrò nínú ipa ọ̀nà òótọ́ àti ìwà rere alẹ́ bá mi wo ọ̀dọ́ ìwò yìí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òre tí àsìkò sì dúró dé ìgbà àtijọ́ yóò kọjá lọ ìgbà tuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ ìwo ọ̀dọ́ ìwò yìí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀ a mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ ò bá gbéra nílẹ̀ ìwo ọ̀dọ́ akíkanjú onírà tútù ìwo ọ̀dọ́ onírẹ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kan iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ léèbi dànù láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kúnlé ayé ò bá di àmúre rẹ ìwo ọ̀dọ́ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kìkì rẹ kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdáńkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o ò bá gbéra nílẹ̀ ìwo ọ̀dọ́ iṣẹ́ yá

gbogbo ẹni tí ń jagun o kò jagun mọ gbogbo ẹni tí ń jagun o kò jagun mọ ẹnìkan sàmì ìrànlọwọ olúwa ó dìde fún ayé rẹ gbọrọ olúwa látòní lọ àwọn tó fẹràn rẹ ló máa pàdé wọn ò sàmì ó máa pàdé wọn àwọn tó fẹràn rẹ ó máa pàdé wọn àwọn tó gbà tiẹ ó máa pàdé wọn tó o bá sàmì ó máa ríran lọwọ màmá ó máa ríran lọwọ ọmọ rẹ máa ríran lọwọ ẹ tẹ ọwọ ọtún yẹn wọn bá ọwọ ọtún rẹ sọrọ gbọ ó ní ní ọwọ ọtún rẹ ó ní ẹmí gígùn wa ọwọ òsì rẹ ọrọ àti ọlá bí ẹkún pẹlú ayọ kan ayọ ń bọ lọwọ ọwọ ọtún rẹ ó yà lọ gba ire mo fún ọ ní ẹmí gígùn ó yà gba ẹmí gígùn mo fún ọ ní ire ó yà gba ire ní orúkọ olúwa bó bá jẹ pé lóòótọ èso wọ ọwọ ọtún rẹ èso sì wọ ọwọ òsì rẹ mo sọ tẹlẹ ire jáde sí ọ ọwọ yìí wàá fi gbáre bẹẹ ló máa rí ó ṣe bẹẹ ẹyin olùrànlọwọ àgbáyé ọmọ rẹ náà máa ríranlọwọ gbà ayé rẹ náà máa ríranlọwọ gbà bẹẹ ló máa rí ó rí tiẹ sí ọrọ ẹdayọ jésù olúwa wa bí àwọn èèyàn bá lẹrí ní ayé tẹ ọwọ rẹ méjèèjì ó máa lẹrí ó máa lẹrí ọjọ ayọ rẹ wọlé mo gbàdúrà ìrànlọwọ yóò dìde fún wọn náà ọrọ ojúlere o bẹẹ ló máa rí.

0: ojúmọ rẹ ojúmọ dùnú ó tún mọ yín lónìí ọmọ wa o ọrọ àgbà tó dé bí ìṣe wa ètò tílé iṣẹ alálùbáríkà mtn tí wọn ṣe onípọwọ rẹ pé kájọ mọ bu omi ọgbọn mu abdulrazak abdulgani mr gra ló kọ
1: ẹ jẹ àgbéyẹwò
2: wọn ni kò mú kẹ alákan àfojúsùn kan ìkẹ nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjákùmọ̀ rẹ kìí ṣẹran ọdún kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọn ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékí ọmọ ọ̀lẹ́nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀ limit 100 mtn. Ita jọ gbé yẹ̀wò láàárọ̀ yìí mo fẹ́ kẹ́ a jọ fi ìwé lé orin ni o adẹ́dà tó dá wa ó mọ̀ wá ó wá mọ̀ wá ó wá mọ̀ wá sínú mọ̀ wá mọ̀mọ́ wá wá mọ̀ yọ wá síta lásìkò ìgbà tásìkò tó ṣùgbọ́n gbohun tó mọ̀mọ́ ara wa ó sì ń bẹ lára wa ní mọ̀mọ́ bá a bá mọ̀ nípa rẹ̀ tá a sì lo bó ti tó àti bó ti yẹ èyí tó mọ̀mọ́ ara rẹ̀ yẹn ni wọ́n ń pè ní ẹ̀bùn tálẹ̀ǹtì lélẹ́bó pé kò sí ẹ̀dá elédùmarè kan tí kò ní ẹ̀bùn tádẹ́dà dámọ̀ ẹlòmíì ẹ̀bùn kọ́ máa kọ́ ni ní tiẹ̀ tó bá kọ́ yàn èyàn ò mọ̀ irúfẹ́ onítọ̀hún tó bá jẹ́ olùkọ́ ibi tó dáa jù láti lọ ni ilé ẹ̀kọ́ tí wọ́n ti ń kọ́ ni colleges of education àbí university of education yóò sì fi dorí ire fún un ṣe elédùmarè nìkan ló mọ ibi tó rí ire ẹ̀dá wà bó o bá ní ẹ̀bùn kan lára ṣẹ́ wọ̀kùwọ̀kù ni yóò rọrùn fún ọ láti lò ó ìtàwọn èèyàn kan mọ ní à kíní ilé o bó o láṣẹ ṣe o ìwọ kan mọ wò pé kíní yìí ò lè àpẹẹrẹ ẹrú rẹ ẹlòmíì ò lè dúró níwájú èèyàn mẹwàá kó máa sọrọ ìwọ sì rèé ò lè dúró níwájú ẹgbẹrún mẹta èèyàn jù bẹẹ lọ tó máa sọrọ ń tiẹ ò rí nǹkan kan tó ní ọlá ń bẹ ẹbùn tó lè dọlá dọlà dọrọ fún ọ ni ìwọ ni kó o wá lọ fi ẹkọ kún tó o bá fẹ ẹkọ kún yóò tó máa di oore fún ọ ju bó ṣe ń di lọ ẹlòmíì máa ro ẹjọ́ o ẹjọ́ tó ń ro ìmọ̀ ro lárùdánú ó ṣe gbìyànjú kó o wá ibi tí ẹjọ́ rí ó ti dorí ire fún ọ ẹlòmíì ẹ tu òbèjì ẹlẹ́sìn ọwọ́ omèrè ṣàlàyé ìgbà tó wà ń kẹ́kẹ́ ní ti máa sá eré gbìyànjú fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ tá ń sọ yìí ó lè mọ̀ jẹ́nu yàrá ìkẹ́kọ̀ọ́ classrooms ni wọ́n ti fẹ́ kọ́ o ó lè jẹ́ wípé wàá súnmọ́ àwọn tó ti ṣe nǹkan yìí tí wọ́n mọ̀ nípa nǹkan yẹn ni wọ́n wà á tó fi ọ̀nà mọ̀ ọ́ sí wípé kíní ń bẹ lára rẹ̀ ń tòótọ́ eléyìí tí wọ́n ń pè ní raw talent ṣùgbọ́n ọ̀nà wo ló gbégbà ọ̀rọ̀ rí ó dàbí ọ̀rọ̀ góòlù tí wọ́n wà láti inú ilẹ̀ owó iye bí ẹni tán bá wà tán ṣùgbọ́n tí ò bá ti gbanú iná kọjá kò ní di dídán tí wọ́n lè wọ̀ sọ́rùn tán lè wà sọ́wọ́ tí wọ́n lè fi sétí tí wọ́n lè fi ṣe àwọn ohun mèremère ẹ̀kọ́ tó o fẹ́ gbà yẹn ni pé góòlù rẹ fẹ́ gbanú iná kọjá kò lè di dídán fẹ́ ẹ̀kọ́ kún ẹ̀bùn mọ́kàn jẹ́ ẹni tó kàn ń lu ẹ̀bùn tí ń bẹ lára rẹ̀ sá fẹ́ ẹ̀kọ́ kẹ́bùn o kò lè tó jẹ.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
2: Wọ́n ní kó o mú kan alákan àfojúsùn kan ìkẹ́ nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjákùmọ̀ rẹ kìí ṣẹran ọdún kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀ ń lo jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékí ọmọ ọ̀lẹ́nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀ limit 100 mtn. Iléeṣẹ́ mtn nigeria ló sonúgbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa instagram ọ̀rọ̀ àgbà 247 tiktok ọ̀rọ̀.àgbà 82 facebook ọ̀rọ̀ àgbà abdulrazak abdulgani mr gra lókọ mi iléeṣẹ́ mtn nigeria lókèlókè ńlá bọ́ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ̀ lọ ẹ̀kú kalẹ̀.

0: Ètò ìre òwúrọ̀ lógún orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyì Olópọ̀rọ̀kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá, ẹ káàárọ̀ sà.
1: Ogo ni fún Ọlọ́run ní òkè ọ̀run.
2: Alleluia.
1: Ẹni mímọ̀ jùlọ, ó rí wa báyìí, oṣù tuntun, àánú máa rí, orí ọ̀fẹ́ máa rí, Olúwa gba ọpẹ́, gbẹ̀yìn wa, gbẹ̀yìn wa. Ọmọ rẹ tí wọ́n fẹ́ tipasẹ̀ rẹ̀ dán láàmú yìí, ó yà kán káwọ́ wọn kúrò. Mo ń sọ fún ọ nípa oṣù mẹ́sàn-án yìí tí Olúwa máa ń gbé kalẹ̀ bí ọ̀nà àbáyọ fún ìran oṣù kọ̀ọ̀kan. Ìkíní mo sọ fún ọ pé ó máa ń gbé májẹ̀mú ìrántí kalẹ̀. Ó máa ń jẹ́ kí wọ́n rántí èèyàn. Síbẹ̀ 2 Samuel chapter 9. Ó ń ṣe kò sí ẹnìkan ní ìdílé Saulu tí èmi yóò ṣe olùwà fún. Ẹ̀wọ̀n ni wọ́n ti kú tán. Wọ́n ní Sùmọ́kù kan, Mefibosheti ọmọ Jonathan ọ̀rẹ́ yín. Wọ́n ní Sùmọ́ ẹ̀fẹ́ rírú èèyàn bẹ́ẹ̀ yẹn torí arọ ni o. Ẹ ìfẹ́ rí arọ o. Dáfídì ló yarọ kò yarọ. Gbọ́ à ń fẹ́ṣin fọ̀ mi. Èmi ò mọ bí wọ́n ti ń fẹ́ṣin láì sí pé wọ́n fẹ́ lọ́pọ̀ mi. Gbọ́ à ń fẹ́ṣin. Ẹni tó fẹ́ fẹ́ṣin náà nígbà tó dé ó ní òkun ajá bíi tèmi. Kéèsì ẹ ti tẹ́ríbù sá. Kò tiẹ̀ sí ṣúra ọmọ bala rẹ̀ torí ọdún márùn-ún ni àwọn tó ń gbé. 2 Samuel chapter 4 verse 4. Àwọn tó ń gbé wọ́n ń gbé sá lọ. Olùtọ́jú ẹ̀ ń gbé sá lọ nígbà tí ó gbọ́ ikú bàbá bàbá ẹ̀ àti bàbá ẹ̀ Jonathan ní òkun ajá bíi tèmi. Kéèsì ẹ ti tẹ́ríbù sá. Kò tiẹ̀ sí ṣúra ọmọ bala rẹ̀ torí ọdún márùn-ún ni àwọn tó ń gbé. 2 Samuel chapter 4 verse 4. Àwọn tó ń gbé wọ́n ń gbé sá lọ. Olùtọ́jú ẹ̀ ń gbé sá lọ nígbà tí ó gbọ́ ikú bàbá bàbá ẹ̀ àti bàbá ẹ̀ Jonathan ní bàbá ẹ̀. Bàbá bàbá ẹ̀ sì jẹ́ Saul tó jọba ní Israel fún 40 years. Wọ́n ní lọ́jọ́ kan làwọn méjèèjì ẹ bá mi kà.
2: Jonathan ọmọ Saul sì ti bí ọmọkùnrin kan rẹ̀ rọ. Ó sì ń jẹ́ ọdún márùn-ún nígbà tí ìyìn dé ní ti Jonathan láti.
1: Ọmọ ọdún márùn-ún ni sà. Nígbà tí wọ́n ìròyìn nípa ti bàbá bàbá ẹ̀ ti ṣe Saul àti bàbá ẹ̀ ti ṣe Jonathan.
2: Láti jẹ́ Israẹli wá, olùtọ́ rẹ̀ sì gbé.
1: Olùtọ́ ẹ̀ gbé.
2: Ó sì lọ.
1: Ó ń sá pé kí ló ṣẹlẹ̀ bàbá kú bàbá bàbá kí ló ṣẹlẹ̀.
2: Ó sì ṣe bí ó sì ti ń yára láti sá lọ.
1: Bí olùtọ́jú ẹ̀ ṣe gbé pé bàbá kú lọ́jọ́ kan ṣo ní Jésùrẹ́lì.
2: Yes. Ó sì ṣubú.
1: Ẹni tó ń gbé èèyàn tó ṣubú. Kí ló ṣẹlẹ̀.
2: Ó sì yarọ orúkọ rẹ̀ a máa jẹ́ Mefibosheti.
1: Ó yarọ orúkọ ẹ̀ ni Mefibosheti. Kí ni ìtumọ̀ Mefibosheti? Ẹni tí a rán láti mú ẹ̀gàn kúrò. Ṣé ń rìn mú? Ẹni tí a rán láti mú ìtìjú kúrò. Ó wá di ìtìjú tá a ní kó mú kúrò. Torí pé bó ṣe ṣubú yẹn, wọ́n ni wọ́n gbé lọ sí Lódìbárì. Wọ́n dẹ̀ lọ ìpamọ́ síbẹ̀. Ọmọ ọdún márùn-ún. Nígbà tí Dáfídì máa rán tí ẹ̀ yìí, ó ti ọmọ 20 lọ. Torí wọ́n ló ti bímọ. Àgbàlagbà ló sáà bímọ. Wọ́n ló ti lọ ọmọ kan. Àdẹ̀mú yí ọdún ọmọ yẹn. So àti ẹ̀ lè sọ pé 20 gan ni. Bóyá ọmọ gan ti pé ọmọ ọdún mẹ́wàá. Ṣùgbọ́n kí Dáfídì tó rántí nǹkan

0: ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta àti ẹ̀ ọ̀fẹ́ ni ibi tí wàá sùn gbogbo ẹ̀ ló wà mercy camp láti ṣe gbogbo ibi tó bá ti ń bọ̀ máa bọ̀ ní magboro olóhùn lọ sí abúlé ọba ní kọ̀gẹ̀ ìrìn àjò ńlá ni mo gbàdúrà fún wọn wọn ní yàn jẹ wọn ní pa ọ sòrò
1: òun
0: ní kúkú ẹ léèyàn wọn ní já ọ sí òru
1: òun
0: ní roko ẹsìn
1: ọsùn
0: yìí ó gbà mú oṣù yìí yóò bọ sí oòrùn odò yóò ràn sí ọ lórí wọn ní pa ọ lápasáyé
1: òun
0: ní sìn gbogbo ọfà tó bá fi sùn ọ lọ́sẹ̀ yóò padà bí tó ti ń bọ̀ gbogbo ẹni tó tọ̀ nǹkan ládùn fẹ́ bá ayé rẹ sọ̀rọ̀ àgádágodo yóò sí láhàn
1: kò
0: ní lè sọ̀rọ̀
1: bẹ́ẹ̀
0: lolúwa wù bẹ́ẹ̀ ni wòlíì sọ jésù olúwa.
1: Ẹ
2: mọ̀ pé fún àdúrà bá ti ń parí.
0: 070-4912-3572.
3: Ètò eré òwúrọ̀ ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yẹn láti iléeṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Bàbá wa Adéníyí olóòpọ̀ kọ́ fi oúnjẹ mi bọ́ wa àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀ kí Ọlọ́run kí ó bùkún fún yín Jésù lolúwa.

0: lẹ́kan ló kọ mi
1: ojúmọ o ẹ kọ ojúmọ gbogbo olólùfẹ kọkọ ní wọlé sẹbọ fm a jí rédíò dùn bí òní ni ọjọ kọkànlá oṣù kẹjọ lójú ọjọ jí sí ti ṣe ọjọ òpàrọ ó tún wá jẹ pẹkín rẹ kí pẹlú ọjọ kẹtàdínlọgbọn sọfàr 1448 h gbogbo o torí pé àdúrà ó ṣe fúlùmù ni wọn sì ní ká tún máa ṣàdúrà láì àdúrà náà ní ọ̀pá kristi àbí
0: bó ṣe pé ní. Àdúrà ni ọ̀pá kristẹni lọ́rùn.
1: Ṣùgbọ́n atọ́pọ̀ ètò rẹ Mr. Bible ọ̀tọ́ka bíbélì mo nígbà ìbá ríra yẹ́jọ́ máa sọ yẹ oníkò sí nínú bíbélì yẹ wá bóyá o ṣe rìsáàjì lé lórí ni òbúrú kò bàjẹ́. Ìwé ìròyìn fún táwọn ọtí tẹlifà wà pẹ̀lú mi leadership náà gbẹ̀yìn gàgẹ́gẹ́lẹ́gbọ́ agbọ́dọ̀ wọn kúra sí àkíyèsí mi fẹ́ràn rẹ̀ ká máa mú ní ọ̀kọ̀ọ̀kan ìjẹ́ ti àárọ̀ yìí rọ̀bùnú olúyege náà lórúkọ tí èmi jẹ́ kókó ń tẹ̀síwájú.
2: Bébí bá ń pààyàn ìdíje ìyomọ́lẹ́lẹ́ nírì bẹ́ẹ̀ bá bá jẹun tá a bá tún yóò tún àdàbẹ̀ ni pé bí ò lè pa ni bẹ́ẹ̀ dá bá bẹnu jọ̀gbọ̀n òun hílà ìlú àdàbẹ̀ ni pé òun ní bọ́m̀bẹ̀ àmọ́ tí wọ́n bá mi bá pa ìgbà tó mú gbá mi ìdè tó ń tọ̀hún tó gbatẹ́gùn àlàáfíà sára àdàbẹ̀ ni pé kọ́ ló ti wà nù jọ̀gbọ̀n rí bí ẹ̀dá bá yí àgàn tó yà pátá tó lé ọmọ lẹ́yìn àgbúrú sẹ́kún tó ń fi ọwọ́ oṣù nù gírígbé àdàbẹ̀ ni pé ń tọ̀hún òní bímọ àmọ́ ń gbọ́ lọ́wọ́ bàbá gbéṣẹ́ èdè tó ń tọ̀ ń bí méjì tó ń bí mẹ́ta tó ń bá kọ́tọ́ ń bá àdàbẹ̀ ni pé ń tọ̀hún kọ́ ló ti yàgàn rí. Àdàbà wa ń ṣàìsàn àdàbẹ̀ ni pé òní gbádùn àmọ́ tí ọlọ́run bàbá mi tó bá mú àlàáfíà dé ìkan lára àwọn ológun tí wọn mú pé wọn dí fẹ́ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ààrẹ àmọ́ bọ́lá ahmed tinubu ni o ó ní àwọn ọ̀sà déédéé ṣe léyìí nígbà táwọn wo ológun tó sì ní pé ìyá ń jẹ ọmọ nàìjíríà ibi ń pa àwọn èèyàn tó àwọn gbé ìgbésẹ̀ láti pé tó káwọn bá lè mú inú ọmọ nàìjíríà dùn ẹni tí ń fi ìyá jẹ ọmọ nàìjíríà tábà lè lórí àlééfà tábà lè kúrò kò léwu
1: ǹjẹ́ ẹjẹ́ àwọn nǹkan ká sí àmúlò olùwà àrùn ìjàkásí nǹkan dáadáa ní iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá pàápàá jùlọ ọlọ́pàá ìpínlẹ̀ ẹjẹ́ àsàmúlò rẹ̀ muhammad ló pe àkíyèsí bẹ́ẹ̀ láàrin.
2: bẹ́ẹ̀ ni méjì bá ń tayọ̀ lórí pápá bí ọba ṣọ̀mẹ nìkan ní ọ̀padà jámọ́ lọ́wọ́ ta ní wọn jámọ́ lọ́wọ́ olójú àbá àtìdé ńgbà tí ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun tó bá fẹ́ ju kẹ̀kẹ́kẹ́ wọn ní báyìí bí ìdìbò lùjà bí ìtàkùn tọrọ síra ẹ bí ìgbára pọ́nlá pẹpẹ òun náà ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní
1: ìpínlẹ̀
2: jẹsẹ tún jẹ ìyàn anáyò kára dẹ ló síbẹsíbẹ ara tún ní kókóókó jẹjẹ mọ pé àwọn jẹ ìjọ methodist orí nàìjíríà náà sọ nímọ̀ fíjọba àpapọ̀ yìí pẹ̀lú pé ẹlẹ́rìn fi owó kó owó fún àwọn gómìnà ẹ̀ ń fi owó kó owó fún àwọn ìjọba àbílẹ̀ síbẹ̀ àwọn ọmọ nàìjíríà ò rí pa rẹ̀ lára àwọn ìyá ń jẹ ọmọ nàìjíríà kọjá bẹ́ẹ̀ ebi ń pa ọmọ nàìjíríà o.
1: ojú tí ó bá ní kárẹ́kì ìta ìfakọ̀ẹ́dẹ́ ìyẹn ò lè dá sọ́yàn jẹ́ ẹjọ́ ọ̀pọ̀ àwọn ẹ̀ka tó mójútó náà mọ̀ nílẹ̀ wà nàìjíríà náà pé àkíyèsí o ẹ̀ka pínlẹ̀ka kaduna àwọn máa ṣàkóso rẹ̀ gbèsè tẹ́ ẹ jẹ́ ó ti pọ̀ jù ọ̀tẹ́ nírínwó bílíọ̀nù náírà ìbò láti rí eléyìí.
2: pípẹ́ làápẹ́ pàjá tó ń kóró pípẹ́ làápẹ́ pàdé òkòkò tí fi nẹsẹ̀ rí wẹrẹ sẹ́lẹ̀pẹ́ wọ́n máa ti pẹ́ bí kótó pẹ́ bí kò tó ṣe ìpàdé pẹ̀lú àwọn gómìnà tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú apm lórí kíni lórí ìgbàlódé fún ètò àpapọ̀ ọdún 2027
1: náà. àwọn òṣìṣẹ́ fáfitì ní ìpínlẹ̀ kánò iná dùn wọ́n sì ń yọ̀ lórí ìgbésẹ̀ gómìnà yusuf bó ṣe buwọ́ lu àfikún fún wọn ni kó máa lo bí.
2: ọba lọ́ládé ọba lónìlẹ̀ ọgbẹ̀bà kẹ́ẹ̀pẹ́ láàrin ìlú a kì í sí ní ìlú kámà ni olórí. láwọn ìpín ọba àlàyé ìlú èkó ni ọba líwọ̀n ọba túnde oṣù alálẹ́ àrẹ̀mọ àjọlódì fọ́ọ̀sì olóòkó wa fúwádì. wọ́n ti ké sí ìjọba àpapọ̀ bí wọ́n ṣe sàmì sí ayẹyẹ ọdún mẹ́tàlélógún lórí àlééfà bàbá wọn. wọ́n ní ẹ ṣe àtìlẹ́yìn pọ̀ fún àwọn ọba ọba tẹ́ ẹ bá fi jẹ ẹ jẹ́ kó ní àwọn nǹkan tá a lè lọ́ba.
1: lórí ìbò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn olú àtàwọn àgbà ẹgbẹ́ pdp wọn ní agbèrò adeleke látẹ̀yìn à ń bu wọn láwọn fẹ́ ṣiṣẹ́ fún o ìgbésẹ̀ wọn ò lè dá gómìnà dúró ẹgbẹ́ àkọ́ pàtì
2: lókè síbẹ̀. àwọn àjọ tó ń rí sí ìmọ̀ràn lórí ọ̀ nípa àjọpọ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèlú tó pè ní inter-party advisory council wọn ti pa ẹgbẹ́ òṣèlú pátápátá tó fẹ́ kópa ń bi ètò ìdò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ àjọ tá a wà yí pé ẹ jẹ́ kí àlàáfíà jọba o.
1: ẹ fura ọmọ orílẹ̀-èdè nàìjíríà lórí ìṣẹ́gundógójì ni àwọn òyìnbó aláwọ̀ funfun mẹ́tàlélógún ló balẹ̀ sí tẹ̀sán ní ìpínlẹ̀ ogun tí ó yẹ pé wọ́n fọ̀rọ̀ wọn lẹ́nu.
2: àjọ ilé owó náà mọ̀nàmọ́ná orílẹ̀-èdè nàìjíríà wọ́n máa ti tú àwọn ìgbìmọ̀ nípa iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ kaduna ká kí ni wọ́n ṣe wọ́n ni wọ́n jẹ gbèsè gbèsè náà ti bílíọ̀nù lọ́nà àádọ́ta lẹ́nìwó àti mẹ́fà náírà ó lé díẹ̀ 456.6 bílíọ̀nù náírà ni gbèsè tí wọ́n jẹ.
1: ètò lónìí òṣèlú lónìí ètò ìjọba.

0: effective relief from malaria. Komal on, malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Wọ́n tún bí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: After 3 days, consult doctor.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. O lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.

0: iwájú bọ́dẹ̀ fẹ́ mláwàna yìí 2.9 tabadi abala àgbéyẹ̀wò láàárọ̀ yìí kílá fẹ́ kẹ́yìn màmá yìí bẹ̀rẹ̀ òjò bọ́lọ́dẹ̀ kájọ foríkorí fíkunlukun lórí ẹ̀ wíwọ́ ojú ọ̀tún sí bí àwọn ọmọ nàìjíríà tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó wọ́n ṣe ń kúrò nàìjíríà tí wọ́n ń lọ sí òkè òkun ni o wọ́n ní nínú ìtọpinpin àwọn tí wọ́n jẹ́ oníṣẹ́ ìwádìí wọ́n ṣàfihàn wípé ẹgbẹlẹmọ kó àwọn ọmọ nàìjíríà tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nínú iṣẹ́ ìṣègùn òyìnbó ni wọ́n ti kúrò nàìjíríà tí wọ́n lọ sí òkè òkun àwọn orílẹ̀-èdè káàkiri òkè òkun òun náà ni gbogbo wọn gbà lọ́ báyìí láti máa wá ọ̀nà àbáyọ sí ìgbésí ayé wọn tó jẹ́ pé wọ́n ó di ẹni tí olówó ti ń lọ láti wọ́n sì máa gbádùn ara wọn dáadáa nígbà tá a kọ́ wọn ta dá wọn lẹ́kọ̀ọ́ ta sì wọ́n jiná tán lórílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n ń gbé iṣẹ́ tá a ti kọ́ wọn nàìjíríà wọ́n ń gbé lọ sí orílẹ̀-èdè míì tí wọ́n lọ fi ṣe ìtọ́jú àwọn tí wọ́n jẹ́ ara orílẹ̀-èdè míì pàápàá jùlọ àwọn orílẹ̀-èdè aláwọ̀ funfun ìbàdàn
1: kò burúkú bàjẹ́ bó ṣe ní kí n máa mọ́lẹ̀ wọ́n sì ní bọ́tún bá ń jẹ tó sì ò bá jẹ ọ̀n dọwọ́ lórí orin o wọn á ní bíbá gbé ìyín ọ̀wọ̀ mọ́ ọ máa lọ sí ibòmíràn
2: bí tí wọ́n ṣe fi yín ọ̀wọ̀
3: ibi wọn fẹ mi bẹbù kàtà mi.
1: Ah, ní fújì òkè ògùn ìbàdàn lórí fújì. Kò burúkú bàjẹ́ ọgbọ́n òun la fẹ́ dá sí ọ̀nà àbáyọ là ń wá láàárọ̀ yìí lórí bí àwọn dókítà wa oníṣègùn
0: tí wọ́n ń gbé. Ìgbésẹ̀ wo ni ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti àwọn ìjọba ìbílẹ̀ lè gbé láti rí pé wọ́n fòpin sí ọ̀rọ̀ ká máa kọ́ ọmọ ní Nàìjíríà kí wọ́n kọ́ṣẹ́ mọṣẹ́ kí wọ́n dun oníṣègùn òyìnbó kó wá jẹ́ pé lẹ́yọ̀sọ́kà wọ́n japa wọ́n lọ sí òkè òkun báwo ni ìjọba àpapọ̀ ṣe lè ṣe báwo ni ìjọba àpilẹ̀ ṣe lè ṣe báwo ni ìjọba ìbílẹ̀ gan náà ṣe lè ṣe ipa owó gan ni àwa gan ta ajára náà lè kó tó jẹ́ pé àwọn oníṣègùn òyìnbó wa yìí wọ́n ó dúró sílé láti máa tọ́jú wa ọlọ́run ní jẹ́ gbọ́ ṣàìsàn.
1: tá a bá tún ní ká máa wò ó kó tó kọ́ tari ojú òpó sílẹ̀ pẹ̀lú ìgbésẹ̀ tó ń lọ lábẹ́nú yìí lórí àfikún owó oṣù òṣòwò oṣù ṣé lè jẹ́ kí àwọn oníṣègùn òyìnbó kí wọ́n mọ̀ japa lọ sí òkè òkun mọ́ torí náà máa pe ìyá ọ̀dọ̀ọ̀dọ̀ tàwọn kò burúkú bàjẹ́ ojú òpó tí wọ́n gbà.
0: 0098444710 tẹ bá gbìyànjú yẹn tí ò bá ṣẹlẹ̀ lọ 0708 8100 154

0: 08 0 0 1 5 4.
1: Tí ẹ bá gbìyànjú tí ò bá ṣiṣẹ́ ajẹ́kùnrin tó ti láàké mọ́nu 08 0 3 4 0 5 7 1 4 1 tàbí ìlú mọ̀ká 07 0 1 2 0 6 7 9 5 9. A mọ̀ retí àtẹ̀jíṣẹ́ yìí olóòtú Adéyẹmí Adésanya Ọlálékan.
0: Ṣíwọ̀ ló ń gbé àkíkà kiri tó ń láàké mọ́nu.
1: Ó yẹ kó lánàá ni nígbà tó ní tí ò bá ṣiṣẹ́ èmi dẹ̀ sì rànlọ́wọ́ fún ẹ pé ajẹ́ pé wọ́n ti láàké mọ́nu.
0: Gbogbo lagilagi ẹ̀rọ ti Ọlọ́run ẹni bá ló ń mọ gíla ti ń lagi káàkiri ọlọ́run ní láàké mọ́nu náà nípàkọ́. Gbogbo onímọ̀ ìròyìn tẹ̀síwájú.
2: Ó jẹ́ kí ni ìwé ìròyìn mangani òun náà ni ó ṣe dèrò mí láàárọ̀ yìí. Àṣẹ lóòótọ́ ni pé bí ọba nídìí obìnrin jẹ́ kúmólú ibi orin bá ti jẹ́ kúmólú ajẹ́ pé ikú ti pa gbogbo akin ti ń bẹ lé wọn ni. Àṣẹ lóòótọ́ ni pé bí nǹkan ọba ṣe ẹ̀ṣẹ́ ẹ̀ṣẹ́ kì í déédéé ṣe lásán ẹnìkan ló máa lanu bọ̀rọ̀ láàárọ̀ ìta ló ń tọ̀ ọ́n. Ọ̀gá ológun kan ni o tó ti gba tí ó ti ní ipò ogun rẹ̀ ti tó ipò Colonel Mohammed Maaji náà ló kọ rẹ̀. Ó wà lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n fẹ́ dìde gba ìjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń jọsí léètọ́ pé wọ́n ní wọ́n káwọ́ pẹ̀lú ìjọba yìí níwájú àwọn tí wọ́n jẹ́ ìgbọ̀n tó ń gbọ́ ẹjọ́ àwọn ológun. Nígbà tí wọ́n ẹ̀bà náà wá ń sọ̀rọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé o ṣe kú mọ̀ pé ojú òní ti ni kọ́ máa ká nǹkan mọ́ni lọ́wọ́ bíi kéèyàn máa ṣẹ́gìrì lé kaná bíi kéèyàn máa wọlé sùn àbí kéèyàn kọ̀ọ̀kan bu àpò kọ́ bá lè jẹ́ pé yóò gborí sókè mọ́ oríṣiríṣi àwọn kan náà ló jẹ́ pé yìí máa ká mọ̀yàn lọ́wọ́. Ohun tó kọ́ ọba náà lẹ́nu òun náà ni pé ó ní ìdí kan pàtó kó tó ni pé òun kópa nínú ìgbìyànjú àti ìdìgbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó nígbà táwọn wò lọ táwọn pé nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àlééfà wọ́n gbọ́ nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé tán ní àwọn gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà tó fi ìyá jẹ ọmọ Nàìjíríà ni. Àwọn ọmọ Nàìjíríà gbádùn ara bí ti wọ ọmọ ó ti sọ ọmọ Nàìjíríà bó ṣe wá sọ ọmọ Nàìjíríà àwọn náà wà lára ọmọ Nàìjíríà àwọn wọ̀ pé ọ̀nà wo làwọn lè gbà káwọn kò gbọ́ ọmọ Nàìjíríà kalẹ̀ nínú hílà hílo eléyìí tó yẹ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń kó wa lọ́fà tó jẹ́ pé àwọn ní káwọn dìde gbàjọba. Ẹni tó bá jẹ́ olùdarí fún ọ̀rọ̀ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ fún àwọn elétò ààbò ìyẹn Major General Samaila Uba ọba rẹ̀ sì ṣàlàyé ó ní ṣe rí gbogbo ohun tí arákùnrin tó fi dàbí ẹni pé ó ń kàbọ̀rọ̀ báyìí kò ní í ṣe lẹ́yìn pé wọ́n pè pé kó wá ṣàlàyé àbí ó ń wo pé òun wá ọ̀nà àbáyọ lórí pé wọ́n bóyá wọ́n lè tó òun sílẹ̀ àbí wọ́n lè ṣíjú àánú wo òun ṣùgbọ́n ní báyìí wọ́n ní ìgbẹ́jọ́ sì ń lọ lọ́wọ́ o láàrin àwọn tó yẹ kó wọ́n ní wọ́n jẹ́ àwọn ọmọ ológun tí wọ́n ní wọ́n kópa nínú ìdìgbàjọba tí wọ́n fẹ́ ṣe fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Colonel Maaji ló sọ ọ́ dimọ̀ pé òun ṣàdédé gbé ìgbésẹ̀ yìí o wípé gbogbo ìgbésẹ̀ tó ń gbé yìí òun ṣe ń torí àwọn ọmọ Nàìjíríà ni torí ìdí nǹkan kan tó ń fẹ́ sọ pé ẹ̀sà dáríji òun òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ẹ lọ ka ìkúnrẹ́ ìròyìn inú ìwé ìròyìn Vangard láàárọ̀ yìí.
1: Bẹ́ẹ̀ bá ṣe ń fọ̀rọ̀jùmọ̀ tí lájọ máa ń sọkó rẹ̀ lójúwé kínní Telegraph láàárọ̀ ẹ̀ leadership náà tún gbé rìn lọ́jọ́ kẹ́mi kọjá lọ sí ìpínlẹ̀ Ọ̀sun. Wọ́n ní àpọ́nlé òsì fẹ́ni tó bá múṣẹ́ rẹ̀ lẹ́ọ̀lẹ́ iléeṣẹ́ ìdìbò lẹ́wà níjà tá a mọ̀ sí ánlẹ̀ wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan lórí àwọn irinṣẹ́ tó pẹ́ fẹ́ lò fún ìdìbò tí wọ́n wáyé ní ọjọ́ Sátidé tó kọ ọjọ́ márùn-ún báyìí. Wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé nígbà tí wọ́n sáré sáwọn irinṣẹ́ wọn pàápàá jùlọ tọrọ mọ́ ti BVAS wọ́n ní wọ́n ṣe àtúnṣe sí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà tọrọ mọ́ ti ìmọ̀ Bayode lọ sọ fáwọn oníròyìn lánàá òde olúgbò ètò ló ti wà lẹ́sẹ̀ pẹ́sẹ́pẹ́ o wípé àwọn ti ń gbára rẹ̀ fún ìdìbò tí wọ́n yọ wáyé ní ìpínlẹ̀ ọ̀sùn lójọ́ Sátidé tó ń bọ̀ wípé kò ní sí dáàsì kankan wípé yóò lọ ní ìrànwọ́ ìrọsẹ̀ àwọn irinṣẹ́ àwọn wọn bá gbà mú yóò sì ṣiṣẹ́ o ojú ìwé kìíní dáàsì ní Telegram láti ẹ̀ náà kà láàárọ̀
2: yìí. Kókó inú ìròyìn tẹ̀síwájú ìṣó

0: wọn ni ẹgbẹ́ òṣèlú africa democratic congress wọn ni wọn ṣe ìpolongo tiwọn nílùú ọṣọgbó tí wọn sì ń pariwo fún gbogbo aráàlú pé wá ṣe àtìlẹyìn fún ẹni tó yẹ pé ó ń díje dupò lábẹ ẹgbẹ àwọn tó gbà kọjá adarí ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn najim salam bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú all progressives congress àwọn náà sọ ní mẹ́rin pé kò sẹ́ni tó lè ṣe o bí kì í bá ṣe ẹni tó fẹ́ díje dupò lábẹ ẹgbẹ́ òṣèlú àwọn wọn ni kódà gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ ọ̀ṣun ọlásùnwòye ọlọ́lá wọn làwọn fúnra wọn wọn ṣáájú tó bẹ̀rẹ̀ sí polongo fún àwọn obìnrin pé jáde kẹ́ ẹ dìbò wọn ni àwọn pẹ̀lú ìyàwó ẹni tó ń díje du ipò lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc dókítà sakinet oyebanji wọn ni wọn jọ kóra wọn wọn jọ para ọlọ́run tó ń sọ nímọ̀ pé ẹni tó lè ṣe òun náà ni ẹni tí àwọn àtàwọn polongo fún lábẹ́ ẹgbẹ́ òṣèlú apc ìyẹn alàgbà oyebanji bọ́lá oyebanji wọn ni àwọn gan-an lè ṣe o bẹ́ẹ̀ ni alàgbà oyinlọ́lá ń sọ dímọ̀ wípé àwọn ti wọ ọ̀tún àwọn òsè àwọn sì wípé gbogbo ọtọ́ díje bíi kò sí èyí tó wẹ̀ tó kọ̀ọ̀kan tó tó alàgbà oyebanji pé ìdílé tó jẹ́ pé àwọn tẹ̀lé wọn pé kọ́ńfù kọ́ńṣu àwọn bẹ̀lẹ́ yìí wọn bẹ́ẹ̀ ni àwọn ti ẹgbẹ́ òṣèlú accord party àwọn náà sọ dímọ̀ pé inú ẹ̀ rìn gbòòrò wo bẹ́ẹ̀ rí ṣe wa ẹ̀ rìn gbòòrò wo wípé gómìnà ti bẹ lórí àlééfà adémọlá adélékè kì í ṣe pé kàn ń jó lásán ẹ rò pé kó tó di pé èèyàn bẹ̀rẹ̀ sí ní jó lágbára ó ti ṣe àṣeyọrí ni nígbà tó bá náà bá wò lọ tó wo sàn tó wo sàn torí pé àwọn kan tó ń ṣe yá àwọn kan má ní gbàgbé ni yóò sì fi ejò bẹ torí ìdí èyí ẹni tó lè ṣe tó lè tẹ̀síwájú tá a bá ń fẹ́ ìtẹ̀síwájú nínú ìpínlẹ̀ ọ̀ṣun náà ni sẹ́tọ̀ adémọlá adélékè gbogbo àwọn tó yẹ kó wọ́n jẹ́ alátìlẹyìn fún àwọn tó ń díje du ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun kálukú wọn wọ́n ṣàṣe ń sọ pé ẹni wa náà ló lè ṣe ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ ẹni tí ó ṣe tó jẹ́ pé ọmọ sórí àlééfà ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀ nọ́gbọ́n ìwé ìròyìn nation láàárọ̀ ẹ bá mi.
1: lórí ìtọ́wọ̀n ti ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun ìdìbò tí ó wáyé lọ́jọ́ sátidé ọgbọ́n la fẹ́ dá sí o atẹ́sẹ̀ kọ́bọ̀dù ọ̀ní ń fà á òṣèlú bóbọ́ pabó bọ́ bùlẹ́sẹ̀ wípé ó tún gbòde kan wọ́n ní bẹ́ẹ̀ bàgbàgbé lọ́jọ́ sátidé tó yẹ kó kọjá nígbà tí ẹgbẹ́ òṣèlú apc tẹ́ náà sì ń polówó káàkiri ní agbègbè ilésà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn jàǹdùkú ló bá da ìbá bolẹ̀ ọ̀pọ̀ èèyàn tún fara pa lẹ́yìn táwọn jàǹdùkú síná gbọ́ bolẹ̀ ní ibi ìpolongo ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ ọ̀ṣun bó ti jẹ́ pé lè sí àgọ́ ọlọ́pàá lẹ́wà nàìjíríà wọ́n ní àwọn gbé ìgbésẹ̀ lórí ẹ̀ wọ́n ní tọ́jú díje fún ipò gómìnà ẹgbẹ́ òṣèlú apc tórúkọ ń jẹ́ bọ́lá oyèbanji ìyẹn ní ìlú ilésà nígbà tí àwọn apc ń ṣèpolongo wọn lọ nígbà tí wọ́n ń darí padà lọ sí olú iléeṣẹ́ ẹgbẹ́ náà ní agbègbè kan gẹ́gẹ́ bí ìkànnì ọmọ ẹgbẹ́ òṣèlú apc ọ̀gbẹ́ni Ṣẹ́gun ló jẹ́ kó sàlàyé fáwọn oníròyìn ó ní ẹni rí yọdílé ni o àwọn jàǹdùkú tún ń dàbọ̀ bolẹ̀ kọ́ lọ́ba kó sànù wa níwọ̀n ìgbà nígbà gbérígbọ́ tó náà ń jáde lójoojú ẹ̀rẹ̀ náà kà láàárọ̀
0: yìí. gbogbo onú èrò ìtẹ̀síwájú bọ́ndẹ̀ fm láwà 92.9 rédíò fẹsowápọ̀ ọ̀tọ̀ kárí ayé babaláwo ni wọ́n pa wọ́n fẹ̀ jẹ́ ṣe tutù gbọ́dọ̀ fẹ́ babaláwo ń súnmọ́ ẹ̀mọ́ ilé ìdọ̀ọba nìkan láńláṣáde o àbí kí ààrẹ bọ́lá ahmed tinubu àti ẹgbẹ́ òṣèlú all progressives congress kan ṣàtọ̀ ilé ìdọ̀ọba lọ báyìí o kí ni ìdí rẹ̀ wọ́n ní àwọn ọkọ̀ ti bẹ̀rẹ̀ sí ní péjọ ọ̀tẹ̀ o tí wọ́n pera wọn ní g100 wọ́n láwọn g100 yìí náà lọ jẹ́ pé wọ́n ní wọ́n fẹ́ kóra gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò wọ́n ní gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò pátápátá wọ́n fẹ́ ṣe ìpàdé ńlá kan wọ́n ní wọ́n sì mú ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún tá a wà yìí tó yẹ pé wọ́n pé ìpè ìpàdé láti rí pé gbogbo pátáforí oko sọ ọdún láti rí pé wọ́n jẹ́ ìjọba àgbà pàtìmọ́ ààrẹ bọ́lá ahmed tinubu àti ẹgbẹ́ òṣèlú apc lọ́wọ́ wọ́n ní kódà gbogbo àwọn tó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò pátápátá ni wọ́n ti ń wo ra ọyàn báyìí pé àwọn gbọ́dọ̀ gbìyànjú sẹ́ àní dandan gbọ̀n àwọn gbọ́dọ̀ rí dájú pé ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba yìí ó kúrò lórí àlééfà fáwọn káwọn sì máa bá ìṣèjọba lọ wọ́n ní ìkórajọpọ̀ yìí ni wọ́n pe àkórí rẹ̀ ní National Opposition Political Party Summit. Èyí tí wọ́n sọ nímọ̀ pé ibẹ̀ gan ni àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ òṣèlú látakò ni wọ́n ti sọ gbogbo àwọn ọ̀nà tó yẹ kí wọ́n lè gbà tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba APC wọ́n fi orí àlééfà sílẹ̀ wọ́n sàrọ̀ tẹ̀sí. kódà ìlú Ìbàdàn pínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà ni wọ́n ní wọ́n jókòó yìí o tó sì jẹ́ pé ìpínlẹ̀ àpérò ńlá gbà ni wọ́n lára àwọn tó yẹ kí wọ́n retí ìpàdé náà ni Alhaji Atiku Abubakar alàgbà Peter Obi gómìnà Ṣèyí Mákindé alàgbà Adéwálé Adébáyọ̀ Dókítà Rabiu Kọ̀kọ̀sọ àti báńbáń lọ gbọ́ wọn tó yẹ pé wọ́n ní fọ̀lẹ́ kọ́nà lórí ìwà Nàìjíríà sọ jẹ́ pé wọn náà wọlé àlééfà yẹn pàwọn fẹ́ di ààrẹ wọn gbogbo pátá wọn fẹ́ forí oko sọ ọdún ni o wípé àníṣe kí gbogbo káwọn gbé pẹ́rẹ́ kaná pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ẹ̀nà ọgbọ́n ìwé ìròyìn nation láàárọ̀ yìí ẹ bá ròyìn.
1: kókó náà lè sọ ẹbọ lẹbẹ náà lọjá kó ń tẹ̀síwájú òun ṣẹ́jú sí mi wọ́dọ̀ mi kò burúkú bàjẹ́ mi sì tún wà ní ìpínlẹ̀ ọ̀ṣun wọn ní gbẹ̀gẹ́ ní fọwọ́ ti lé gbà láwọn fọwọ́ ti ògiri ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú adc àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú tó jẹ́ alága gbogbo káàbọ̀tà david mark bákan náà tó jẹ́ olùdíje fún ìparí àtiku abubakar láì gbàgbé akọ̀wé gbogbogbò ralph arẹgbẹsọlá wọn nínú ìpínlẹ̀ ọ̀ṣun ẹni tí ó díje fi ko gómìnà náà ẹgbẹ́ òṣèlú adc wípélẹ̀ àwọn ń ṣàtìlẹ́yìn fún láti jẹ́ pé gbogbo nǹkan náà yọ lọ ní ìrọsẹ̀ lóòjọ́ sátidé tó ń bọ̀ ojú ìwé kíní ìwé leadership láti náà kà lára.
0: kókó inú ìròyìn tẹ̀síwájú ní bọ́ndẹ̀ fm 92.9 rédíò fẹsọ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé wọ́n wà ti pé ìpàdé o pẹ̀lú àwọn tó fẹ́ díje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú allied people's movement wọn ni gómìnà ṣèyí mákindé náà ló ń díje o gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú apm ní ètò ìdìbò àpapọ̀ tí ó wáyé lọ́dún 2027 wọn ní báyìí àwọn tó yẹ kí wọ́n fẹ́ jẹ

0: 20 essential vitamins, minerals, and nutrients. One Supermalt multivitamin after breakfast every day keeps you going.
1: Gbogbo ènìyàn síbi ìpàgọ́ gbogbogbò tí ìjọ Bible pattern tí a pe àkórí rẹ̀ ní ọ̀rọ̀ ayérayé tó nígbàgbọ́ Ọlọ́run wá tóbi. Ìpàdé náà ni ó bẹ̀rẹ̀ lọ́jọ́ kejìlá títí di ọjọ́ kẹrìndínlógún oṣù kẹjọ ọdún tí a wà yìí ní aago mẹ́ta ọ̀sán lọ́jọ́ Wednesday, nígbà tí àwọn ọjọ́ ìyókù yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago méje òwúrọ̀ ní onílù ìjọwa Bible pattern Ifakọ Lagos State Nigeria. Àwọn iṣẹ́ ìyanu tí a ó máa bá pàdé nìwọ̀nyí: ọ̀rọ̀ Ọlọ́run tó yè kooro, ojúṣe onígbàgbọ́ tó múyándórí, àwọn àdúrà tó ń ṣiṣẹ́ agbára, àwọn orin ẹ̀mí tó mọ́kàn ẹni sanra, àwọn ọ̀nà sí ìṣeré iṣẹ́ wa, ẹbí àti ìgbé ayé onígbàgbọ́, àwọn ìbéèrè àti ìdáhùn, ìpàdé àwọn ọmọ wẹ́wẹ́ àti ọ̀dọ́, water baptism pẹ̀lú oúnjẹ alẹ́ Olúwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìránṣẹ́ Ọlọ́run tí ó máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa ní abẹ́ ìpàgọ́ náà ni alákòóso àgbà ìjọ wa Bible pattern Pastor Sede Ogunsanya, Mayor of Peace, pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run ìyókù wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ, yóò sì mú ọ lára dá.
2: Mo ma gbọ́ pé Lafarge ti pàrọ̀ orúkọ.
3: Bẹ́ẹ̀ni o, Lafarge Africa PLC ti porúkọ dàdí HBM Nigeria PLC. Orúkọ ti yí padà, ṣùgbọ́n ojúlówó cement tá ń pèsè ò yí padà. Cement tó kójú owó tó ṣe é gbáralé, àtàwọn ohun èlò ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland ìkẹta, gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá Niger kíní àti èkejì, ilé gogoro Cocoa House Ìbàdàn, gbọ̀ngàn National Theatre, àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. Ilé kíkọ́ tá a fi kọ́ afárá mainland ìkẹta, gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, afárá kíní àti èkejì, ilé gogoro Cocoa House Ìbàdàn, gbọ̀ngàn National, àtàwọn ilé ńlá míì káàkiri Nàìjíríà látọdún 1960. HBM Nigeria PLC tá a mọ̀ sí Lafarge Africa PLC tẹ́lẹ̀, ó kọjá ilé kíkọ́.
4: Ajede Radio karakata ti bẹrẹ lọtun lọjọ alade ọjọ kẹta Somolu ẹyin ògbẹ Somolu ati agbègbè ọjọbọ Thursday ọjọ kẹtàlá 30th August 2026 laago méjìlá ọsán la máa ṣe ọjà tuntun alade ní Somolu. Ààrẹ ẹgbẹ ọlọjà ilẹ wa màmá wa Olóyè Fọláṣadé Tinubu, ìyáraja General of Nigeria lálejò pàtàkì wa, alága wa ní Somolu Honorable Latif Hashimi lolùgbàlejò ọjọ náà, ìyáraja ọjà alade Alhaji Olasunbo Abiola, Alhaji Kehinde Oseni ni bàbá ọjà, Dickness Adepeji ni igbákejì ìyá ọjà, àti àwọn ìgbìmọ̀ ọjà pẹ̀lú gbogbo ọmọ ọjà Somolu pátápátá ní àlàdé. Là ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti ẹ̀yin alátìlẹyìn wa pé ire là ó máa rí o. Àpamọ́ owó àtàjèrè ọjà fún gbogbo ọlọ́jà àlàdé tuntun ní Somolu. Àṣẹ.

0: my moment. It's Kivo Creamer. Kivo Creamer.
1: Gbogbo Mùsùlùmí tó ń tẹ́wọ̀ àdúrà wípé ọba aláàpẹ àwọn náà fi ilẹ̀ mímọ́. New Crescent International Travels Limited, iléeṣẹ́ alájì tí wọ́n ní ìrírí ni Ọlọ́run ọba aláà ti ń lọ fún gbogbo àwọn ènìyàn lọ́jọ́ tó ti pẹ́. Ètè lọ forúkọ sílẹ̀ lọ́dọ̀ wọn fún Hajj 2027 lábẹ́ Early Bird Pass wọn pẹ̀lú 9.5 million. Ẹ ó jẹ ìgbádùn tí wọ́n bá yín ṣe ètò fíṣà rí ticket, ilé ìtura tó pójú owó tí kò jìnnà sí Haram nílùú Mọ́kà, àti mọ̀ oúnjẹ àdídùn láàárọ̀ àti lálẹ́. Ọkọ̀ ọ̀bọ̀kún ọlọ́yẹ ni wọ́n fi máa kú gbogbo ènìyàn. Tẹ́ǹtì tó gbọ́rùn gbòjò ní Mina àti Àràfá, àwọn àlùfáà tó dáńtọ́ ni wọ́n àtọ̀ yín sọ́nà. Bákan náà gbogbo ògbà ètò Umrah ò dúró nílé iṣẹ́ wọn. Àmọ́ special package ni Umrah December 2026 bá dé. Ẹ̀yin náà tètè lọ fọ́nrán ní New Crescent International Travels Limited, 4 Olabode Street, Ajawe Estate, Èkó, àti ẹ̀ka wọn tó wà ní 1 Alabi Alasa Avenue, Ogidi Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ẹ lè pè tàbí kẹ WhatsApp wọn lórí 08060 39328 tàbí 08074 06.

0: ma se pata egun oju lati pe e to abo ti ye bakan na lo ba lara yo tun wa daba bi pe eyin agbagba sere idaraya lore kore eyin na ma nje ki ilera en ko peye daada bi pe emi atugun be ba se anjo ko bi te ba ti du ko tun wa e fe ma jiro lawon eyan e je ko je jiro ti o ma mu e ko jade awon jiro to ye pe e ma ri ogbon ko nbe oni ke ma se pe awon eleyi ni ma je ki emi gun ta wa se adura to po lori ki awon eko ni ilera to pe ki emi awon eyan si gbugbo awon agbagba to nbe ni ile sasa ati gbugbo eko patapata ki won ni afia ki ojo orin won ko tun bo gun ki emi won gun daada ki won si ri aye je
1: nda ko buruko ba je ko komele se bo lefe na lo je kun tese odun buwa patapata ojo oniroyin ojo akoro ogbodo gba nba koja town si national broadcaster academy awon oga si pe asa gbajo lagba segun ni iseju meedogun meedogun ogbodo ma so akoko to ba ri be ju ago yin ago meje ku iseju metadilogun ti o ba ri be jale kan na foju kan ago alalamu segun gbele oko ri be ko ni resi lai gba patu le se ti mu sin egbe 40 korib egbe nasparty ah we na ra won ni won si ja gba pe oniwogbo ni peter wayo 30 wuro yin wa igbo labe oba di emi ajasa lasi de wan owo se to ni gbogbo kafata lo je kin tun pa ja si weroyin laaro ti toni okun fowo bayi lo sinu we di ni serika ojo abi ni ba wasaba bi na o ba sele lagbo lo mo kon gbo seni kan je ni kan lo awon gbo ta nu egbo selu apc ni ipilu ogun ati awon olore ati awon lati leyin oluje fun ko gbona nu egbo selu apc ni gbogbo na 27 ruko lagbo yin sinu olamile kan adeola ti gbo yin mo si jayi lanu odi ni akura won jo gba gede ta ku ni asade agolo pavilion grand yen ni ilaro ni gus je wa ni ipilu ogun fun akanse ayojo bi fun ti alagba ya ito epogo 67 ba wasaba ni bi eto na ropolopo awon oloselu awon ajo lo balawa bale ekolu awon ojisoluwa lelesin krista telesin islam telesin atawon alenoro egbo sile wa nigeria ni eka meta tan pe ni ti risra disi ni akura won jo won ni isokan o se pataki won fe mi mo le won so yayi o fun igbaradi gbogomina fun ti won egbo selu apc ni pelu ne rutojo nipa ta gbo pe awon asaju papa julo ni igbaso le wa nigeria e to je ko ye wa not imeko afon federal constituency gboye ganasu iraka to so po loro nipa senator adeola yayi oni ti mo se daada ni siaka ti ko yemo si jni o je ko ni pe opolopo gboro wa ko si ratara yayi o bi pe asaju daada ni to je pe owo tesin won owo teya bi pe won ke se leya meya fun idagbasoke to po ni ipilogun o je ko ni ta ba lo si legma so fe agba pe lo akosile wa nbe bi baba re ni bale ola ki yaboro bi pe alagba senator yayi pe o ti ru opolopo omo orede wa je oru ni agbara lori amaye derun ba kan to je agbenu gan ile fun ipilogun right honorable dai si elemide o na to so po lor lori nkan to je pe yayi nse papa julo o je ko dumo pe senator adeoli yi pe sakoso won yi pe won se daada lori arise larika arika baba regun pe karin igorowo bakan ni senator adeola yayi an ki alopolopo won so polopo odun ni alafia o ti je pe alagba yayi o si nile won wa ni United States of America ya adu alopolopo fun won pe ogbon ati oye bi pe mi kuka ati alafia ko wa won iyen nikan pe to wa je are gbogbo fun ile eko won le wa le le wa na to kan je dr victor lunge o sa pejo senator adeola yayi pe ni daada ni pe ero ti mo ti mo lawon na o bi pe se takuta ko je pe won se ni ipele ogun Only say what if on te siwa.
0: They know we are in the nation laro ye. What in your life and none are you? You mean to about to see a lafia one in my meheni. I want your tori see or nipa if bani ni lari away boshe lutam was the interparty of the council. One must get boshe to be a method but your way. See, probably need to look at a dog who should get your tower. If they can't see that one boaco, one jacket of your banana squat would not lay the boo. But over one race or new Abuja, Lano day, enter ye, I like a fan, I joy, I like your mamma dantale, one of a boo, a boshe litty. If they go by what you want to do, but I walk for dog, you like to pay one show bony mellow mellow, one kill you, go do them. One is a reator, but you are any pillow showy, or what a jet, see, I fear you do. Àwọn bá ṣe ní ọgbọ́n àti inú dá sí hàn bá ṣe ní àwọn ìpinnu sí bá ṣe ní àwọn ètò sí fáwọn aráàlú àti pé láti lè mọ ọjọ́ gbagba àti aráàlú ń tẹ̀lé wọn ní àwọn kan tí ó gbọ́dọ̀ jẹ jáde nù wọn ní pé bóyá ká sọ dogun àbí ká sọ bí ìjọgbọ̀n àbí ká máa fa wàhálà lẹ́sẹ̀ wọn lẹ́wọ̀ wọn ní ká fi àwọn aráàlú láyè sílẹ̀ ká fi ọlọ́run sílẹ̀ ká jẹ́ ká kún àwọn aráàlú kán lọ dìbò yan ẹni tó wù wọ́n ká má dàbí pé bóyá a máa sọ pé dọ̀dọ̀gbọ̀n wọn gbọ́dọ̀ jẹ gómìnà yìí ni ìpátíkù wọn ti pátíkù ọ̀rọ̀ ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí o ẹ jẹ́ kí àlàáfíà bí ètò ìdìbò tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ àbámẹ́ta sátidé àwọn inter-party council náà sọ bẹ́ẹ̀ tẹ bá náà gbọ́ ìwé ìròyìn nation ẹ bá ròyìn yín bẹ̀ lára.
1: Àlùkọ́wà ni ẹnu ọlọ́ba ni kátúrò ìrìnà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ tèmi rẹ ti wá ṣùgbọ́n mo ń kọjá lẹ sílùú Ìbàdàn bó ṣe kó o máa wo Ìbàdàn tó apá kan náà jẹ́ pé ìwò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kéde ló jẹ́ pé ní agbára ọlọ́ba bí kùdúrà ti láì ẹ tó bá gbọ́ àṣẹ lọ́wọ́ òun òun ò ní jẹ́ bá bá aṣọ àlẹ̀ fún ẹ tó bá gbọ́ pa àṣẹ lọ́wọ́ òun torí pé ẹ ń táwọn gbọ́dọ̀ máa wòran nígbà táwọn ọkùnrin ju àwọn ọkùnrin fojú rí ju pẹ̀lú wọn lánàá òde ó ní pàápàá jùlọ gẹ́gẹ́ bí ènìyàn tó jẹ́ olùdíje fún ipa ẹgbẹ́ òṣèlú apm ìyẹn dèrò ó ní fẹ́ tó fẹ́ díje fún ipò

0: àdàgbogbo ẹnà báyìí wẹ́ẹ̀rọ ìdìnẹ́sàn láàárọ̀ yìí ẹgbàrún yìí.
1: kò burúkú ọbàjà ń ka skọ láàárọ̀ yẹn ó ṣẹ́jú sí ọjọ́ kọ́ ọlọ́ọ̀ka ó yẹ kó ọmọ pé balógun àdìwò lónìí gbọ́n mo forí jẹ́ o ṣùgbọ́n ń padà gba nǹkan lọ́wọ́ rẹ̀ lójú wẹ́ẹ́ kínú telegraph láàárọ̀ torí gásìp náà tún gbóròyìn wọ́n ní àbàbà wa ni kò tọ́ bẹ́ẹ̀ ni kò tọ̀nà láti wo kòkòrò aṣọ fún ìkòkò bí kòkò bá pọn ìkòkò kan kò lè kó kòkò wá sí ilé o owó nàìjíríà owó orílẹ̀-èdè ẹja tó ẹka tó kọjá lọ sí indonesia bàbá sọdẹrí amẹsẹ kò lọ ẹ tó já so indonesia torílẹ̀-èdè wa nàìjíríà tó rúkọ ẹ jẹ babagazo àtò ló pe àkíyèsí sáà nòde oníbò ni ọba ṣe dùtò oníta bá dé àwọn orílẹ̀-èdè asia ó ní lọ́dọọdún ló ń ka dúkún kéde àwọn ọrọ̀ rẹ̀ oníta bá lè ṣàmúlò rẹ̀ jákèjádò àgbàlá àjùlẹ̀ adúláwọ̀ oní kò ní sẹ́ni tó yẹ pé yọ ọmọ kòwò sàdásípanla gbèsè ọkàn mi kò ní tọ́síwá corruption ìwàjẹba adi abẹ́ ti gbára nípa sọ níwèé ní tẹ́lẹ̀ gàdí dásì ẹ̀yìn náà kà á láàárọ̀.
0: inú wẹ́ẹ̀rọ ìdìnẹ́sàn ọ̀rọ̀ yìí ọkọ àtìyàwó wọn ni ẹ má jẹ wọn bẹ gbọ́ tọkọ táyà ẹ má jà táyà àtọkọ ẹ má jà nítorí olùrànlọ́wọ́ lajẹ́ bá o. inú wẹ́ẹ̀rọ ìmọ̀gá láàrọ̀ ti sọ nípa ìpín ọkọ àtìyàwó kan wọn bára wọn jà o arábìnrin kan tí wọn pe oko ẹ ní sarah ń wá ọjì wọn ni wọn fi ẹsùn kàn pé ó gun ọkọ rẹ innocent ń wá àjìpá tó jẹ kọkọ okú fínfín ni o ní ìpínlẹ abia wọn ni àwọn ọkọ àtìyàwó yìí lágbé pé àwọn méjèèjì láti ìlú amaize imu okereke ní gua ní ìjọba àbílẹ obingua wọn ṣùgbọn ìṣẹlẹ níbi tí wọn ń gbé tí wọn ń pè ní seven of company area ní abanot ní ìlú abia wọn ni àwọn ọkùnrin àti obìnrin lágbẹ́ pé wọ́n ní àwọn méjèèjì ní ọjọ́ ẹtì friday tó kọjá lọ wọ́n ní àwọ̀ ọ̀pọ̀lọpọ̀ wáyé láàrin tí wọ́n bẹ̀rẹ̀ sí tàkùrọ̀sọ wọ́n ti ń sọ̀rọ̀ láàrin ọjọ́ àìkú sunday wọ́n ti ń sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ọjọ́ friday ọjọ́ ẹtì friday ló ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí tàkùrọ̀sọ padà ní àbá àwọn méjèèjì bó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde o inú ìjà tó ń já bí àwọn ọbẹ̀nu tó gun ọkọ rẹ̀ eré ni àwàdà ni bí ọkọ ṣe gbẹ́mí mi rèé o ẹni ìkan jẹ́ alámúlégbé wọn tí ọ̀rọ̀ ṣojú sọ ní gbogbo ẹ̀ dákọ̀ọ́ má da akọ mi ò ló sọ ní mọ̀ pé ní nǹkan bí aago mẹ́wàá ọjọ́ àìkú sunday làwọn kàn rí i pé nǹkan ń ṣẹlẹ̀ àwọn ò rí ọkọ arábìnrin gbà táwọn máa dé báwọn rí i pé ọbẹ̀ lọ́wà ní ìhà rẹ̀ lálógun pa ìyàwó ni wọ́n ní torí dé yìí àwọn ọlọ́pàá wọn ti lọ mú ìyàwó ìyàwó ń bẹ ní akúrò ọlọ́pàá gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní bí a dsp maureen china kàbí ṣe ń sọ dímọ̀ wọ́n ní ti ń pe alūkkóró náà pé kò gbé fóònù títí tí wọ́n fi ń kó ìròyìn jọ ẹ̀rọ ìròyìn vangard láàárọ̀ ẹ̀bá ròyìn yìí bẹ̀rẹ̀.

0: ki ijoba Nigeria ma fun gbogbo awon dokita ni owo osu to dara ati bebe lo God save Okogun God save Nigeria
1: Alhaji Abbas Olori da ko bisa lati odu erin godo e ti pe yo ri gbogbo oru to ba je pe won ba fi ibero Olorun se oga won to je pe owo na ni won juba ko si ni won o le je ire awon mu ah won o le je ire awon mu won ngba to je pe a fi ibero Olorun se gba won nkan ti a se ka ni ibero Olorun to pe ye wa ni kilo to je pe awon dokita Onisegun Oyinbo ma sa kuro ni Nigeria lo si ile Ibomi God save Nigeria Alhaji Abbas Olori da ko bisa lati odu erin godo
0: obade emi ajasa lo si de wa use to ni gbogbo ka fata e ti to pa bo wo laaro yi pelu igbese ti joba apapo ti en gbe wi pe owo so awon se yo to lo soke si won sa fi kun re ki won je ki owo so dokita na ko ma po Kemo ye ma ja pa lo si oke okun.
1: E ka ruruko mi Olaye to babo le lori le ki Olorun sanu wa owo ti won fun won Nigeria kreju ti oke okun lo ki ijoba ma fun won ni owo to dara daada bi ti oke okun ki Olorun gbadura wa ni ilu God bless Arodun and Nigeria.
0: Aromo latere toro tere ki won fi kun owo won o ma ran ko ni baje o
1: so pa ne bi gene lati lasamaja itoju ti won ri lati odo ijoba ni oto ki ijoba se atuse kudara ka ma ise bi ka ma je je leri o
0: kudara omo we yi ka zo odun ogubona babo lati musin ijoba ka podo la ma ra webe si lai gbagbe ijoba ipinle tori bo to ba nje to se o ba je ndowo loro ni owo won kere do je ki mo ja pa lo si oke oke
1: e ka ro bond fm alaji ati jp e ku se ilu ko ni baje ora won ni segun oyinbo nja pa leyin ti won ba ti kose mo
0: lati ijoba ka podo la ma ra webe si lai gbagbe ijoba ipinle ba nje to se o ba je ndowo loro ni owo won kere do je ki mo ja pa lo si oke oke
1: Ara bond fm alaji ati jp e ku se ilu ko ni baje ora won ni segun oyinbo nja pa leyin ti won ba ti kose mo se tan lorilede wa nigeria ke se ro ijoba apapo ni ki won mo bi won o se deku e ma lo to eni ka dis okay e mo lo afin
0: ti e da to mo so wo re
1: e mo lo afin lo eni ka dis a tuku ta fe di aje aro sida lati ikorodu
0: o so pa no bi gana aboti ati o ti kaye eh da ko buruko baje e ka ro bond fm alaji ati jp ku sel ko ni baje ro awon onisegun oyinbo n japa leyin tin ba ti kose mo se to lorede wa nigeria o ko mi lo mi no ko won ma po dada to won ba tin po bẹ́ẹ̀ sọ ọmọ tó mọ kọ́ lẹ́fíkò bá ti fàya kó inú rẹ̀ má se fàya alhaji kamudi yaya bá ń sọ ní alága sanwóra ní ìpínlẹ̀ kwara.
1: ibrahim ọlọ́bànjọ́ ọ̀tarò ìdílé agẹ́gẹ́ fún ètò mr tinjọ lálẹ́ kan pẹ̀lú adéríjì mọ̀rúfù àgbéyẹ̀wò tòwúrọ̀ yìí nípa àwọn dókítà pàtàkì jùlọ kí àwọn ìjọba wá ṣe ìgbáyégbádùn fún àwọn dókítà wa kí ọlọ́run ràn wọ́n lọ́wọ́ God bless Nigeria ire o.
0: baálé kan èdè kalẹ̀ ajé ayé adébùsọ̀rá òtúmọ̀ra ìjọba àpapọ̀ náà láàmú ara ẹ̀bẹ̀ sí kí wọ́n ṣe àfikún owó tó dáa fáwọn dókítà oníṣègùn
1: ìgbòho. alàgbàmúdà ìgbòho aka kébé láti ìwòye ìlú gbò káàrọ̀ òkè ogun àti ìbàdàn àwọn ọ̀rọ̀ tèmi pé kí ìjọba fi owó kún owó.
0: nga kọ́mọ́dà fún igbó agba ní ìpínlẹ̀ èkó wàrà gbadéwálé sàn ìjọba àpapọ̀ ẹjọ́ ẹ̀dàkọ̀ ìbánigbé ìgbésẹ̀ lórí ẹ̀ tó yẹ dókítà yìí wọ́n nílò kí wọ́n fowó kún owó.
1: ìmáàmù ọpẹ́ ló yẹrù yé lògùn ìtọ́jú tó péye ìtọ́jú kò péye fáwọn dókítà ní orílẹ̀-èdè yìí ọ̀pọ̀lọpọ̀ dókítà kò rí owó gidigba owó tí òbí san lórí ìkẹ́kọ̀ọ́ dókítà kì í ṣe owó kékeré ọ̀nà àbáyọ ni kíjọba yìí yí wọn padà lórí ìtọ́jú dókítà ṣé bí owó gidi ni olóṣèlú ń gbà ìjọba o takula o God bless you lobo osun alaji laudin ọkọ ẹlẹ orisun
0: bari sọsa alaji mustapha dodo adams ìyẹn láti ìjọba àpapọ̀ náà láàmú ara wẹ́bẹ̀ sí torí bẹ́ẹ̀ bá kọ́ tí kò níbi kan tá à ń gbé ẹ ṣàfikún owó oṣù àwọn dókítà.
1: olóyè jẹ́lí jọ́ọ̀nù àbọ̀dọ̀ jp ọba ilẹ̀ ti ìlú ìjẹ́dọ̀dọ̀ chairman coordinator lagos balẹ̀ sorum ọ̀rọ̀ tẹ́ ẹ gbé wá láàárọ̀ yìí ọ̀rọ̀ gidi ni o òmìnú mi jọjọ nígbà tí mo bá rí i pé àwọn oníṣègùn wa ti kúrò ní nàìjíríà ètò ìlera ò ṣeé fi ọwọ́ dẹgbẹrẹ mú o a nílò wọn o ìjọba náà láké sí pé kí wọ́n bá wa gbìyànjú láti rí i pé wọ́n san owó oṣù àwọn dógùn yìí bó di owó oṣù ńlá tó fi jẹ́ pé ohun tí wọ́n bá ń gbà lè jẹ́ kí wọ́n sọ pé tó àwọn tiẹ̀ fẹ́ lérò ọkàn láti lọ sí òkè òkun torí pé ó ṣe pàtàkì kí wọ́n máa tọ́jú bákan náà ìgbáyé gbádùn wọn ohun kí ìjọba mú lọ́kúnkúndùn kí àwa náà tí a sì jẹ́ mọ̀lẹ́bí àwọn oníṣègùn yìí bú wọ̀nyí ká máa bá wọn sọ̀rọ̀ pé ńgbà tí wọ́n máa gbaṣẹ́ ìdóòlà ẹ̀mí ni wọ́n sọ pé àwọn fẹ́ máa dóòlà ẹ̀mí kọ́ má jẹ́ kí ọmọ nàìjíríà kó tán láì sí oníṣègùn yìí bú God save Nigeria olóyè jẹ̀lílì jọ́ọ̀nù àbú òdòdó baálẹ̀ ọba ilẹ̀ tìlú ìdòdó chairman and coordinator lagos state balance forum.
0: náà la fi ń gbé títà ẹni bí ń pa kò bọ́ wá sí ìjọba àpapọ̀ lẹ́nu àwọn ọmọ ara wa ẹ̀bẹ̀ sí láì gbàgbé ìjọba ìpínlẹ̀ lórí àwọn dókítà ti ń japa lọ sí òkè òkun ẹ jẹ́ kí owó tún kún owó oṣù wọn inú wọn ò lè dùn sí alájà gbé mi mọ́tò ọpẹ́ lórí ológun ibi láti sàṣà ó ní àṣàlẹ̀ ẹgbẹ́ àpèrè.
1: muhammed mam kawu láti wà ẹ̀yà bá ìjọba ní

0: gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Láìsọ méjì lọ́rọ̀, dá òjò tó ń rọ̀ lásìkò yìí ti ba àwọn òpópónà kan jẹ́ ní Tìbútòrò ìpínlẹ̀ yìí. Bí àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó LSPWC ṣe ń tọpasẹ̀ àwọn òpópónà wọ̀nyí láìsùn láìwo ni wọ́n ní ìmọ̀lára ìnira tó mú wa fún gbogbo àlú. Iṣẹ́ àtúnṣe tó múnádóko kò sì ṣeéṣe lásìkò yìí láti yàgò fún fífi owó òlú ṣòfò. Síbẹ̀ a ò ní dáwọ́ iṣẹ́ díẹ̀ díẹ̀ ká lè ṣe ládúró. Àwọn ń pàrọ̀ pé kẹ́ fi yèdénú, kẹ́ dẹ́kun dídá ìdọ̀tí sínú àwọn kòtò ìdáhùn, kẹ́ sì yẹra pátápátá fún ṣíṣe ohunkóhun tó lè ba àwọn òpópónà wa jẹ́. Gbogbo sànsán tó bá yẹ ní ṣíṣe la ó bẹ̀rẹ̀ ní kété tí àsìkò òjò bá ti kásẹ̀ ńlẹ̀. Ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 0906-704-444 tàbí 0906-904-444 fún ìwádìí èyíkéyìí. Àjọ tó ń ṣiṣẹ́ òde nípínlẹ̀ Èkó a ò dáwọ́ iṣẹ́ dúró.
1: Ìṣẹ̀ṣe Seminar 2026. Ìṣẹ̀ṣe lagba lótìtọ́ ìṣẹ̀ṣe lagba gbogbo ènìyàn pátápátá síbi ìdánilẹ́kọ̀ọ́ ìṣẹ̀ṣe Seminar 2026 tó máa wáyé lọ́jọ́ kẹtàlá oṣù Ògún 13th August 2026 ní Rafiu Jafojo Recreation Center Ajako Bus Stop Ṣàṣà Kingdom Àlìmọ́ nípínlẹ̀ Èkó. Gbogbo ènìyàn lápè, gbogbo oníṣẹ̀ṣe ìpínlẹ̀ Èkó, agbègbè àti káàkiri àgbà.

0: not on your yam na so for me loan me and yam pop out to 4000 depuis aboki tepi tepi tepi 4000 5000 5000 gas 5000 me do tepi tepi sorí ètò bá ọ̀ṣẹ́rí apá kejì iléeṣẹ́ bond 92.9 lónìí ọjọ́ ìṣẹ́gun tuesday gbogbo ẹ̀ máa ìmọ̀gbà aládùúrà fún yín bí ẹ ṣe ń gbọ́ mi lónìí ọlọ́run á bá mi bùkún gbogbo yìí èèyàn pàtàkì lẹ́jẹ́ góòlù lẹ́jẹ́ ẹ̀yìn lẹ́jẹ́ sí àwa ẹ̀ ní fọ́mọ wa lọ́wọ́ lágbára ọlọ́run mo ní ẹ mọ bá ti ṣe ni ẹ mọ lọ́rọ̀ gbogbo àníyàn gbogbo tẹ́ ẹ bá ń ṣe lọ́nà àtijẹ́ àti obìnrin tẹ́ ń gbọ́ mi ọlọ́run máa bá mi fi èrè ṣiṣẹ́ yín ọlọ́run máa bá mi fi ìbùkún fún yín lágbára ọlọ́run ẹ wá o ẹ jẹ́ kí n gbà aládùúrà fún yín gbogbo ẹ̀yin abiyamọ abọ̀dá bọ̀rọ̀ gbọ́ tó ń gbọ́ mi ẹ̀mí burúkú tí ń wọnú ọmọ tí ń ba jẹ́ kò ní wọnú àwọn ọmọ yín lágbára ọlọ́run ẹ̀mí èṣù tí ń mú ọmọ síwọ́ lùyà ẹ̀ mo bá yín gbà aládùúrà lónìí o kò ní wọnú ọmọ rẹ ẹ̀mí burúkú ẹ̀mí èṣù tí ń mú ọmọ síwọ́ lùyà ẹ̀ kò ní wọnú ọmọ rẹ wá gbọ́ mi abiyamọ abọ̀dá bọ̀rọ̀ gbọ́rọ̀ ìwọ tó o bá mọ̀ pé o lọ́mọ mọ̀ pé o fẹ́ jèrè ọmọ wàá sàmì àdúrà yìí o mo ní ẹ̀fún ayé ayé àsàsì ayé tí mú ọmọ ṣe kú pàyà rẹ̀ tí mọ̀ òbí rẹ̀ àìwò kò ní mọ̀mọ̀ rẹ̀ lórúkọ jésù ẹ káàbọ̀ sórí ètò mo kí yín o ẹja bọ́ sójú pópó ní kíákíá ẹ̀yin ará jákàndé bẹ́ẹ̀ ṣe mi mò ń jẹ yín o bẹ́ẹ̀ ṣe pè mí mò ń gbọ́ o òṣèlú ló da ojú ọ̀nà ẹrú ṣẹ́gbẹ́ òtọ̀rọ̀ àní ẹnìkan tó jẹ lọ sílé ìgbìmọ̀ asòfin lọ́dún náà lọ́hùn àwọn ni wọ́n mú ojú náà yẹ wá gẹ́gẹ́ bíi federal constituency project ìyẹn ọ̀nà jọlọ ni o lọ sí ìkọ̀tún àmọ́ arákùnrin yẹn ẹlẹ́dàá rẹ̀ ò rí gbà lẹ́lẹ́kejì orí ò ṣe lóore lẹ́lẹ́kejì kẹ́ẹ̀ lè mọ pé mo ti sọ bóyá kí n tiẹ̀ dárúkọ ọ̀gá yẹn àmọ́ ó wọ́n dàbí pé ohun tí òfin láǹfààní àti tẹ̀síwájú mọ́ gẹ́gẹ́ bíi aṣojú nílé ìgbìmọ̀ asòfin ọwọ́ ìsàlẹ̀ lábújá ni wọn ò fi tẹ̀síwájú iṣẹ́ yẹn mọ́ ẹni tó wá gbaṣẹ́ lọ́wọ́ wọn dípò wàá rówó gbà ni o bóyá owó ọ̀gá ti ibi tó ti tọ́jú rọ́ wà ni o bóyá kọ̀ǹgìlá ń dáṣàgbọ́ ni pé kọ̀ǹgìlá ni ibi tó wó dé ṣe mọ̀ ohun ìṣòro ẹ̀yìn ará ajá kọ̀ọ̀dé nìyẹn o ó dẹ̀ ni àwọn tí wọ́n kọ̀ tún lálẹ́ tó padà lọ́lé ònú wọn lára àwọn tí wọ́n fẹ́ jáde jáde ni wọ́n lára àwọn ìṣeré ọ̀sùn ìjẹ́gun ìjágẹmọ́ ó ní wọ́n lára gbogbo àwọn ará ajá kọ̀ọ̀dé ìsọ̀rọ̀ ìnira ló jẹ́ fún wọn àwọn ará ìjìgbò ìnira ni jákọ̀ọ̀dé jẹ́ fún wọn torí gbogbo wọn ni wọ́n gba jákọ̀ọ̀dé pa gbogbo ẹ̀yìn wá da àní mo gbọ́ pé irin tó ń bẹ lórí afárá òkè afá yíyàn irin tí yàn sórí ìgbà tá afárá ìbá wo ni ìjọba àpọ̀ ló ṣe àtúnṣe ọ̀nà yẹn láti àbújá wọn ti mú òǹtẹ̀ wá pé ẹ lọ gbé o ibi wọn wá wọlé sí àmọ́ o ẹni ó bá wà lọ́wọ́ ẹ dákun ẹ bá wà bẹ o kókó owó ìjáde kókó fún kọ̀ǹgìlá o kọ́ apàṣẹ pọ̀ ọ̀nà bẹ̀yẹn aláàní àwọn èèyàn o ẹ dákun tó lọ lọ́hùn ó yẹ jẹ́ abọ́ sójú pé ibi ẹ bá wà láàárọ̀ yẹn jẹ́ kí n mọ̀ 08181 50 9290 Taufik Adéwálé Rufai ọ̀nà ẹlẹ́kọ̀ lẹ́wà àbí bó lọ́nà ẹlẹ́kọ̀ gbogbo ẹni tí ẹ bá wà lójúnà pátápátá lẹ́lẹ́tọ̀ àti pé ẹ̀yin tí ẹ fẹ́ kọjá wá látọ̀nà Sango toll gate àbí kí n pé ẹ̀yin tí ẹ ń bọ̀ látọ̀nà ọfọ̀ ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ Abẹ́kúta ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ látọ̀nà pápá ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ látọ̀nà Ọ̀làrò ẹ̀yin tí ẹ̀ ń bọ̀ látọ̀nà Owódé Ìdíròkò ẹ̀yin tí ẹ̀ fẹ́ wá gba Sango tí ẹ̀ fẹ́ da Sango wá sí bó lọ kọ̀ tí wọ́n ló wà ní General Lasma Kínní bó ṣe sí gbèdìde gbogbo ẹni tí ẹ̀ jùnà abúlé ẹ̀gbà lọ sọ́nà agége ẹ̀ fẹ́ darí epo wá sí àyànpájà àbẹ́ ìfẹ́ àyànpájà lọ sí Rándàbà àyànpájà lọ ọkọ̀ tún mo tún padà gbọ́ pé wọ́n tún àtúntún wá sí àyànpájà o ọmọ alájà ti padà ọ̀nà ọ̀fẹ́ kan ó tún padà sójú bí ó dá àkóṣù wà lọ́nà àjá àbí ẹ̀ ń gbà wọ́n tuntun ló sàyẹn ṣe dandan ni Mr. Pilot máa gbọ́ etí ọba Mr. Pilot nílé etí ọba Mr. Kò ní ẹ̀rọ apá àṣà lójú pópó ìdọ̀bálẹ̀ mu wa ọ̀gá mi lẹ jẹ́ sà. Yes, sir.
1: Láti ìpájà church.
0: Yes, sir.
1: Nípa àwọn abẹ́ṣiṣẹ́ kan bẹ̀.
0: Yes, sir.
1: Ọ̀nà yẹn já kiri kí tráfíkù.
0: Ẹ má bínú láti Maryland sí onípa ẹni fi dáa lójú.
1: Láti ìkẹjà gbogbo bẹ̀ o. Ní onípa tèmi wá ti ṣiṣẹ́ o.
0: Láti ìkẹjà wọ́n dé onípa.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà wo lẹ kọjá sà? Ẹ jẹ́ n bèrè àsìkò.
1: Ọ̀ tí mo kọjá ní ìsìnkú ti ju 10 minutes lọ.
0: Kí lẹ porúkọ yín lẹ́ǹkan sí?
1: Akínwùn Kínbọ̀dì.
0: Ó yẹ sọ́ọ̀pù náà kù. 08181509990 tẹ́ ẹ bá pè tí ò bá lọ ẹ̀yẹn lọ sórí WhatsApp o tẹ́ ẹ bá pè tí ò bá lọ ẹ lọ sórí WhatsApp o. Yes, sir. Níbo lẹ wà sà? Ojú ìgbò kan ló sọ̀rọ̀ yìí.
1: Ojú ìgbò náà.
0: Bóyá mo ń gbọ́.

0: lókè ọya kọ ma ṣàtìlẹyìn fún ààrẹ wa bọlá mẹtun láti wọlé lẹkan sí ní 2027 wọn ma sọ láàrin dánú omi ṣan kò lè rí bẹ tó wípé kí ni tá a bá ń sọ̀rọ̀ mùdùmùdù ìjọba tiwa tá a bá so ètò renewal agenda àti àwọn àkànṣeṣe tí renewal tó ǹjẹ́ mọ̀ yí pé àwọn tó wà lókè ọya ló máa jẹ mùdùmùdù yìí náà jẹ́ pọ̀ jù nípa èyí gbogbo àwọn tó wà lókè ọya wọn ní tọkàntọkàn tinútinú tìdúntìdùnú tayọ tayọ gbogbo tó bá ní pátá lọ máa rí pé àwọn sẹsẹ tí ààrẹ bọlá mẹ tí wọn ṣe fáwọn làwọn sẹsọ fún ọ ní 2022 láti jẹ kí wọn ṣàtìlẹyìn fọkàn wọlé lẹẹkan sí gẹgẹ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà nínú ọrọ tó jáde nínú ìwé the nation láàárọ tèní òun náà ni àpapọ̀ àwọn ẹlẹ́nu lọ́rọ̀ tó jẹ ìgbìmọ̀ ètò tó ń pa kalẹ̀ àwọn ẹlẹ́nu lọ́rọ̀ lórí new york agenda tí ààrẹ bọlá mẹ ẹni tó jẹ alága wọn ìyẹn major general abdul malik tọdímọ̀ nígbà tó ń ṣe ìpàdé papọ̀ lẹ́yìn ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ àti àwọn ètò àwọn àlàjẹ́ ètò kan tí wọ́n gbé kalẹ̀ ní olúlu abuja ti àwọn ẹlẹ́nu lọ́rọ̀ tí wọ́n pèsè síbẹ̀ lórí renew hope agenda project àwọn àkànṣe iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ti ọdún 2027 òun náà ni wọ́n ti forí ìkòkò sọ́dún ó tẹ̀jẹ́ pé àwọn kan ń gbé ìpè yọ ẹnu yọ ní ewé ìjọ ìwọ̀n pé wọ́n jẹ́ mùdùmùdù ní àwọn ó ní kò sí tó jọ tá a bá ń sọ̀rọ̀ ti ètò ẹ̀kọ́ tí ààrẹ gbé kalẹ̀ ìdàgbà mùdùmùdù ìjọba tiwantiwa ètò ẹ̀kọ́ tí ààrẹ gbé kalẹ̀ láti máa ṣèwò owó ìyá fún àwọn akẹ́kọ̀ọ́ ó ní ẹ̀rí pé àwọn tó wà lókè ló jẹ́ mùdùmùdù ó ní bó tẹ̀jẹ́ pé wọ́n fẹ́ na ìpẹ́yà àwọn tó kù díẹ̀ káàtó fún òkè ọya lọ́wọ́ ó ní kò sí nǹkan tó ó lásìkò tí ààrẹ bọ́lá mẹ́ẹ̀tì náà ti di ààrẹ lóde wa nàìjíríà pẹ̀lú renewal agenda tó gbé kalẹ̀ ó ní àwọn àkànṣe ètò tó gbé kalẹ̀ àwọn tó wà lókè jẹ́ mùdùmùdù yìí ó ní bó tẹ̀jẹ́ pé àwọn ẹgbẹ́ òṣèlú kan tó wí pé lọ́dún 2027 bí àwọn ẹgbẹ́ òṣèlú adp ndc gbogbo ẹ̀ pátápátá tí ní àwọn ó gbà gbogbo ọ̀nà láti gbà ṣàkóso ìjọba lọ́wọ́ ààrẹ wa muhammadu bawa ààrẹ wa bọ́lá mẹ́ẹ̀ tinubu ó ní kò sí nǹkan tó jọ torí ní òkè ọya lọ́run lọ́run kò sí gbogbo tó jọ látòkè délẹ̀ ńbẹ̀ gbogbo pátápátá láṣàtìlẹ́ torí wọ́n ṣe gúdé ohun yàyà mẹ́fà fún àwa tá a wà lókè ọya ti ṣetán láti ṣẹ̀san rere fún ààrẹ bùbú ní 2027 láti wọlé lẹ́ẹ̀kan sí níbo 2027 gẹ́gẹ́ bí renew hope àwọn àpapọ̀ wọn àti àwọn ọgbọ́n tó ń gbé kalẹ̀ náà fọn rere ọ̀dọ̀ lókè ọya nínú ìwé ìròyìn the nation ló wà láàárọ̀ tèní.
1: ọkọ onúwèé ròyìn tẹ̀síwájú bí a ṣe ń tẹ̀síwájú láàárọ̀ yìí nílé iṣẹ́ wa bonde fm 92.9 ìkẹjà bb ìrìn bàbá mi ní fi ṣíde láàárọ̀ yìí bàbá mi akíọlù ó ní ọlọ́wọ́ èkó orí owó kó gbó kó tán àdúwò orí òye kó tó bàbá gbogbo ara gbogbo ara ladan fi ń rọ o kórí jùpẹ láyé ẹ bá mi tọrọ fún bàbá o jàre ẹ bá mi tọrọ bàbá o kàn pẹ láyé. bẹ́ẹ̀ni wẹ́rẹ̀ ní telegraph ló láàárọ̀ yìí bàbá ṣèṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún mẹ́tàlélógún wọn lórí ìta làwọn iléeṣẹ́ ilé aṣòfin ìpínlẹ̀ èkó ni wọ́n ṣe house of assembly ni wọ́n sọ dímọ̀ láàárọ̀ yìí pé israel máa jẹsẹ̀ ọba wíwọ́n bá tún di oṣù ọlálẹ́ akíọlù wọn ni wọ́n ṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún mẹ́tàlélógún 23rd coronation anniversary ìtọ́gorí ti àwọn baba ńlá wọn ọjọ́ náà rèé o àwọn aṣòfin ìwà kóra wọn jọ wọn ń kí ọba akíọlù lánàá òde wọn nílé aṣòfin ìpínlẹ̀ èkó ni wọ́n ti ń ṣàpèjúwe ọba ìlú èkó pé wọ́n mú kí àlàáfíà jọba ìṣọ̀kan àti ìlọsíwájú ìpínlẹ̀ èkó ọdún mẹ́tàlélógún yìí ọba akíọlù máa gbìyànjú gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ẹni tó lórí aṣòfin ìpínlẹ̀ èkó olóyè mudashiru ọba ṣàpèjúwe ọba akíọlù gẹ́gẹ́ bí ẹni tí wọ́n dúró gírí lórí ìpínlẹ̀ èkó wọ́n ní kó tó di ọba gan wọ́n ti ń ṣiṣẹ́ takuntakun fún ìlọsíwájú ìpínlẹ̀ èkó ọba ṣàwòye pé ọba náà tí wọ́n tún jẹ nígbà tí wọ́n ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá wọ́n ní wọ́n ṣe iṣẹ́ takuntakun níléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n fi dé assistant inspector general of police kí ó tó di pé wọ́n fiṣẹ́ náà kí wọ́n tó fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọlọ́pàá speaker náà wọ́n tẹ̀síwájú pé ọba akíọlù nínú ìtẹ̀síwájú wọn nípa tilẹ̀ ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó bàbá a mọ rírì yín o fún àwọn iṣẹ́ tí àwọn tẹ̀ ń là kalẹ̀ ní kọ̀ọ̀kan fún wa fún àlàáfíà èyí tó fi ń jọba fún ìlọsíwájú ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ọba akíọlù wọ́n jẹ́ ohun tí àwọn bọ̀wọ̀ fún láwùjọ tí gbogbo àwọn èèyàn sì lọ kó yan wọn kéré ní ìgbó ẹni tó jẹ́ olórí àwọn aṣòfin tó pọ̀ jù nílé ìgbìmọ̀ aṣòfin ọ̀nàrẹ́bù naim adams ọ̀hún náà wá kí bàbá náà kó oríire o pé ọba akíọlù ní agbára ọlọ́run àlàáfíà ọgbọ́n ìrìn ẹ̀mí gígùn tí ọ̀tún fi ṣe ipò náà gẹ́gẹ́ bí ọba ìpínlẹ̀ èkó ọlọ́run yóò fi fún yín o láàárọ̀ yìí ni ó telegraph ló gbé.
0: mo ṣì wá lórí the nation láàárọ̀ tèmi kí n kọjá lọ sí ìpínlẹ̀ ọ̀sun ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn àròsọ nǹkan tí àwọn ẹgbẹ́ òṣèlú apc tí wọ́n sọ síta wípé lọ́nà ogún náírà 20,000 naira tí gómìnà èkó tó fún àwọn ayédáadé àwọn òṣèré àti àwọn tó ti fẹ̀yìntì ní ìpínlẹ̀ náà máa fi rẹ̀ kó tó di pé ìbò sátidé wáyé ni o ìyàmọ̀ pé àwọn àjọ ayédáadé àwọn òṣèré àwọn ẹni ti ìpínlẹ̀ ọ̀sùn pàápàá jùlọ ẹni tó jẹ́ alága àwọn ọmọbìnrin comrade christopher apasopọ̀ ó máa bẹnu àtẹ́lu ìgbésẹ̀ ìpè àá nígbà táwọn gbòòrò náà tán lórí ayélujára pé ẹgbẹ́ òṣèré apc náà kábùkù sáwọn pé ẹgbẹ̀rún lọ́nà ogún 20,000 naira ti palliative ti gómìnà fún wọn ó ní ó fi ń ra pé kán fi ràbò fún wọn kán lè fi

0: àtìlẹyìn fún sẹnitọ alérékè kó lè tún wọlé lẹẹkan sí gẹgẹ bí gómìnà ní ìpínlẹ ọsùn nínú ìpàdé tí wọn ṣe papọ náà nípò kò sọdún nìyẹn tó jẹ alága ọmọ fèrè láàárọ ó ní kò sí nǹkan tó jọ ó ní tí a gbé nígbà ọjọ kẹjọ oṣù kẹrin ọdún táwọn náà tari ìwé kan lọ sọdọ gómìnà adélékè ní ìpínlẹ ọsùn pẹ wo ẹ jẹ káwọn náà jẹ mùdùmùdù palíétìfù kẹ fún ètò àwọn náà gbogbo àwọn tó ń lálà sí tí ó tó kù dẹ káàtó káàtẹ fi ṣe mọ wípé ẹ̀ ń gba tiwa dáadáa ní ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà dẹ gbọ́ ẹ̀bẹ̀ nínú ìwé tán tari ní gómìnà dọ́dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ni oṣù kẹfà àti keje ìyẹn june àti july fún 10,000 fún oṣù kan 10,000 fún oṣù kejì ìyẹn olúfi jẹ́ 20,000 ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ogún tó ń fún gbogbo àwòṣẹ́ pátápátá kọ̀ọ̀kan àti àwọn tó ti fẹ̀yìntì láti ẹ̀kọ́ náà jẹ́ mùdùmùdù ìjọba tó lórí palliative tí gómìnà náà gbé kalẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ ìyìnbọn wá bẹ̀rẹ̀ sí gbọ́ pé àwọn pàápàá ẹgbẹ́ òṣèlú APC náà bẹ̀rẹ̀ sí ń naka pé àbẹ́ẹ̀rí gómìnà ń gbé ìdìbò tí ó wáyé sípò gómìnà lọ́jọ́ sátidé ó ti bẹ̀rẹ̀ sí ní ta ìbò títa ìbò fáwọn èèyàn ó ti ní káwọn èèyàn máa gbẹ ẹgbẹ̀rún lọ́nà ogún náírà kán lè fi dìbò fóun láwọn ilé adé àwọn òṣèlú NSC nọmba fún mi pé kò sí nǹkan tó jọ o gómìnà fáwọn olówó láti fi ṣàtìlẹyìn àbí láti fi ràwó ó ṣe látàrí ìwé táwọn tari sẹ pé àwọn nílò nǹkan báyìí kí gómìnà kó dẹ́rìn pa káwọn èèyàn òṣèlú àti àwọn tó ti fẹ̀yìn sí ni gómìnà ṣe bu ọwọ́ lù owó tó fún àwọn ẹgbẹ̀rún kan fún oṣù kan fún oṣù keje àti oṣù kẹfà àti oṣù keje ìyẹn ẹgbẹ̀rún lọ́nà ogún náírà ó ní palliative tí gómìnà yàn kalẹ̀ kó ń ṣe pé àbò kò sí nǹkan kan tó ní ṣe pẹ̀lú bóyá ìbò tó fẹ́ wáyé lọ́jọ́ sátidé láti ṣàtìlẹ́yìn fún gómìnà lọ́wọ́lọ́wọ́ ní ìpínlẹ̀ náà àbí láti ṣàtìlẹ́yìn fẹ́nìkan kò sí nǹkan tó jọ gúlẹ̀ ká lè fi jẹ mùdùmùdù ìjọba tiwantiwa nínú ìwé ìròyìn the nation mo ti rí ọ̀rọ̀ tèmi.
1: ní telegram tèmi náà ni mo ṣe ń tẹ̀síwájú láàrin gbogbo nínú ìwé ìròyìn jẹ́ ìtẹ̀lé ọ̀ṣun o nítorí pé ìdìbò wà ní ọjọ́ sátidé. àwọn obìnrin ní ìpínlẹ̀ ọ̀ṣun la gbọ́ pé wọ́n ti kóra ńpọ̀ báyìí o kí ni wọ́n ń sọ wọ́n wọn òpópónà ní òṣogbo ní ìpínlẹ̀ ọ̀ṣun pé ẹjọ́gun omi o wọ́n ní wọ́n làwọn ń jáde láti lọ ṣe protest ni nítorí pé wàhálà àti ìjà àti ìṣekúpani èyí tí ó gbilẹ̀ báyìí ní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní a fẹ́ pre-election violence mọ́ nípínlẹ̀ ọ̀ṣun ẹgbà wa o wọ́n ní eléyìí tó jẹ́ ìdúkokò mọ́ ni nígbà tí wọ́n ti ń gba ìdìbò náà ní sátidé ọ̀sẹ̀ yìí lágbára ọlọ́run àwọn obìnrin náà tí wọ́n ṣe wọ́n gbé pátákódà ni o wọ́n ní ẹ jẹ́ ká dẹ́kun ìjà àti ìṣekúpani láàrin olóṣèlú ní ìpínlẹ̀ ọ̀ṣun kí wọ́n yẹ yọ àlàáfíà lẹ́nu ní ìpínlẹ̀ ọ̀ṣun àti dìde àti jíkìrì báyìí o wọ́n ní a fẹ́ free and fair credit board ní ìpínlẹ̀ ọ̀ṣun a fẹ́ wàhálà lásìkò yìí èmi ò gbà ìwọ ò fẹ́ lọ sí ibùdó ìdìbò wa ká dìbò wọ́ọ́rọ́wọ́ kí a sì dìbò ká dìbò fẹ́ni tó yàn wá kí a sì jọba ohun tí a fẹ́ nìyẹn o lára àwọn pátákó tí wọ́n gbéra nínà gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé ìròyìn náà wọ́n kọ pé stop electoral violence a fẹ́ bálọ́ọ̀tì fẹ́ ìbọn ẹjọ́ ràn wá lọ́wọ́ a fẹ́ wàhálà ẹ̀yẹ para yín pa àwọn èèyàn nípínlẹ̀ ọ̀ṣun àwọn obìnrin náà wá ń rọ ààrẹ bọ́lá tinubu ààrẹ nàìjíríà ń bàbá ẹjọ́ abáwa dá sí o nínú ìtí a rí nípínlẹ̀ ọ̀ṣun tó dàbí threat to life tí wọ́n dúnkokò mọ́ ẹ̀mí àti dúkìá àwọn aráàlú ní ìpínlẹ̀ ọ̀ṣun fún ìdìbò tó ń bọ̀ ní sátidé o obìnrin kan tí wọ́n forúkọ ẹ̀ yẹn ni ọlá tí ó forúkọ kejì ẹ̀ pamọ́ ó rọ àwọn olóṣèlú ẹ rọ àwọn alátìlẹyìn yín kí wọ́n yé pa àwọn èèyàn kí wọ́n yé ṣe wàhálà kán yín dúnkokò mọ́ra ó lè fa wàhálà sí gbogbo ìpínlẹ̀ ọ̀ṣun lápapọ̀ èmi kọ́ o new telegram ló gbé láàárọ̀ yìí.
0: èmi náà ti ya bàrà mo ti lọ sínú ìwé ìròyìn vangard láàárọ̀ ni ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o látàrí àìsàn ìbọn rẹ̀ rẹ̀ nìyẹn ló fi fà tó tún gbìnà yá káàkiri jẹ́ mọ́ pé àwọn àjọ tó ń rí sàtidẹ́ ìpínlẹ̀ wa nàìjíríà wọ́n máa fọn láàárọ̀ tèmi pé àìsàn náà tó ti gúnlẹ̀ sáàkó ara pa àwọn èèyàn mìíràn lójúdé wọ́n ní bí àwọn bíi ọ̀ọ́dúnrún ó lé díẹ̀ ìyẹn ẹgbẹ́ ó lé mẹ́tàdínní ogójì 237 òun náà ni àìsàn náà máa ti kú láàrin ọdún 2026 o nígbà tí wọ́n sọ̀rọ̀ mímọ̀ nínú ìwé ìròyìn the standard láàárọ̀ tèmi nínú ìpàdé tí wọ́n ṣe papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ yìí àforí ìkòkò sọdún pé àìmọye bíi 37 ni wọ́n ti kófìrí láàrin oṣù keje ọdún tá a wà yìí sí oṣù láàrin ọjọ́ ọgbọ̀njọ́ oṣù keje sí ọjọ́ kẹrìndínlógún oṣù keje tá a wà ní ìpínlẹ̀ ondo ní ìpínlẹ̀ bauchi ìpínlẹ̀ edo àti ìpínlẹ̀ benue wọ́n dẹ̀ ń bọ̀ àwọn náà dẹ́ẹ̀dẹ̀ wọ́n ní gbogbo ìkéde àti ìpolongo táwọn ṣe káàkiri pé gbogbo ẹ bá ti kófìrí àìsàn àbí nǹkan tó lè fà káàsàn máa gúnlẹ̀ sáàgbárin ẹ tètè fi àwọn iléeṣẹ́ ètò ìlera lórí ó ṣùgbọ́n àwọn èèyàn míì wọn máa kọ bí ara sí o àwọn ní àwọn ìpínlẹ̀ bíi mélòó kan náà náà tún fètè bà wípé wọ́n ti kófìrí àìsàn náà ní àwọn ìjọba ìbílẹ̀ bíi 23 ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọn ní ìpínlẹ̀ bíi Edo, Bauchi, Taraba, Edo, ìpínlẹ̀ Benue àti àwọn ibi kọ̀ọ̀kan wọn nígbà wo ìdá àwọn tó ti pé ìdá bíi 84% ọ̀tọ̀ọ̀tọ̀ tí àìsàn ṣàfihàn ọba rẹ̀ tó fi kúnlẹ̀ sí àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Odo wọn. Àwọn ìgbésẹ̀ tí àwọn elétò ìlera tí wọ́n gbé láti jẹ́ kí àìsàn náà dẹ́kun wọn ní ìjẹmọ̀ pé pàbó ló ń já sí o torí pé wọ́n gbọ́nà láti jẹ́ kí àìsàn náà dẹ́kun ní ṣùgbọ́n àwọn tí àìsàn náà gúnlẹ̀ sára gba ara wọn wọn á tètè lọ sí ilé ìwòsàn láti tètè jẹ́wọ́ ara wọn pé àìsàn náà ti gúnlẹ̀ sára pẹ̀lú gbogbo kéde tí àwọn tí wọ́n kéde káàkiri wọn ní pàbó ló ń já sí lọ́dọ̀ àwọn tó wà ní ìpínlẹ̀ tètè báyìí wọn wá rọ̀ láàárọ̀ tẹ̀ ni wọ́n ní ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan ikọ̀ àti àwọn iléeṣẹ́ tó ń rí sàtìdẹ́kun àìsàn

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Gbogbo olùgbé ìpínlẹ̀ Èkó. Ìpínlẹ̀ wa kì í ṣe àkìtàn. Ẹ̀dẹ́kun dídalẹ̀nù lọ́nà àìbìkítà. Àjàkálẹ̀ àrùn ló máa ń fa. Ó máa ń dí àwọn kòtòrò ìdáminù. Ó sì máa ń ba àyíká. Torí náà, àwọn òṣìṣẹ́ PSP tí lọ́ máa fòǹtẹ̀lù nìkan ní ká ẹ̀jẹ̀ kan máa sì yín. Ká ẹ̀ sì máa sọ owó ilẹ̀ kíkó déédé. Ojúṣe ẹnìkọ̀ọ̀kan wa ni láti jẹ́ kí ìpínlẹ̀ Èkó túbọ̀ máa wà ní mímọ́ tónítóní. Àpò ìkólẹ̀kódọ̀ tí lọ́mà nílò béèrè fún tiẹ̀ báyìí báyìí lórí ẹ̀rọ ayélujára www.lomasmartbeans.com. O máa lẹ́yìn tó o bá gbìyànjú alẹ̀ nù lọ́nà àbófinmu ẹgbẹ̀rún lọ́nà 250 náírà lówó pẹ̀lú ẹ̀wọ̀n oṣù mẹ́ta gbáko. Tó o bá ní ohunkóhun lòdì sí àwọn òṣìṣẹ́ PSP lọ́fẹ̀ẹ́ 0800 00 Loma 0800 05 2962 tàbí 0708 00 1020. Email info@loma.gov.ng. Ìkànnì àjọlò @loma_gov. Loma, wọ́n mú ìpínlẹ̀ Èkó mọ́ tónítóní.
2: Èyí mọ̀ gbà lọ́mọ ẹtí ń sun títí ń bí ìwọ̀n mọ́ tí wọ́n ṣe sí i.
3: Bó lọ́mọ ṣe ní mọ́ bìkọ́sì àgbẹ̀ gbòòrò. Nígbà ò jẹ́ pé bẹ́ẹ̀ bá ti pọnmi tán ọwọ́ lẹ fi gba lórí sọ̀tún sósì tẹ́ẹ̀ kì í pààyàn. Oasis Household Water Purification Tablet ló pa àwọn kòkòrò àìlèfojúrí inú omi láti dènà ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Àjì rọmọlápá rọmọ.

ṣẹṣẹ la gbà lótìtọ ẹgbẹ ṣẹṣẹ atren lábẹ rẹ olóyè fàṣẹgun elégùṣì ọpẹ mo lọ ẹkàtẹ ní kò ṣe kò yẹ bó ṣe jẹ oṣù kẹjọ dọdún august lajọdún ìṣẹlẹ tọdún yìí ó yàtọ bọdún bá dùn àmọ ṣẹṣẹ gbà lótìtọ ẹgbẹ ṣẹṣẹ atren lábẹ rẹ olóyè fàṣẹgun elégùṣì ọpẹ mo lọ ẹkàtẹ ní kò ṣe kò yẹ bó ṣe oṣù kẹjọ dọdún august lajọdún ìṣẹṣẹ tọdún yìí ó yàtọ bọdún bá dùn àmọ fọwọdún fọdún seminar ìṣẹṣẹ 2026 yìí tìlú ti fọ wẹjẹ wẹmú àríyá kẹkẹ ọrọ ìṣítí ìran tí ń ṣe oúnjẹ ojú àti ìwúrẹ alálẹ ṣe o tí kálukú a máa gbarí ọdún tuntun àkórí ipa orílẹ̀ nàìjíríà nínú àṣà àti ìṣe àgbáyé àlímọ̀ṣọ́ ni yóò ti wá ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún yìí rafi ìjàfojo ìvẹsẹ ajáko bọ́stọ̀ ṣàṣà ni yóò ti wáyè bẹ̀rẹ̀ laago mọ́kànlá àárọ̀ tọ́ba àtìjọ gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ jẹ́ ká jọ ṣe o kóòtù kó a fi ìṣẹ̀ṣe ṣe ìṣẹ̀ṣe àgbẹ̀wá o àṣẹ olùkéde yorùbá ìlú ajé ògún ọ̀gá ìyálóde ṣẹṣà kingdom first vice president ẹgbẹ́ ìṣẹ̀ atrek ìyá àlímọ̀ṣọ́ lórúkọ gbogbo

0: 0944 èyí tó náà ni pé kẹ fi ohun ránṣẹ́ sórí WhatsApp fún wa. Ẹ má gbàgbé pé ìforúkọsílẹ̀ ń lọ fún Hajj 2027 kò sí ní pẹ́ tí yóò fi wá sópin. Ẹ má pàdánù àǹfààní àti lọ sí Hajj 2027. Ẹ pè wá lè ní.
1: Hajj Miqat wa billahi tawfiq.

0: 0813693505 tabi 081 36 69 995 081 36 69 9959. O le kan si won lori Instagram ati Facebook elevation.ng wa jopo ni o tabi website ko wo aworan gbogbo ase elevation.ng lori website won www.elevation.ng. Elevation Point Ire Estate Owode Ogun State Jenla Mutemi Koto Tan.
1: Ibi gbogbo tẹ ti lanfani ati ma gbọ mi. Ilese alalubarika kan wa ti n ba ni kọle lati bẹ titi dopin. Wọn se fọkan tan, wọn ki ja ni tan mọ. Anfani nla kan lo wa fun wa o. Ẹjẹ ajọgbọ ki loruko ileise naa. E kọkọ banko number ni sọrọ ile na 070 42 0708 37 0042 090 36 58 0 11 090 36 58 0 41. Bí ẹlòmíì ṣe náwó sí sáìtì rẹ̀ kò yọ, níṣe làwọn tó gbéṣẹ́ ilé ẹ̀ fún gbowó lọ́wọ́ rẹ̀ tí wọ́n sì fi ń kọ́ tiwọn. O ti ra building materials títí síbẹ̀ iṣẹ́ ilé tí ẹ̀ kúrò lónìí. Ìwọ tó ti rora rẹ pin pé ǹjẹ́ wọ ti ẹ̀ lè túwọ́jọ lọ́jọ́ kan bẹ̀rẹ̀ sí ní kọ́lé débi tó parí ẹ̀. Ẹlòmíì ti ra lẹ̀ ní ìsìn ọdún mẹ́wàá ṣùgbọ́n tí ò gbé block gorí ẹ̀ rí bó ti wulẹ̀ ọmọ. Foundation lásán ni ẹlòmíì ṣe sórí ilẹ̀ tiẹ̀ tipa fi pin láti bí ọ̀pọ̀lọpọ̀ sẹ́yìn. Foundation gan ti jẹ mọ́lẹ̀ pátápátá nígbà tẹ́lòmíì bá sá tí ṣùgbọ́n tí ò ṣàgbára láti kọ́lé. Àìmọye wọn ni wọ́n ń gbé ilẹ̀ wọn fi gbalé. Gbogbo wa la sì mọ̀ bí ọ̀rọ̀ ilé gbígbà ṣe rí nílùú Èkó ta yìí láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n ti ń ṣàkóso ilé iṣẹ́ rẹ̀. Ẹnu lásán ń lo fàrò permanent site ṣùgbọ́n tí bùkátà àtọrọ ajé orílẹ̀-èdè Nàìjíríà ò tiẹ̀ jẹ́ kí nǹkan ojọ̀ rárá.
2: Ọwọ́ contractor tẹ́lòmíì kó sí ilé orílẹ̀-èkó títí dòní olónìí. Contractor ti sọ ẹlòmíì di ATM. Wọ́n ti gbọ́wọ́ ìgbowó lọ́wọ́ títí ṣùgbọ́n tíṣẹ́ ilé rẹ̀ ò yí padà. Ojú kan náà ló wà. Orí ò bá gbé ni, níṣe ni gbé ni kaláwore. Bó o bá láàní láti máa gbọ́ mi, o kú oríire o. Ìrònú ọjọ́ pípẹ́ gbogbo lọ́kàn rú ọ̀nà àbáyọ ti dé o. Ablack Construction Company ní kí n fún ọ pé kó o lọ fọkàn balẹ̀. Ìwọ ló kàn láti donílé lórí. Ìwọ ló kàn láti di láńlọ́ọ̀dù. Ìwọ ló kàn láti dání ilé iṣẹ́ tiẹ̀. Ablack Construction Company jẹ́ ilé iṣẹ́ abánikọ́lé ìrọ̀rùn tí a ní ikulẹ̀ àkàìmọye iṣẹ́ lónírúurú tí wọ́n ti ṣe tó jẹ́ àrítọ́ ní tìbútòrò ìpínlẹ̀ Èkó àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Àkàìmọye ilégbé, ilé iṣẹ́, ilé ìtura àti bẹ́ẹ̀ lọ tí wọ́n ti ṣe. Tẹnukọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ẹyẹ tí ó doríkodò bí ìdánwò sí. Ablack Construction Company ò ṣe fọ́ọ́rọ́ sẹ́yìn nínú àṣẹ abánikọ́lé ìrọ̀rùn jákèjádò ìpínlẹ̀ Èkó àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. WhatsApp number wọn ni 070-8-37-0042 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 090-36-58-0411 090-36-58-0411. Ẹ dáadáa tí ẹ̀yin bá ti ní ilẹ̀ níbi gbogbo yòówù kẹ́ ẹ ní. Ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ẹ ó sọ irúfẹ́ ilé tẹ kọ́ tàbí bí ẹ̀yin ṣe fẹ́ kí iléeṣẹ́ ẹ̀yin tẹ fẹ́ kọ́ rí. Lẹ́yìn náà ẹ ó jọ dúnàádúrà lórí ọ̀rọ̀ owó.
3: Owó péréte ni wọ́n kọ̀kọ́ lọ́wọ́ yín láti bẹ̀rẹ̀.
2: Ẹ ó jọ fẹnukò lórí iye tí owó yín. Lẹ́yìn náà
3: ẹ ó san bí ìdá márùn-ún 5% nínú owó iṣẹ́ ilé tó sì bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Nígbà tẹ́yìn náà bá bí iṣẹ́ ṣe sáré sí, ẹ ó mọ̀ pé kọjá bẹ́ẹ̀ iye ọjọ́ tẹ́ ẹ bá jọ fẹnukò sí wípé iṣẹ́ ilé yín máa parí náà ni wọ́n fi kọ́kọ́rọ́ lè yín lè ní lọ́wọ́. Wọ́n yàtọ̀ sáwọn ajálẹ̀ onílé bó ti wọn lẹ́yìn. Kì í ṣalágbèdá, ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n fi ń ṣiṣẹ́ wọn. Iṣẹ́ wọn kì í ṣoní bíi tàwọn ará òkè ọ̀hún kan. Bẹ́yìn náà a bá rí iṣẹ́ wọn, ẹ ó rí wípé ó kọjá bẹ́ẹ̀. Àwọn òṣìṣẹ́ wọn kọṣẹ́mọṣẹ́. Àgbékalẹ̀ iṣẹ́ wọn nílànà tìgbàlódé ni o. Àmójútó dúkìá, iṣẹ́ ilé kíkọ́, káyàwòrán ilé iṣẹ́ wọn ni. Building permit ni, wàhálà ọmọ onílẹ̀ ni. Ẹ ò rò rárá lórí ẹ̀ bó ti wù kó mọ̀. Ẹ̀yin ẹ̀kan bá wọn sọ̀rọ̀, ìrọ̀rùn ló bá dé. Ilé kíkọ́ ti dìrọ̀rùn pẹ̀lú Ablack Construction Company. Plot 12 Alu Judge Road, Lekki Peninsula, nípínlẹ̀ Èkó ni wọ́n wà. 070-8837-0042 070-8837-0042 Wọ́n sọ̀rọ̀ lórí WhatsApp. Ẹ mọ̀ pé wọ́n sórí 090-

0: Pharmacy Metayo Tridomedica Nigeria Limited ló ṣe bí àsìkò láti mọ pharmacy tó súnmọ́ yín ẹ̀pẹ̀ 08103399434.
1: Ẹ̀yin olùgbọ́ mi, egbògi gbéra tán abakọ̀ tó ń jẹ́ kára ọkùnrin kó pọ́nkí pọ́nkí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára kódà. Àwọn ìyàwó ilé wọn máa ń rà fún ọkọ gbéra tán herbal capsule ó wà káàkiri àwọn pharmacy chemist ládùúgbò.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pa ni lẹ́rin lákòókò àpapọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn ní ìmọ̀ ń ṣe. Òun náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi starch látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti dẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi starch yóò sọ gbogbo ẹ̀ta àṣẹ ìdóhun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ní gbàgbé.
3: Is it okay to make fun of our tutor? Let's have it.

0: gómìnà Babatola sọ olú wọn lè ṣe gbó ojúṣe wọn jẹ bí ọlọ́lá jùlọ fún ìdíje yìí ló jẹ ká máa kọ sára sí wọn pé thumbs up his excellency gómìnà Babájídé Sanwó-Olu tó jẹ olùbádámọ̀ràn sí gómìnà náà ẹkùn ṣe takun takun ẹ̀jẹ̀ tàbí jàbúlà ní aṣojú ọ̀rọ̀ wa tó wà bẹ̀ níbi ìdíje.
1: Nípa kí ọ̀rọ̀ eré bọ́ọ̀lù máa dàgbà sókè sí náà ni pé lẹ́sẹ̀kú yẹn sáré mo ní pé àpá torí pé ti night edition ìpele ẹlẹ́ẹ̀kẹsàn-án ti sẹ́nitọ̀ Anthony Adofuyi Ball ní tó ń tẹ̀síwájú ó ti bọ́ sí ìpele àṣekábátà wọn sí final báyìí ọjọ́ Wednesday náà ni ó wáyé pẹ̀lú àṣẹ Ọlọ́run August 12 náà ni ó wáyé gbogbo ẹ̀tẹ̀ wà ní Bàrígà ẹ̀yìn ti Kòròdú ẹ̀yìn ti Sómólú ẹ̀yìn ta pápá Gànmú lápapọ̀ ẹ̀yìn ti Yábà jáde wá torí pé àwọn ọmọ yín wọ́n ti dé wọ́n ti ṣe débi èrè bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe débi àṣekábátà wọn sí final ní báyìí o àpápá Ìgànmú LCDA Girls láwọn obìnrin wọn wọ́n máa wọ̀ yáàjà pẹ̀lú Ìkòròdú Central LCDA Girls láwọn obìnrin náà yóò sì wáyé lásìkò tí tó wọ́n dárúkọ ago ní àkókò náà tó wáyé ṣùgbọ́n nígbà àwọn ọkùnrin náà wọ́n máa jẹ́ ti Yábà LCDA Boys pẹ̀lú àwọn ṣin LGA bẹ́ẹ̀ ni bí ẹ ṣe lábára bẹ̀rẹ̀ wọ́n ti àwọn ọkùnrin àkókò tó wọ́n gbá ẹ̀ máa padà gbọ́ láìpẹ́ láìjìnà Wednesday August 12 pẹ̀lú àṣẹ Ọlọ́run Anthony Adofuyi ni lẹ́sàn yìí ẹni tó taari ẹ̀ tiwa náà ni Wellington Osas.
2: Àwọn tí àwọn tí mo ṣe ló wà ná ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ jẹ́ sọ fún yín pé ìdíje ṣe 2026 táwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ yìí under 15 ó sì ń lọ lọ́wọ́ tẹ̀síwájú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan wáyé lánàá àwọn náà jẹ́ ká fún yín bó ṣe lọ ń bẹ̀ 30 bí GFC wọ́n fi àwọn ti jẹ Sun FC pẹ̀lú ayò mẹ́ta sí méjì bẹ́ẹ̀ náà dẹ̀ ni God's power àwọn náà wọ́n lu ọjìyà lọ́wọ́ òjò ọ̀kẹ́ pẹ̀lú ayò márùn-ún sí ẹyọ kan ni òjò ọ̀kẹ́ fi fọ̀gáhùn wọn G.7 àti ọlọ́mọ wẹ́wẹ́ àwọn àti ọ̀nà méjì náà jọ ta sílẹ̀ ara wọn kò sọ́gà ń bẹ̀ sàbí fc lọ́wọ́ ó fìyà jẹ D-Roy ayò márùn-ún sódò bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ Neoman olu Flying Eagle ayò márùn-ún sí méjì bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ Peacemaker àti Bamzi ayò mẹ́ta làwọn méjì jọ dára wọn kò sọ́gà ń bẹ̀ ẹ máa sọ fún pé ìdíje yìí Agekuejo football kan tó ń lọ ó wà ní ẹ bá fẹ́ wo ìfẹsẹ̀wọnsẹ̀ ní Agekuejo football mini stadium ní Amodu street bẹ́ẹ̀ ibẹ̀ yẹn ló wà bẹ́ẹ̀ ló ṣe lọ́nbẹ̀ yẹn.
1: Àní
2: jù báyìí lọ dúpẹ́ fọlọ́run ọba tó bá a bèrè tó dẹ̀ bá a parí ẹ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀yìn olólùfẹ́ ọtẹ́ fìgbà kan fi wá sílẹ̀ Ibrahim Ọlálékan IB Sport èmi ń jẹ́ ẹ ṣeun.
1: Olóòtú wa náà ni tún jẹ́ Ọlálékan Ìjì Omẹ̀sọ̀ ẹ ṣeun pẹ̀lú àbùdán bákan náà ni ọlọ́wọ́ bọ́tì ni wa kó ń bẹ̀ spọ́ọ̀tì náà nìhun náà ó ń gbọ́ bọ́ọ̀lù sáwọn lábájì gan ni. Gúnmi ilé sọmọ pẹ̀lú àtìlẹyìn tèmi tọpẹ́ àgòrò bàbá náà ti wọlé aṣọ fún ni ẹlẹ́lẹ́ ojú ni. Èmi náà wọ́n yẹ́ ọ̀rẹ́ olólùfẹ́ yín Rodin Solaudin legit ni gẹ́gẹ́ bí àṣà.
3: Say Sammy, millions of Naira shall locate us as we take part in the Millions and Win promo.
4: Millions of Naira shall locate us as we take part in the Millions and Win promo.
5: Get texting. More than 2 million people will share billions and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo shape. Find a unique code inside. Then dial *8011*4#, and the QR code on the pack. And you could win big. Buy more, win more. It's July 1st to October.

Oba rilu anakolu ti mo fi ki gbogbo ori ade patapata mo fi ki eyin ijoye mo fi awon oloye onifila funfun mo fi ki gbogbo ijoye patapata nipele Eko mo ki eyin baale oko ilu ilu gan oko baale mo ki eyin eso bere latori olopa mo fi ki gbogbo eso patapata eyan DLA ni eyin tax office ni eyin RRS ni eyin amotekun ni eyin labourhood ni eyin vigilante eyin ode adugbo ara ajale yin wa e ma lowo ki ise ru iwon ti etana lo mu o mo kin irinse yin o ni doju ija ko yin lagbara lowo Iledumare mi o gboro gbagbe eyin grandpa grandma eyin daddy eyin mommy mi eyin egbe mi eyin aburo mi ati ta jo jegbe dede a ni waya mo je nikan lo a ni kedale mo ka mo le binu ijala ni leja mo kin e ku aduro ti mi eno mo pe tere ko wodara ko ni waye lai mo ni akori be ni ki lo de ti mo fi se bi ta prata to ntewe akoko ni e je kiki ni ojo gbon seju lo Hey baba mi e jo jogbon seju lo sugbon kin to gbe akore eto to ni wa e gbe polowo oja wa o e ri pe mo ta warawara bo meta tin ta ni temi ni pe mo ta jaye pe faraalu ko mo ba gbowo okuta be yen ba he gbe o yo tan le re di tori bi ni bi ni o bi ni bere bere o pada bere yo ni ta jaye pe ko mo gbowo ekun da mi loju ni akore eto to ni ko yi o ni kini mo pe ko yi o ni wa to nwu lowo lowo ti atubo tan re o yi o ibi to le yori si iwo ga o mo wo kan gbo pe en to ba se rere o ma gba rere gege bi esan ni sugbon iru esan rere to nlo to nbo ko yi o abi ba eko ba gele ni fe ni to nsise ibi na o mo pe awon ke su wa ibi ta nse pe asegbe kan o si asepamo lo wa sugbon iru esan to lu o so fun won ko ye won bo ba ye won ni oluoba ti ba si won loju inu sugbon oju inu fo to de la sile kedere be ma re pe bayi ni o ri fun won won e ba ti se ka o ti ko ye awa eda po o po o po o ya pia tori oluoba ni on gbogbo ye bi opo nkan ko ti yi omode be ni ko yi agba o bo ba yi opo balaye to wa lori iteni pe kini kan ma nbe ti won pe ni itan opo won iba sori ite pele opo ri ade ba ma rora se tori awon iran won to nbo leyin ni won ni ori ade se pele o oke agba logun yo e o ba se pele o oke agba legun yo e e gbo to ma n kore kan ni e ni bawo ni won se nko ani olore lo olore lo ko ma pon mi oke ru todo olore lo bo ba nika ninu abi oko nika ma se ka o bo ba ri ku ga ko ya suuto ko yo ni bo ba yi oni o ba ti ma gi ori olori kaakiri lojo ti owo ara ilu ba ti o ke ba fa ile ijoba lowo itiju to nbe leyin e po jojo awon omo e ba ti dagba ti won ti mowo we ti won ba gba jeun ti won si mowo otun yato sosi awon omo lomo ba re koja lo ni popo mi o sokan won loju wa ni awon baba wukuwuku lo nlohun
ìyàwó ẹ tó bá gbọ́n tó lójútì tó bá jáde láti lè rí kò ṣe kò ṣàìṣe yóò fi ẹ sílẹ̀ bẹ́ẹ̀jọ́ ṣègbéyàwó for better for worse ojútì ń kọ́ fọmọ ọlọ́mọ láàrin ìlú bẹ́ẹ̀ni ojútì ń kọ́ fọmọ ọlọ́mọ láàrin ìlú ìgbà yẹn ló mọ̀ yìí pé ọmọ yóò bá ládánwò ṣe kò yí ọ ní tó bá yí ọ bá ti bàjẹ́ níwà ọ̀pọ̀ ẹbí ó yẹra fún ọ bẹ́ẹ̀ni bó bá ṣe ráwọn kan tán rìn mọ ṣéǹjì díẹ̀ kù sọ́wọ́ ẹ ní gbà tó dé látẹ̀wọ̀n ò sì ní jẹ́ta mọ̀ rí owó ní jẹ́ mo bá ọ̀tàn gàrí ò sí ọ̀rẹ́ ò sí gbogbo bá ta aya abúnilọ́lá kọ́ra kò yí ọ débẹ̀ ni àǹfààní rèwo ló fẹ́ náwó sí lágbègbè ibi tó ti bàjẹ́ níwà lọ́rọ̀ lérò níṣe tí ó já mọ́ ẹ lọ́wọ́ tí ó tẹ̀ ẹ lọ́wọ́ wo tó jáfáfá nínú àìṣedédé ṣé lè fúnú freedom fún ọ ní nǹkan ọ̀hún kò yí ọ ní pé kí wọ́n tó fìyàn joyè láàrin ìlú ó láti jẹni re ìpọ̀ rí ń bẹ tí ó sẹ̀rí ọ̀rọ̀ wọ́n tó gé orí olórí fi ṣètùtù ọ̀la kò yí ọ ní bí ọjọ́ kan lẹ̀ tẹ́ ojoojúmọ́ ayé lójú ọmọ tì í ìbàjẹ́ ọjọ́ kan òkànlógún ọdún ẹ jẹ́ kí n fi kíkegún ti gbogbo wúkúwúkú tí wọ́n mọ̀ yí pé oko àwọn ti bàjẹ́ bó bá dé lọ́la gbogbo oyin bá yá pa lọ́la tó dé ọ̀rọ̀ ẹ̀ ló kù kò yí ẹ tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nígbà tó yí ọ yìí ẹ̀ pa òbóró mọ́ sótán bíbélì ní orúkọ rere ó ṣẹ̀dú wúra òun fàdákà lọ anábì muhammed sallallahu alaihi wasallam ó ní bórúkọ ẹ̀dá bá ti bàjẹ́ ó ní kóní tàwọn mọ̀wùlọ ẹ̀dúró ní sẹ̀mí yìí mọ́ torí ó ti ba ìsẹ̀mí ara rẹ̀ jẹ́ ó sì tún ṣàkóbá fún ìran tó ń bọ̀ lẹ́yìn ẹ̀ ìjàpálájà àwọn tó dògbé lọ ó ní òdo òun bí orúkọ òun tó múrọ̀rùn báwọn èèyàn bá máa wí taláì wí wọn lódò gbájá ìjàpá lọ odò gbájá ìjàpá lọ kò yọ ní ìwọ nǹkan tì í ìgbà tó bá fi máa yí ọ wàá gbà yí pé bájá bá sogún ọdún ẹran ògún ní í ṣe láyé ẹran ògún ní í ṣe bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ogun wo ló fẹ́ ṣe tẹ̀sán ò ní ké ogun kì í yára wọn lọ́fà láìsàn tó bá ti jẹ̀yàn dandan ni kí wọ́n jẹ̀wọ́ náà ó pẹ́ ni ó yá ni lọ́ọ̀f kàmà ó ń bọ̀ wá bèrè ìjọba ẹ mọ́ dákẹ́ ẹ mọ́ wò wá níran àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkòkò yìí wọ́n ti ń fúnra wọn ní cheap publicity lórí social media wọ́n ti ń lérò lẹ́yìn ọmọ kéékèèké ti ń darapọ̀ mọ́ wọn àwọn ọmọ yìí pé ọjọ́ tó bá dẹ́gbẹ́ awo ọjọ́ náà ló ti dìmúlẹ̀ tó bá sì ti jẹ ìtẹ̀lẹ̀ odidi ẹran ni ó fi gbà lọ́wọ́ rẹ̀ ẹgbẹ́ burúkú yìí wọ́n ti gbajúmọ̀ bí ìsáná ẹlẹ́ta wọ́n ti ń gbilẹ̀ bí ọ̀gẹ̀dẹ̀ padò ig alàgbà alátójì dìísù ẹ dákun ẹ gbà wá lórí ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ òkòkò yìí wọn ò fi bò mọ́ rárá o ẹ jẹ́ jọlá ọpọlọ gidi ig kẹsì máa wò ó àwọn aráàlú wọ́n tún bẹ̀ wọ́n níṣẹ́ o tẹ́ bá fẹ́ ránṣẹ́ kú síra wọn gbogbo wa la sì jọ ń pariwo wípé ẹgbẹ́ òkòkò sùn láwùjọ wa alàgbà alátójì dìísù ṣe ń rojú ayé àbẹ́ rí ẹni tó fẹ́ ká rí ẹṣin ọba tó sọnù ó wà nínú ilé tó ń gbàdúrà ẹni tí ò fẹ́ ká rẹ́ṣin ọba ó wà lọ́nà oko tó ń wẹ́ṣin ọba tó sọnù ń lọ àmọ́ bó ti ń rojú ẹsẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ló ń parẹ́ kó má ṣe jí atọ́nà fáwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ má jẹ́ kí n tàn yín ọ̀pọ̀ òbí alágbàtọ́ olùkọ́ni ni ó mọ̀ pé ọmọ àwọn belong pé ọmọ àwọn wà nínú ẹgbẹ́ òkùnkùn a ti wá ṣèyí sí ọ̀pọ̀ ọmọ ti kú ìyá ògbónlé gbogbo ìwọ tí wọ́n ti initiate tó ti belong kò yí ọ ni pé ikú lè rí ẹsẹ̀ fọmọ ẹgbẹ́ òkùnkùn aláǹgbá tó fẹ́ rìn nílẹ̀ ẹlẹ̀ láti kẹjà under bridge dé pẹ́ńsì ni màá gége bí mọ́tò ọ̀pá ẹsẹ̀ ọ̀pá bí mọ́tò ọ̀pá tẹ́sí ọ̀pá
yo sa gba ko awon omo ilewe oko nla wa salang ba pesin ha ani be le ni toju ni lo se ni ba wa ra lu ko lagbara lori e towo ijoba o ti te eyin na le para yin gbogbo iwo toro baye inu mi ma dun to tete fi egbe isile gbogbo iwo toro ba waye lo bere ko to yin re mule ko to darapo mo won o je bira re lere so le kuku awo tori bi mule ba ti da mule ko da ni o kuku oro deru bo ma wo iwa omode iko yo ni to loju eru ti yawo le gba lowo alejo bo ba ku saki awo ni gbe le ko yo ni pe won ara ba won ro ko fun gbogbo mule bi e bi se o baba fe fi emu mi eyin la ro isokunrin isobirin yali yali ko ye ni pe atile atile onisina o ma le ni ojogun egbeyin ko ye ni peyin agbagba te jese bi e pera yin jo elologba koju ni o fun mo le bi e loro so aseju ni ka pele yi fun yin ni aba fowo fa aja yin po kete si jo je tifun tifun ko yo ni ma gbero ku si mi aja to se be gboku ni ma gbero ku si mi agbo to se be kan ku ni ma gbero ku si mi ese to se be sare ku ni ma gbero ku si mi ejo to se be fa ya fa ku ni o je ma gbero ku si mi ikan to se be o wo ewo eje ku ni o je ma gbero ku si mi eni ba gbero ku si mi yo rorun ari mo bo ko ye ni e je ma gbero ku si mi e to ki je ko pade ode alaanu ejo ki pade olore iwowo lagbado so dun ogi bajere ba tori bodo won ki jere bo wakaka opa nda doyi kaka opa nda kara rere loruko ta pe lawo ko ye won ni papa nbinu iso fun so te tori nto kalu tala ke ba fi gbo e mo pe titi gbangba lona egba kabi iso fe titi seyin ni o ko ye ni saworo foka asorara nkunyu gba bi kaka ki ba fi gbo nsoke gbogbo yin osin mi ariwo ni pipa o omo olomo kan soso n lo soju ogun iye ke agani se bi oni pe de se bawo egbe wa lohun ko ya bi amoni o fe so na da bi mo se dani baba laare olokun to lomi to ro aburu so lohun lohun je da bi mo se dani se loju opo bi ki gbogbo abi amo gbo ku oko ni loju agan bi ki gbogbo obirin o fuja ki o mo pomo ni ko ye ni bọ́lá balẹ̀ ń jẹ bó bá ṣe baálẹ̀ lẹ pè ní ìlú tó ní baálẹ̀ tó bàdàn sí i ọmọdé yín rí yan gí lórí táwọn tá ń pa kò yé pọ́mọ èṣù lòún lù bó bá dé kó yá sọ fún yẹ kò yọ ni ọ̀run mi làgbà mí ojú pọ̀ lára mi ifá máa bí wọ́n pé mi ló ṣe kó tó dẹ́bọ fún wọn ètò ìní bẹ̀rẹ̀.

ba ni keyan kan to spin bayi won ti bo sinu ogba wa ni brain boss moto yi yo ni o ejo eyin task force en le ba sise yi agbon mi ni woli eja pale aparo je oluro kuga ni bi sebu ogulutu e dakun ba gbegbe se lori eko to baje jinna won ni wa lara o say bread balance street ne wa ni solo to po pelu won loni e pe won so 080 288905 say bread omo joyibo 08 2844 8905 won ro tin mekunu mo ro tin lori oro itosuga ti mo ma nso yin e pe mi leyin eto woli tenwo ki lo landu e pe mi sori 08 2304983 08 2304983 iwe esun oro apa kini keji keta ikerin ti mo ko e wa ra ni bond fm e ri sina tabi rasak tabi yusuf tabi ewo 20,000 iwe mẹrẹrin cdn náà tó wà 20,000 bẹ́ẹ̀ni fẹ́ bá dẹ̀ fẹ́ ká mú wá sílé yín ẹ pẹ́ yín ètò yóò dẹnu ọ̀nà lẹ́yìn owó ọkọ̀ lẹ́kànsán pẹ̀lú ọ̀sán owó ọkọ̀ yín avery ó yàtọ̀ síra àwọn torí bí kálukú ń gbé yàtọ̀ síra ẹ pè mí lẹ́yìn ètò sórí 08 0 0 9 4 9 8 3 ẹ pé wọ́n gbàgbé tó bá ti di aago mọ́kànlá láàárọ̀ yẹn pàdé mi ní radio 103.5 lórí ẹ̀sìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹbí láti yọ ta tán pẹ̀lú ara wa kó lè da fájá kó lè da àkójọ ṣe ń so pápá lẹ́rùn ẹ pàdé mi ní radio 1. Mo dọ́dọ̀ mú ìdíǹdà ọ̀nà tó mobile services offer kìlọ̀ road ní kòkó bus stop lágídí ọlọ́pọlọ pípé wà ń bẹ̀ ọ́ ọmọ èèyàn ọpọlọ pípé o ìṣòro owó ló tiẹ̀ ń ṣe mọ́tò ẹ̀ tíṣòro yóò bí yá dọ́dọ̀ mú ìdíǹdà ọ̀nà tó mobile services ibo mbẹ́mbẹ́ mo ti róbìnrin tó jẹ́ ó dúró tẹ́ńjìnì láàrin ó wà ń bẹ̀ ọ́ ibro òun ọ̀sọ̀ bíi sí problem wà lára mọ́tò ni kò ní lo scan kíní àbí ẹ́ńjìnì rán o ní ẹgbà àgbẹ̀ bí ọ̀sọ̀ ìṣòro wà ní òkan rẹ́ẹ̀rì àgbà alájà yọyún ìyá ni profusion ní pàjá market pàjá subtatinsi atinsi ní kẹ́ ẹ lọ adeleye nature care 27 abẹ́kúta street ìdímù náà wà ìṣòro tó ẹ bá ní lórí ọ̀rọ̀ ẹsẹ̀ láti gègéré ìdíté dé ọmọ àkàṣe ẹ lọ bá adeleye olùwọba ló wọn ṣe ẹ pè wọn sórí 08 1 4 9 3 5 4 6 0 bẹ́ẹ̀ ni péréré lolúwa àwọn fàlà music music gbogbo àwọn orin àtijọ́ tẹ́ bá fẹ́ gbọ́ pé àwọn fàlà bẹ́ẹ̀ ni a bá ń jù sínú flash drive echo 08 0 54 95 34 80 àwọn fàlà music gbogbo orin abababa ìyá wa tó ti lọ a bá ń jù sórí flash drive ẹ̀kan mọ́ gbádùn ó bá jù sínú mo mọ́tò báyìí èdè kwara láti èkó ọkọ ìjọkan ní ọmọ bọ́ sílẹ̀ ọmọ mi wọ́ọ̀sì ẹ̀yin ò dá nǹkan mọ̀ láàájì onítúwó túwó spọ̀ọ̀ abẹ́kúta street tó wà ẹgbẹ́ stadium agege bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ kí ó gbé wá bá iléeṣẹ́ túwó àtẹwédú pẹ̀lú àwọn oríṣiríṣi ẹran ẹ pé afọ àtúwò sórí 08 1 53 90 38 49 tí ní àjà ní lórúkọ mi mo dúpẹ́ lọ́wọ́ tá a jọ wà nílé akódo àwọn akin ẹgbẹ́ tọ́pẹ́ àgòrò àti ibùkún mi iléeṣẹ́ ní olóòtú ètò ọ̀rọ̀ olúwa ògún láìkì mo dúpẹ́ mo tọ́pẹ́ dá gidigidi ilé ọgbọ́n ìlú mi o ọ̀dẹ́ lọ́jà rẹ̀ títí dọjọ́ mẹ́jọ ẹ pàdé mi ìrìnjò wà ràn yàgò mọ́kànlá àròyìn.

0: àjọ mo gbọ́ tẹ́jì-tẹ́jì.
1: Ẹ kú lé ṣe dáadáa lára báyìí o, kíngi kíngi kẹ́ngẹ̀ náà nìyẹn. Ṣáídì òṣùpálá fi ṣí délé ni o. Ó dùn ètò náà ló dùn ìgbà o. Bó ṣe rí gẹ́lẹ́ náà gbọ́ yín o. Àní tèmi, tèmi tọ́pẹ́ o, tèmi tọ́pẹ́. Ọpẹ́ mi dá kọ́kọ́, ọpẹ́ mi dẹ́lẹ̀ kejì, ọpẹ́ mi dẹ́lẹ̀ kẹwàá o, tèmi tọ́pẹ́. Alhamdulillah, hallelujah, muso muso nínú ayé yìí. Àyílọ àyíbọ̀ kìí pa ọ́ tíwájú náà rèé ní ìtìjà ní àkànjì ara sí rèé. Gáàsì mi tọ́pẹ́ rèé, okun rèé, èé bàrìbàrìbà, gbogbo mi tá fojú di okun, nǹkan tó jẹ́ ìwà kan. Kó máa rán o, arìnrìn náà rèé. Sọ fún wọn o, pé national ló ní ìjọba, àwa lọ̀rẹ́ ibo, àwa lọ̀rẹ́ haúsá, àwa lọ̀rẹ́ yorùbá, wà lánìkan láàfẹ́. House of we national loni wa oyin ni jojo iroyin tabala alori afefe iroyin nipa awon lorin ati awon osere ori itage abala ele ibere ati dahun nipa awon lorin ati awon osere ori itage ekule ile kan si o e bari bari ba producer mi lo wa ni console pa se nte ateyi iroyin temi tope lasan Temi tope lale, temi tope loru, temi tope kogba, temi tope mani, awon yen tun kanle. Temi tope ni o, awon yen tun se ha. Temi tope ni se, awon yen ni o ma se. O dupe temi o, a fi yo royin fi die mule pe pe osoba, osere theater ni. Pe o ko ti e, latari pe ojise Olorun kan jise fun pe ah, tope lo moruko ye wa lo mo aṣọ yẹ wa ṣe ìra padà sí ẹ wọn ní ìṣòro bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yẹn o ìṣòro ìsún síwájú látàrí ọkọ tó tún ní ìṣòro yìí ó tún sùn lera wọn látàrí ó láìsàn ìṣòro yìí wá ń ṣubú lera wọn tèmi tọ́ ó jáde ní ẹni ogójì ọdún tèmi lọ́run tèmi tọ́pẹ́ o àbí tó tọ́pẹ́ tèmi tọ́pẹ́ ajagbàgbé o nínú ìwé professor wọlé sọyìnkà professor Soyinka ni pe awon ya lenu kan ma se latun aideru ojise olohun pe opolopo won jenu won ma wa o ta ba lo si Niger State governor Niger State so pe mi o fe wa la ni lu mi gbogbo nkan teyin elesin muslimi ni o christian ni o onisese ni o te ba se e wa gbase tori ti wa la ba sele en lu mi emi ni won ma mu esin na o awon mo awon àwọn ọmọ ilé federal honorable Labuja wọn ni àwọn ọ̀fẹ́ kí anybody pé kó máa ṣe ẹgbà ọlọ́run gbọ́ni ẹgbà alàgbọ́ni ẹgbà jésù gbọ́ni nínú commercial bus pé àwọn ọ̀fẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́ ó máa dòfin láìpẹ́ bákan náà ni president tinubu ń sọ pé ẹ má fẹ̀sìn dá wa nàìjíríà o ọ̀rọ̀ ẹ̀sìn ẹ já ṣọ́ra fún ìròyìn ig money ig edu isu Two Face Baba àti Natasha Mani látàrí àwọ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí láàrin tọkọtìyàwó ni Natasha àti Two Face Baba lọ síwájú IG.

náà ni aṣíwájú àwa ní baba iléeṣẹ́ wa Bond FM 92.9 gérégé ní aago mọ́kànlá lù. A máa lọ sórí ètò Federal Mortgage Bank of Nigeria àwọn ajálẹ̀ tó fẹ́ donílé. Ẹ jágbọ́n nǹkan tó ní fún wa láàárọ̀ tó ní ó yà ẹ̀wà kan.

0: àwọn ẹ̀yìn èèyàn mi tòótọ́ mo tún kí yín kó àbọ̀ sínú ọkọ̀ aláyọ̀ fmbn yìí lónìí nínú ìrìn àjò wa ìrìn àjò tó ṣe wípé gbogbo ibi tí a bá ń dúró mú wa súnmọ́ ìlóye àwọn àǹfààní ìfọwọ́sowọ́pọ̀ àti ọ̀nà àbáyọ tó lè mú kí àlá àti dónílé lórí ọ̀pọ̀ ọmọ nàìjíríà wá sí ìmúṣẹ pẹ̀lú ìrọ̀rùn èmi ní tiyín tòótọ́ débọ̀ adélọ́dún ọmọ ẹ̀yìn ọkọ̀ tó dáńtọ́ tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí ọ̀gbẹ́ni onídúbúlẹ́ẹ̀tì tó ń darí ìrìn àjò nínú ọkọ̀ aláyọ̀ fmbn tó ń sọ ní dónílé ẹ̀yìn èèyàn mi ìrìn àjò wa tòní ń gbé wa padà sílé ìtura ńlá tó rẹwà ni Transcorp Hilton nílùú Àbújá níbi tí ayẹyẹ ìsàfihàn ètò ìpèsè ilé gbígbé fún àwọn èèyàn ilẹ̀ adúláwọ̀ ti kó àwọn olórí àwọn amòye àwọn alẹ́nulọ́rọ̀ àti gbogbo àwọn lókọ̀ọ́lókọ̀ lẹ́ka ìpèsè ilé gbígbé ní Nàìjíríà jọ nínú àwọn ètò wa méjì tó rí kọjá àtẹ̀tí sí ọ̀rọ̀ olùdarí àgbà àti alákòóso báńkì àyánilórúkọlé fmbn ọ̀gá Sheu Usman Osidi bí ó ṣe ṣàlàyé àwọn àṣeyọrí àwọn àtúnṣe àwọn ìfọwọ́sowọ́pọ̀ àti àfojúsùn tuntun báńkì àyánilórúkọlé náà láti mú kí ọ̀pọ̀ ọmọ nàìjíríà lè ní àǹfààní sí ilé tó dára tó wuyì tí owó rẹ̀ ò sì gara súnmọ́ lónìí ẹ̀yìn tèmi a ó sẹ̀rí kúrò níbi ọ̀rọ̀ àpilẹ̀kọ ọ̀gá àgbà náà a ó bọ̀ síbi ìjíròrò pàtàkì tó wáyé lọ́jọ́ náà nítorí lẹ́yìn ọ̀rọ̀ àpilẹ̀kọ ni àwọn ìbéèrè lonírúurú tẹ̀lé bẹ́ẹ̀ kìí ṣe àwọn ìbéèrè lásán o àwọn ìbéèrè tó rinlẹ̀ tó sì ń wá ìdáhùn gidi àwọn ìbéèrè nípa ohun tó ń di àwọn ọmọ nàìjíríà lọ́wọ́ láti lè ní ilé tó dára tó wòrè ò sì pọ̀ jù àti pàápàá ìbéèrè tó ṣe pàtàkì jùlọ ni bí gbogbo àwọn olùkópa lẹ́ka ilé gbígbé ṣe lè ṣiṣẹ́ papọ̀ láti fi pèsè ilé gbígbé tó wòrè ò fani lápòyà lọ́pọ̀ yanturu fún àwọn ọmọ nàìjíríà ta ni wá ni àwọn amòye nípa ọ̀rọ̀ ilé gbígbé tí wọ́n kójọ láti pèsè ìdáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí ṣùgbọ́n kí a tó bá wọn pàdé ẹ jẹ́ kí a gbọ́ tààrà láti ọ̀dọ̀ alákòóso àgbà fmbn ọ̀gá Sheu Usman Osidi bí ó ṣe ṣàfihàn olùdarí àti àwọn ọmọ ìgbìmọ̀.
1: Housing is far more than shelter. It is a catalyst for economic growth.
2: Ilé kì í ṣe ibi ibùgbé nìkan. Ó jẹ́ ọ̀kan lára àwọn ohun pàtàkì tó ń mú ìdàgbàsókè ọrọ̀ ajé wá, tó ń gbé ìdúróṣinṣin àwùjọ ró, tó ń mú ìrọ̀rùn bá ayé ẹ̀dá.
0: Tó ẹ̀yin èèyàn mi, ohun wọn òun lẹ ti gbọ́ yẹn. Ààyè tó kún fún àwọn amòye nípa ilé gbígbé, àwọn olùpèsè ilé gbígbé, àwọn amòye ìsúná, àwọn ayàwòrán ilé àti àwọn ènìyàn tí wọ́n ní ìmọ̀ tó jinlẹ̀ nípa ọjà ilé gbígbé ní Nàìjíríà ní àwọn oríṣiríṣi àgbọn. Èyí gan ni ìdí tí ìpàdé ìjíròrò àwọn amòye náà fi jẹ́ ọ̀kan lára àwọn ìṣẹ̀lẹ̀ pàtàkì jùlọ níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ fmbn. Mo fẹ́ kí ẹ lọ mọ̀ wípé ìrìn àjò wa tòní ó jẹ́ ìrìn àjò tí ẹ ò ní fẹ́ kó fòyín ru nítorí pé àwọn amòye wọn yóò kójọ láti wá sọ̀rọ̀ nípa ọ̀nà àbáyọ sí ìṣòro ilé gbígbé nìkan o. Wọ́n kó wọn jọ láti wá béèrè àwọn ìbéèrè tó ṣe pàtàkì jùlọ. Báwo ni a ṣe lè mú ìjíròrò wa lórí ọ̀rọ̀ ilé gbígbé tó rọrùn sí ìpèsè rẹ̀ fún àwọn aráàlú lọ́pọ̀ yanturu? Ẹ má tí ì yí kúrò ńbẹ̀ o nítorí pé níbi ìjíròrò náà ni ọ̀pọ̀ aláyọ̀ fmbn yìí ń gbé wa lọ tààrà lónìí.
3: Bọ̀dé níbo ni mo ti lè rí bóyá láti ṣàtúnṣe sí ilé mi tí ògiri ẹ̀ ń di alàgbàbá yìí?
4: Ṣọ́ọ̀tì ìgbọ́ ni.
3: Gbọ́ kí ni?
4: Ilé ìfowópamọ́ tìjọba àpapọ̀ tá a mọ̀ sí Federal Mortgage Bank ń pe owó fún títúnléṣe fún àwọn olùkópa nínú ètò ìdáwó fún ilé kíkọ́ tìjọba àpapọ̀.
3: Ní ìpínlẹ̀ wo àti báwo náà ṣe pín owó náà?
4: Àní ní bí nípínlẹ̀ Ọ̀yọ́ kó o bá mọ̀, ìwé ìsọwédowó 1,460,000 ni wọ́n ti pín fún 144 àwọn tó ti jàǹfààní yìí. Bákan náà ni abala mìíràn fún pínpín owó yìí máa tún wáyé.
3: Olúwa mi ò ní ohun tí olùkópa nínú ètò ìdáwó náà mo gbé.
4: Tí bọ́ sórí àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Ọ̀yọ́ lè jàǹfààní nínú àwọn ètò ìyánilówó láti ọwọ́ Federal Mortgage Bank tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dá 2.5% nínú ọgọ́rùn-ún nínú owó oṣù wọn sí ètò ìkọ́lé tìjọba àpapọ̀.
3: Lóòótọ́ mò ń darapọ̀ mọ́ wọn lẹ́sẹ̀kẹsẹ̀.
4: Má pàdánù irú àǹfààní ńlá yìí, darapọ̀ mọ́ ètò ìyánilówó ti NHF láti ra ilé, kọ́lé tàbí donílé nípa ètò ìyálégbé donílé, yíyáwó túnléṣe àti ètò àjùmọ̀ṣe yíyánilówó láti kọ́lé fún àǹfààní rẹ. Darapọ̀ lónìí, FNBN, gbogbo wa ló yẹ ó donílé.
0: Ẹ̀ka àbọ̀ padà yìí èèyàn mi pàtàkì bí ọ̀pọ̀ aláyọ̀ wa ṣe ń tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀ síbi ayẹyẹ ìsàfihàn ètò ìpèsè ilé gbígbé fún àwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ ti ọdún 2026 ẹ jẹ́ ká rántí ohun tó mú kí àpéjọ yìí ṣe pàtàkì gan-an. Ayẹyẹ ìsàfihàn ètò ìpèsè ilé gbígbé fún àwọn ènìyàn ilẹ̀ adúláwọ̀ kì í ṣe ìfihàn lásán níbi tí àwọn ènìyàn ti máa ń fi ilé, àwọn ohun èlò ìkọ́lé àti àwọn ilé àti ilẹ̀ títà hàn. Ó tún jẹ́ ààyè tí àwọn olùṣètò ìlànà, olùpèsè ilé, àwọn ilé iṣẹ́ ìsúná, àwọn olùdókòwò, àwọn ayàwòrán ilé àwọn amòye àti àwọn alábàṣiṣẹ́ mi lẹ́ka ilé gbígbé ti ń pàdé láti ṣàgbékalẹ̀ ètò ọjọ́ iwájú ilé gbígbé káàkiri ìrìn adúláwọ̀ àti pé ìjíròrò ti ọdún yìí ṣe pàtàkì gan nítorí pé àfojúsùn wọn ni láti wá ọ̀nà àbáyọ sísòro ilé gbígbé tó ń dojúkọ àwọn tó ń gbowó dàpọ̀mù lọ́sùn àti àwọn tí kìí ṣe òṣìṣẹ́ ìjọba àwọn èèyàn tí sábà máa yọ sílẹ̀ nínú àwọn ètò ilé gbígbé tàtẹ̀yìnwá súnmọ́ ní ti fmbn àgbékalẹ̀ ní òrújú ìfọwọ́sowọ́pọ̀ ni ìpèsè ilé olówó pọkú lọ́pọ̀ yanturu nílò ìjọba nìkan ò lè dá ṣe àwọn olùpèsè ilé tó jẹ́ aládàáni ò lè dá ṣe bẹ́ẹ̀ sì ni àwọn iléeṣẹ́ ìṣúná nìkan ò lè dá ṣe kódà fmbn fúnra rẹ̀ pẹ̀lú àṣẹ iṣẹ́ àti ìrírí tó ní kò lè nìkan yanjú ìṣòro ilé gbígbé ní nàìjíríà ó nílò kí gbogbo èèyàn dá ṣe láti ṣàṣeyọrí ilẹ̀ owó ohun amáyédọrùn òfin ìmọ̀ àti ọgbọ́n iṣẹ́ ìmọ̀ tuntun ju gbogbo ẹ̀ lọ ìfẹ́ láti ṣiṣẹ́ papọ̀ kí ọ̀pọ̀ aláyọ̀ wa tó dé ibi ìjíròrò àwọn amòye ẹ̀jẹ̀ kí a rọra tẹ̀ dúró díẹ̀ ná kí a darapọ̀ mọ́ ọlọ́run fẹmi kádírì fún àkọ́tun ìròyìn fmbn wa tòní

0: ẹkùdé dásìkò yìí o èyí ní ìròyìn ṣọkí lákìlẹsẹ tó ń rí sètò nínú ilé nírọ̀rùn lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a mọ̀ sí federal mortgage bank ti nàìjíríà orúkọ tèmi ni ọlọ́run fẹ̀mí kádírì ẹ máa bá wa ká lọ mínísítà fún ilé àti ìdàgbàsókè ìlú ẹnjìnà muktar rabi dama ti yin iléeṣẹ́ fnbn fún àṣeyọrí rẹ̀ ò nínú yíyí ètò rẹ̀ padà sí nípa yíyí ètò rẹ̀ padà sí ti ẹ̀rọ ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé ó sọ pé ètò ìpamọ́ àgbàsílẹ̀ tí ó dá lórí ẹ̀rọ ìmọ̀ ìjìnlẹ̀ ìgbàlódé ti báǹkì náà ti ṣe ààbò fún àwọn oníbàárà àti àgbàsílẹ̀ iṣẹ́ báǹkì náà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ iná tó ṣẹlẹ̀ ní ọ́fíìsì àgbà iléeṣẹ́ náà nílùú Àbújá nísà náà sọ èyí nígbà tí ó ṣàbẹ̀wò sí ẹ̀ka tí ìṣẹ̀lẹ̀ iná náà ṣẹlẹ̀ sí ní ọ́fíìsì àgbà iléeṣẹ́ náà ní ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2026 àwọn tó ṣojú ọ̀gá àgbà iléeṣẹ́ fnbn ọ̀gbẹ́ni Shehu Usman Osidi láti gba mínísà náà lálejò ni adarí ẹ̀ka ìṣúná owó ọ̀gbẹ́ni ìbídàpọ̀ òdojúkàn dókítà Mohammed Sani Abdul àti ìyáàfin Chinéyé Chinedu Anosike olùdarí ẹ̀ka ìdàgbàsókè iṣẹ́ wọ́n ṣàlàyé fún un nípa ohun tó ṣẹlẹ̀ àti iye ìbàjẹ́ tó wáyé àtàwọn ìgbésẹ̀ tí báǹkì náà ti gbé láti dáàbò bo àwọn àkọsílẹ̀ pàtàkì nípasẹ̀ ètò digital platform rẹ̀ ní fífi ìtẹ́lọ́rùn rẹ̀ hàn nípa ètò digital platform ti báǹkì náà ẹnjìnà dalma sọ pé kò sí àkọsílẹ̀ pàtàkì yálà ti báǹkì náà tàbí ti àwọn oníbàárà tó sọnù nínú ìjàm̀bá iná náà ó ṣàlàyé pé àwọn àbájáde ìwádìí àkọ́kọ́ fi hàn pé ó ṣeéṣe kó jẹ́ àṣìṣe nínú ètò iná mọ̀nàmọ́ná ló fa iná náà ṣùgbọ́n ìwádìí sì ń tẹ̀síwájú nípa rẹ̀ ẹnjìnà dalma tún sọ pé ẹnikẹ́ni tí ìwádìí bá fi hàn pé ìwà ìbíkítà rẹ̀ ló fa ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí ìwádìí bá parí yóò gba ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ nísàlẹ̀ tó gba àwọn ọmọ nàìjíríà níyànjú pé kí wọ́n máa tẹ̀síwájú láti lo àwọn ètò iléeṣẹ́ fnbn náà ó sì fi gbogbo hàn pé iléeṣẹ́ báǹkì náà máa tẹ̀síwájú láti máa pèsè ètò ìrànlọ́wọ́ fún ilé kíkọ́ ní ìrọ̀rùn fún àwọn ará ìlú òkè ń dùn kó pọ̀ sókè báyìí náà ni ọbẹ̀ oge títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún máa pàdé orúkọ tèmi ò yí padà ọlọ́run fẹ́mi kádírì ọmọ akin ọmọ òpó dìgbẹ̀lẹ̀ dìgbẹ̀lẹ̀ ẹ máa yáṣẹ́.
1: tó o ṣeun ṣeun ọlọ́run fẹ́mi kádírì fún ìròyìn tó jinlẹ̀ tí ò gbé sí wa létí lónìí ẹ̀yin èèyàn mi àti ń súnmọ́ ibi tí à ń lọ nítorí náà ẹ dé okùn dáàbòbò àga àjokò yín dáadáa ọkọ̀ aláyọ̀ wa ti ń wọlé síbi ìpàdé ìjíròrò àwọn amòye àti pé ìjíròrò yìí kìí ṣe ìjíròrò lásán o ó kó àwọn amòye láti oríṣiríṣi ẹ̀ka ètò ìpèsè ilé gbígbé jọ tí ọ̀kọ̀ọ̀kan wọ́n sì mú ojúwòye tiwọn wá sí ọ̀kan lára àwọn ìṣòro ilé gbígbé ní nàìjíríà bí a sì lè pèsè ilé tó wòrè ò gara tó rọrùn láti rí gbà tí ó sì lálòpẹ́ nancy iloy nnaji tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àti amòye nípa ọ̀rọ̀ àwùjọ ló ṣàkóso ìjíròrò náà àwọn tó tún darapọ̀ mọ́ nìwọ̀nyí reverend dókítà ugochukwu obiora chimen aláṣẹ àti olùdarí copen group ọ̀gbẹ́ni abdul malik maidi olùdarí àgbà àti alákòóso modern shelter system and services ìyáàfin ọlájùmọ̀kẹ́ akéwùmí architect lawrence usaha 3d design concept limited àti ọ̀gbẹ́ni chinedu onyewueyi olórí ẹgbẹ́ ìmúlò ìlànà ẹ̀ka financial system strategy ti cbn ẹ̀yìn mi àwọn wọ̀nyí ni ohun tí a fẹ́ gbọ́ láìpẹ́ yìí bí ìjíròrò àwọn ìgbìmọ̀ amòye náà ṣe bẹ̀rẹ̀ ìjíròrò náà dojúkọ ọ̀kan lára àwọn ìṣòro tó tóbi jùlọ tó ń dojúkọ ètò ìpèsè ilé tó wó rẹ̀ òfani lápòyà fún àwọn ọmọ nàìjíríà ìfọwọ́sowọ́pọ̀ nítorí pé kódà tí owó bá wà tí àwọn olùpèsè ilé ṣe tán tí àwọn ọmọ nàìjíríà sì nílò ilé gbígbé ní gbogbo ọ̀nà àwọn ìdènà tó wà nínú ètò ìṣàkóso iléeṣẹ́ lè fa ìdádúró fún gbogbo ìlànà náà nítorí náà ẹ jẹ́ kí a gbọ́ ohun tí àwọn amòye sọ nípa èyí. ọ̀gá mi dírẹ́fà àti dé ilé ìtura transcorp hilton oya tẹ̀ mọ́lẹ̀ ń bẹ̀ hùn. ìbéèrè mi àkọ́kọ́ lọ́sọ́dọ̀ reverend dókítà ugochukwu chimen kí ni ààlà ìlànà iléeṣẹ́ àti àjọ tó tóbi jùlọ tó ń mú ìdíwọ́ bá ìfọwọ́sowọ́pọ̀ tó ń múnádóko láàrin oríṣiríṣi àwọn alábàṣiṣẹ́ ní ẹ̀ka ìpèsè ilé gbígbé ní nàìjíríà.
0: ìpèníjà pàtàkì jùlọ ta ní gẹ́gẹ́ bí iléeṣẹ́ nìyí mo fẹ́ mú ọkàn yín padà sí ọdún díẹ̀ sẹ́yìn inú mi sì dùn pé mínísítà fún ìpínlẹ̀ nígbà kan rí ó wà pẹ̀lú wa ní báńkì àgbáyé nígbà yẹn a ṣe ìwádìí kan tó jọ èyí tí a ń ṣe lónìí èyí sì ṣẹlẹ̀ ní ọdún 2016 ipinu ti a se nigba yen ni pe awon ilana joba ni isoro to tobi julo ti a doju ko ninu pipese ile to rorun fun awon ara ilu lati ra ni orilede yi mo ti so tele pe isoro ti a ni bere ni odun 1992 ati pe ojutu na yo wa lati ibi ti isoro na ti bere isoro na ni pe iyipada waye ninu ilana ijoba lati inu fifun awon eniyan ni afikun owo tabi iranlowo owo si iranlowo awon alaini lati le ni ile ti won ko si orilede kankan o awon orilede to ti goke agba bi america ati awon miran ti o gba ara won laye lati yo aabo to daabobo awon talaka kuro ko si orilede ti o se be sugbon ati fi ohun sokan lati se gege bi orilede eyi si ni ipenija to tobi julo ti a ni atun ti lo sawon ijoba ipinle ti won ti so oro ile di ohun to npa owo ju idagbasoke lo opo awon ijoba ipinle lo nlo ile gege bi orisun owo to wole si apo won dipo ki won lo ile na lati pese ile awon ilese to bojuto ile na tun ra ile lowo ijoba ipinle ko si ye ko ri be nitori na te ba bi mi lere pe ki so ohun ti mo ri gege bi isoro pataki julo a so pe o je kudekude kankan to wa lara awon ilana ijoba pelu ohun to ni se pelu idabi ogorun o din ni okan awon ara ilu iyen awon isele to ni se pelu 99% awon ara ilu nigbati a ba se ilana dada gbogbo ohun miran yo tele ara won dada bi a ko ba yi ohun to sele ni odun 1992 pada ti a ko si tu bi kita fun opolopo awon talaka wa bikita fun ile ise federal mortgage bank bikita fun awon amu agbegbe gboro gege bi afojusun pataki awon woyi je asoju atohun elo ti a fin sise fun awon ara ilu awon ara ilu ni o ye ko je afojusun ijoba ki a le se ohun ti o to iyen ni isoro pataki julo ti a koju
1: kini awon olupese ile gbegbe ri gege bi idena to tobi julo eje ki a wa si odo ogbeni Abdul Malik Mahidi loju woye ti yin isoro owo le ri to mu idena ba ipese ile gbegbe to rorun lopo yanturu ati wipe ifowosowopo pataki wo lo se pataki lati bori isoro yi
0: ko sohun kan soso ti a le toka si pe eyin ni ohun to n di wa lowo ninu pipese ile to rorun fun awon eniyan lati ni lakoko a gbọdọ mọ pe pipese ile to rorun fun awon eniyan lati ra o je ise ti a n se pelu ife ati ife lati ran awujo lowo bi o ba wo inu ise pipese ile to rorun fun awon eniyan lati ra gege bi amu agbegbe gboro iyen developer ko ye ko je ere nikan ni o je ohun akoko to wa nokan ayawa o wo inu re pelu ero lati yanju isoro kan to wa lawujo bi o ba yanju isoro na ti o si tun ni ere owo ninu re o dara ṣugbọn o pataki julọ ni pe ise na ko ye ko je ise ti ere owo nikan ohun ni ile pa wa ati na awọn opo ohun elo ati ipele to ye fun wa lati ṣaṣeyọri ninu ibi afẹde wa lati pese ile to rọrun fun awọn ara ilu ṣugbọn ohun ti a ko nilo ni ifowosopo ati ajọṣepọ
1: iya afihan Lajumoke Akinwumi eje kin wa bi yin lere ipe kini ile olowo poku tumọ si ati pe bawo ni a se le ri daju wipe o se gbe ti o tojo ti yo si le koju iyipada ojojo
2: ki ile to le mo ni won ki se iye ti won fin ta ile na nikan lo se pataki ibi ti ile na wa oju ona ati iye owo ti eni to ba n gba ile na ma san ni gbogbo igba ti o fin gbe be ohun na se pataki ko ye ki a ma ko ile ti owo re gara ju fun awon eyan lati san si awon ibi ti o jina si ilu nilu Eko iru eyi ti wopo debi pe awon osise titi ka awon to n sise nibi ti won tin ko ile ati awon aladani ma sun si ile itura dipo ki won ma lo sile nitori pe owo oko ti poju bakan na nilu Abuja agbodo ronu nipa oju ona owo oko ati owo mi ti eni to n gbe ilu ile na ma na orilede Nigeria si nilo lati se iwadi to peye lori iye owo ti awon eyan gba kaakiri ni awon ilu ati agbegbe ki a le mo iye ti won le ma san fun owo ile iwadi fi han pe ninu awon osise igbaleladota ida 20 ninu 100 iyen 20% awon osise lo le ra ile to wo milionu meta eyi si mu ki won se eto ile to ba agbara awon osise na mu eyi ni ohun ti a pe ni reverse engineering iyen ni pe ki akoko mo ohun ti awon eyan lilo ati iye ti won le san ki a to seto ile ni ana ni alakoso agba First Bank se leri lati satileyin fun idanwo iwadi sise owo ile ni rorun ati pe atun le sise po pelu ajo Federal Mortgage Bank lati mu eto na se o ye ki iru iwadi yi kan gbogbo wa ni orilede Nigeria nitori pe a nilo lati mo iye owo ti awon eyan le san ni agbegbe kokan ki a le ko ile to ba agbara won mu ilu Kenya je apere to dara lati odun 2023 si odun 2024 won lo odun meji lati ko iwadi jo ki won le mo iye ile ti orilede na nilo ati iye ti awon eyan won le san nitori na bi e ba gbo wi pe ilu Kenya ko ile toto egberun logorun meji ki se pe won sese ri owo won ti kokko se iwadi won si mo ohun ti won nilo lati se
1: ohun le ti gbo yan o eyan eyan mi ijiroro kan to ti gbe wa lati bi ifowosowopo awon ile ise ijoba ati ti aladani debi ise ikole lati bi owo ile to rorun debi iduro sisin lati bi ile ati amayederun de ibi isuna ile to bi lori awon ilana tabi ofin ti o le seranwo lati so gbogbo awon apa won yi dokan ohun kan ti won gbangba ni pe isoro ile ni Nigeria po to be to je wi pe o soro fun ile ise tabi ajo kan soso lati yanju o nilo eto fowosowopo kan nibi ti gbogbo awon alabasise yo ti mo ipa ti won ni ki won si sise po lati mu ki abajade rere wa won ti FMBN eyi je ohun to se pataki gan ilana ise ati ojuse FMBN bi se arin eto isuna ile ti orilede Nigeria agbara re lati pese ile to rorun lopo yanturu fun awon omo Nigeria o da lori bi ifowosowopo re se fese rin le to pelu awon olupese ile gbigbe awon banki ayanilo kole agbegbe awon ile ise ijoba awon egbe osise awon egbe alajeseku awon alakoso ilana awon oludokowo ati gbogbo awon alafowosowopo mi leka ipese ile gbigbe idiniyan ti awon jiroro bi iru eyi to waye nibi ayeye ayajo isami ojo FMBN fi se pataki nitori pe leyin gbogbo jiroro lori ilana osise omo Nigeria kan wa to nreti ati donile lori leyin gbogbo agbekale to suna ni idile kan wa to wa ibi abo lati gbe leyin gbogbo ise akanse ile kiko ni anfani wa lati yi kuro ninu ansanwo ile lati odun pipe si idokowo ati ni ile ara eni ati wi pe leyin gbogbo ifowosowopo to lati yori ni anfani nla wa lati mu ki alaajo gbogbo eniyan wa si imuse eyin eyan mi atata irin ajo to lagbara nirin ajo yi latori koko nora pileko gagba FMBN titi lori ijiroro awon igbimo amoye ati gba awon ero oritirisi awon openija ati awon ona abayo lati odo awon amoye to nsise lati seto agbekale ojo la eka ipese legbe Nigeria sugbon eran ti pe ijiroro wa ko ti pari si bi o lose to nbo a ma mu apa kerin ijabo pataki ayajo ojo FMBN nibi isafihan eto ipesele fun awon eniyan le adulawo ti odun 2026 wa fun yin opo bere lo si tun wa ti ani lati dahun opo oju oye si wa ti anilo lati gbo ati opo ero to se mulo ti awon amoye si nilo lati pin lori bi Nigeria ti le bori awon isoro to ndojuko eto ipesele olopo ku fun gbogbo eniyan to eyin ara ile nibi lati ma danu duro lori eto yi loni titi ose to nbo ti a tun ma mu akotun wa fun yin debo adelodun lo ndagbere wi pe orire ile kiko koni dewo fun emi ati re o
3: eyin ara mi eti wa melo ki la fi ngo oro la fi ngo eti gbo lati enu oga wa nipa iyawo lati tun le se iyun ni home renovation loan lati leto ati le kopa oni lati je omo odun 18 tabi ju be lo eni to ba fe ya owo yi oni lati je olukopa labe to national housing fund nhf fun osu mefa pere ti o si ma dawo sibe lai dawo duro lai kose eni to ba fe ya owo yi oni lati ni ijerisi wipe oni se lowo ti owo si n wole dede lati se ijerisi wipe yo se fun lati da owo pada ti asiko ba to be ni mo fi n to wa leti wipe owo ti o poju ti eyan le ya labe home renovation loan eyi ni owo itunlese yi ni 1 million naira wipe eni ti o ba yawo yo si ni to odun marun lati le da pada e o ri pe irorun lo ba de o ya won ni ijafara lewo kiakia yi ara sasa ki o darapo mo eto National Housing Fund NHF ki e ma da wo yin dede fun osun mefa lai kose lai duro ko ju be lo eyin na ti leto lati le kopa labeto home renovation loan ati orisirisi awon eto Federal Mortgage Bank lolokan ojokan ti won gbe kale ki ile gbigbe ki o le wa ni arowo to gbogbo omo Nigeria to eyin eyan wa oro leti gbo yin o won ni ogbon ni fun ni lagbara be ni ogbon ta ba mulo ohun lo ndagbara fun ni eti ati gbo loni nko eje ki a se kini eje ki a mulo ki awa na le gbe igbe aye to tun ma mu irorun sinu ile ara ti wa ti eyin na ba fe darapo mo ajo National Housing Fund ki eyin na le se kini ki e le je gbadun to wa ninu e o le irorun were bayi ohun lo ba de ti e ba wa ni ipinle Ekiti e lo si plot 962A New Inyin Road legbe New CBN ni Ado Ekiti tabi ki e pe number yi 0-9-0-6-2-1 to ba je ipinle Oyo lewa e lo si number 1 Adekunle Fajui Road PMB 5126 Dugbe tabi ki e pe si number yi 0-7-2-6-7-8-8 fun eyan ara ilu Eko olu ile ise won wa ni Mama Kotangora House 5th floor 23A Marina

méjì ẹta ó kan ẹjọ ẹrin àrùn eje àti àrùn ní ìpínlẹ̀ Odò ń kọ́. Iléeṣẹ́ wọn wà ní number 20 Okeda Road, Àkúrẹ́, Ondo, tàbí kẹ́ pè wọ́n sí 08-08-6-1-7-9-9-9-9 ní ìpínlẹ̀ Ọ̀sun. Iléeṣẹ́ FMBN wà ní number 1 Omokende Street, Fakunle Ibadan Road, Osogbo. Ẹ lè pe nọ́mbà yìí 08-08-7-7-9-9-9. Bẹ́ẹ̀ni kò jù bẹ́ẹ̀ lọ. Tí ẹ bá wá fẹ́ bá wa dá sí ètò yìí, ẹ pè wá sí nọ́mbà yìí 08-08-7-9-9-9. Bẹ́ẹ̀ni lórí nọ́mbà náà ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí wa àti WhatsApp náà, gbogbo ẹ̀ àwálé fún yín. Ẹ tún lè kàn sí wa níkànnì www.fmbn.gov.ng lórí ayélujára. Níbẹ̀ ẹ ò rí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí kíni, lórí gbogbo ohun tí ẹ fẹ́ mọ̀ nípa àjọ FMBN. Iṣẹ́ wọn o, ìṣe wọn o, ètò wọn o, gbogbo ẹ̀ ló wà níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹ lè tẹ̀lé wọn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ní @FederalMortgageBank. Kò tán síbẹ̀ o, ẹ tún lè fẹ̀yìntì tún ètò yìí gbọ́. A wà nílé fún yín níbo, ní podcast.gadonews.com. Óyá óyá, àsìkò ti tó, ibi tá a wíra dé yìí, àsìkò ti tó, óyá ẹ bọ́ sílẹ̀ nínú ọkọ̀. Bí ẹ wá ti ń bọ́ sílẹ̀ yẹn, kí olúkúlùkù máa gba kọ́kọ́rọ́ ilé ẹ̀, máa gbàgbé ẹrù sínú mọ́tò yìí o, máa gbàgbé ẹrù ẹ o, ìyá aláróńdó, óyá gba kọ́kọ́rọ́ tiẹ̀. Àǹtí mi dúdú, àdúmàdán, óyá gba kọ́kọ́rọ́ tiẹ̀. Bùrọ́dà mi tó wà lókè yẹn, óyá ẹ̀yin ẹ̀ gba kọ́kọ́rọ́ tiyín. Óyá óyá, bí àjọ FMBN ti yí ipò yí padà, kì í lókù, ẹ̀rín lókù ká máa rin. Àníṣẹ́, àwùjọ máa ṣe kí ni, àwùjọ máa soríire ni, àwa ò ní bá wọn sin kọ́kọ́rọ́ kú. Iléeṣẹ́ Gado Agency Limited ló gbé ọkọ̀ yìí jáde fún wa. Iléeṣẹ́ FMBN ni onígbọ̀wọ́ tí wọ́n jẹ́ kó ṣeéṣe. Ní orúkọ gbogbo àwọn tó wà lẹ́yìn ètò, Godwin Odemije, Malachi Upong, Olúwaṣẹ́gun Shitabe, Gideon Kenneth, Femi Kadri, Kelvin Nosa, èmi Débọ̀ Adélọ́dún ló ń dágbére fún yín pé ìyókù tó di ọjọ́ mẹ́jọ tá ó máa pàdé lákọ̀tún títí dìgbà náà, ire àti ayọ̀ láò fi pàdé, ojú àṣá kì í ríbi, tàwòdì kì í rọrùn, ọ̀rọ̀ burúkú kì í bá kunlé, bátà ọfọ̀ wọn ò ní bọ, sẹ́yìn kunlé kó wà wá, ó dìgbà

0: gẹ́rẹ́gẹ́ ni aago méjìlá lù láti lè ṣe rédíò bond fm 92.9 tó kalẹ̀ sí onígbòǹgbò ìkẹjà gra lẹ́kọ̀ọ́ ìròyìn àpapọ̀ lámúwá fún yín kí n tó tẹ̀síwájú ẹgbọ́ àwọn kókó inú ìròyìn náà àjọ tó ń bójútó ètò ìmọ́tótó àyíká nípínlẹ̀ èkó dóòlà àwọn ìyá mẹ́rin ìyá ọlọ́mọ mẹ́rin àtàwọn ọmọ wọn lórí àkìtàn agbójú ìpínlẹ̀ sokoto ti wá ojútùú sí ọ̀rọ̀ ìgbẹ̀bí àjọ tó ń bójútó pápákọ̀ òfurufú ti pàrọwà fáwọn òṣìṣẹ́ wọn láti fi òpin sí ìdaṣẹ́sílẹ̀ ó lé ní 150 àwọn èèyàn tó dágbére fáyé níbi ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ríru tó wáyé lórílẹ̀-èdè Colombia wáyé o ìròyìn náà nìwọ̀nyí lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Abel Ọ̀jẹ̀túndé gẹ́gẹ́ bí ìgbìyànjú ìjọba láti fòpin sí àwọn ohun tó ń ba àyíká wa jẹ́ lágbègbè òpópónà Lagos Badagry àwọn òṣìṣẹ́ Lagos Environmental Sanitation Corps LASIEC tí a tún mọ̀ sí CAI ni wọ́n ti dóòlà ẹ̀mí àwọn ìyá ọlọ́mọ mẹ́rin àtàwọn ọmọ wọn níbi àkìtàn kan tíjọba ò fọwọ́ sí lágbègbè agbójú nípínlẹ̀ Èkó lọ́jọ́ ajé Monday tó kọjá yìí ẹni tó jẹ́ Kọ́máṣà àjọ náà Mẹ́jọ Ọláníyí Ọlátúnjí ló fi ọ̀rọ̀ ìléde nínú ọ̀rọ̀ kan tó sọ ní olú iléeṣẹ́ ọ̀hún tó kalẹ̀ sí àgbègbè Bọ́ládé Oshòdì alàgbà náà wá rọ àwọn òbí láti máa bójútó àwọn ọmọ wọn gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ níbi níran ló ti sá kúrò nílé tí wọ́n ti sọ àkìtàn di ibùgbé wọn láìròtẹ́lẹ̀ àjọ federal radio corporation of nigeria frcn lagos operation ló ti fún àwọn òṣìṣẹ́ wọn nímọ̀ràn tó nípọn bí àwọ̀ ìrìn láti mú iṣẹ́ ìríjú wọn lọ́kúnkúndùn kíkọjúmọ́ṣẹ́ àti ìbáṣepọ̀ tó lọ́rìn láàrin àwọn òṣìṣẹ́ nígbàtí ẹni tó jẹ́ gíwá iléeṣẹ́ rédíò bond fm 92.9 alhaji abdulwahab alade akọsílẹ̀ ń ṣe ayẹyẹ ìfẹ̀yìntì rẹ̀ lẹ́yìn ọdún 35 tó fi ṣiṣẹ́ kárakára nínú iṣẹ́ ìríjú rẹ̀ ọ̀gá pátápátá frcn lagos operation ọmọọba adenike wúraọlá adégòkè ló fi ìmọ̀ràn yìí léde níbi ayẹyẹ ránpẹ́ tí wọ́n ṣe láti bu ọlá fún alàgbà akọsílẹ̀ gíwá iléeṣẹ́ bond fm tó ń fẹ̀yìntì ó ṣàlàyé alhaji akọsílẹ̀ bíi ọ̀rẹ́ bàbá sí gbogbo àwọn òṣìṣẹ́ ó sì ti kó ipa tó pọ̀ nípa ìdàgbàsókè àti ìfẹsẹ̀múlẹ̀ iléeṣẹ́ rédíò nàìjíríà nípínlẹ̀ èkó àti yíkáyíká orílẹ̀-èdè nàìjíríà ọmọọba adénìkè adégòkè sọ pé àwọn iṣẹ́ ìríjú alhaji akọsílẹ̀ la ò ní gbàgbé láéláé nínú ìtàn rédíò nàìjíríà ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n sọ.
1: lélẹ̀ fún àwọn tó wà lẹ́yìn nítorí dé àdúpẹ́ owó ọlọ́run fún àṣeyẹ àti pé ọlọ́run jẹ́ kó ṣe àṣeyọrí àṣeyege.
0: nígbà tó ń fèsì gíwá iléeṣẹ́ bond fm alhaji abdulwahab alade akọsílẹ̀ tó ń fìwé sílẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àtàwọn òṣìṣẹ́ rédíò nàìjíríà pátápátá fún ìfẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ ní gbogbo ìgbà tí wọ́n fi wà lẹ́nu iṣẹ́ wọ́n gbàdúrà pé gbogbo wa ló máa gúnlẹ̀ láyọ̀ àti pé gbogbo wa ló máa fi ọwọ́ wa gba ẹ̀tọ́ wa ẹ jẹ́ ká gbọ́ bí wọ́n ṣe wí.
2: mo dúpẹ́ fún ọlọ́run pé mo bẹ̀rẹ̀ láyọ̀ mo dẹ̀ sọ̀kalẹ̀ láyọ̀ ọgbọ̀n ọdún kì í ṣọdún kékeré nínú ìgbésí ayé ẹ̀dá mo dúpẹ́ pé ibi tí mo fi bond fm lẹ́sìn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣìṣẹ́ bond fm fún àtìlẹyìn wọn torí tí ò bá sí ti wọn mi ò ní lè bá débẹ̀.
0: alhaji akọsílẹ̀ yóò fiṣẹ́ sílẹ̀ pátápátá lọ́jọ́ 12 oṣù kẹjọ ọdún tá a wà níbẹ̀ yìí. àjọ lagos metropolitan area transport authority lamata ti pè fún àjọṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ látàrí àti mú ìdàgbàsókè bá ìlànà tuntun tí yóò mú àdínkù bá ìṣòro tó ń dojúkọ àwọn èrò ní ibùdókọ̀ àtàwọn ìdojúkọ míì tó ń bá ètò ìrìnà àti kíkó ẹrù yíká yíká ìpínlẹ̀ èkó àjọ yìí pèpè yìí níbi ìpàdé àwọn alẹ́nulọ́rọ̀ kan tó wáyé lórí àti mú ìrọ̀rùn bá ètò ìgbòkègbodò ọkọ̀ àtàwọn ìlànà tuntun tí wọn yóò máa fi darí ètò ìrìnà ẹlẹ́ẹ̀kẹ́ni irú rẹ̀ tó wáyé nípínlẹ̀ èkó ìpàdé tó ṣe àkójọ àwọn aṣojú alẹ́nulọ́rọ̀ láàrin àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtàwọn iléeṣẹ́ ètò ìgbòkègbodò ọkọ̀ yíkáyíká ìpínlẹ̀ èkó ọ̀gá àgbà àjọ lamata abimbola akinajo tí olùbádámọ̀ràn pàtàkì fún àjọ ọ̀hún ṣojú fún ìyẹn abilékọ osa konyeha
3: so wi pe ilana tuntun ohun ki se lati di eru alekun owo oko ru awon ero tabi awon alabasepo won sugbon lati so ibasepo laarin won di rorun patapata ki eto igbogbodo oko ko le di rorun laarin won nipinle Eko ijoba ipinle Eko atawon ile ise eto abo lolokan ojo kan ni won ti gba nimoran lati mu ki eto abo de danyin lawon opopona apapa alakija ati abule osun ni gbogbo korokondu awon agbe yi latari ati dabobo awon ko akeru atawon awako lowo awon to nda awon lona gba owo atawon dukia orisirisi lowo won ti won se awon awako akeru lose lorisirisi lawon opopona ohun eni to je alaga awon Association of Maritime Truck Owners AMATO yen Aliaji Ahmed Saro lo foro ilede nibi ipade kan to se pelu awon lenu loro egbe ohun igbimo ileto abo latari iwa ikolu ati ilorin lowogba tawon okoloran si kan se sawon awako akeru lawon opopona ohun lagbegbe Alakija ati Abule Osun o salaye pe egbe yi o ma lajosepo lore kore pelu awon ile ise eso abo lati ri pe opin deba iwa ikolu ati ilorin lowogba ni gbogbo agbegbe na eje ka gbo ohun ti won so
4: a fi akoko yi a fi ro ijobe ko ki won awon omo gafe to wa ni Abule Osun Alakija ona koko awa na se gbese alobaira komanda ti won de fun won ni awon tatika a ri kan mu ninu won ti wa ni owa gbofun bayi tori pe egbe amato legbe ti wa enikan kan o leto lati da ticket kan fun abi lati gba owo kankan ni owo ti wa loju ona a fi akoko yi ro joba ni pe won ko wa lowo lori awon omo gafe tan se abe fa wa lese yi
3: Alaji Saro tepele mo ipinu won lati ma tesiwaju ati ma gboran si ase ijoba atawon ikilo loniruuru labe ofin nigba to nro awon ile ise agbofinro lati wa ojutu soro eto abo fa awon awako eru lawon opopona ti won ti daruko won yi ile igbimo asofin Eko ti pe fun eto abo to dedan ni gbogbo adugbo latari ati le fowo ofin gbe awon to nba ise ilu je atawon onigbowo won bi ilegbimo asofin ipinle Eko ti n gbe igbese lati fiya je enikeni ti aje iwa abaje yi ba se mo lori nigbati won soro lori abadofin ohun awon asofin ro ijoba ipinle Eko lati se koriya fun awon eso abo Lagos State Neighborhood Safety Corps atawon eso abo miran labele lati tubo tepele mo ati ma daabobo awon ona afara atawon atanse ise nla miran ti ijoba Eko na owo rogunrogun si lowo lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ ọ̀hún ilé ìgbìmọ̀ asòfin Eko sọ pé ìlànà náà kò dá lórí àwọn tó ń ba dúkìá ìjọba jẹ́ nìkan ṣùgbọ́n àwọn tó ń ra ẹrù ìjọba lọ́wọ́ àwọn kọlọ̀ràn sí ọ̀hún bóyá ilé iṣẹ́ tàbí àwọn èèyàn táwọn ọ̀bàyéjẹ́ ọ̀hún ta ẹrù ìjọba fún ló ní láti fojú winá òfin ó wá rọ gbogbo àwọn ẹ̀ka ìjọba pátá láti rí i pé wọ́n fi sìnkún òfin gbé àwọn ọ̀bàyéjẹ́ náà Ààrẹ ẹgbẹ́ Petroleum and Natural Gas Senior Staff Association of Nigeria PENGASAN Festus Osifo ti sọ wípé ọ̀pọ̀ ilé-iṣẹ́ ìfọpo tó jẹ́ tìjọba orílẹ̀-èdè yìí ló ti dẹnu kọlẹ̀ nítorí gbèsè kì í ṣe pé bóyá wọn ò lè ṣiṣẹ́ nìkan Osifo sọ̀rọ̀ yìí níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn àtàwọn ọmọ ẹgbẹ́ PENGASAN tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ ẹgbẹ́ nílùú Ìkẹjà ìpínlẹ̀ Èkó Osifo sọ wípé àtúnṣe ilé-iṣẹ́ ìfọpo Port Harcourt Warri àti Kaduna tó bẹ̀rẹ̀ lọ́dún 2021 ló fòpin sí awuyewuye tàbí ìlérí asán táwọn ìjọba àtẹ̀yìnwá ti ń ṣe láì rí àwọn òṣìṣẹ́ láwọn ilé iṣẹ́ ìfọpo wọ̀nyí tàbí láì mọye kan pàtó tí wọ́n ná lórí àwọn ilé ìfọpo náà gẹ́gẹ́ bí ó ti sọ ilé ìfọpo Port Harcourt ti gba àtúnṣe débi pé ó ti yẹ kó bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n àìtí ìmọ̀ iye jálá epo tí wọn yóò máa pọn jáde níbẹ̀ lójúmọ́ ló ń ṣokùnfà ìdádúró ètò sì ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa àwọn ìlànà tuntun tí àjọ nnpcl yóò gbé okoòwò ilé ìfọpo ọ̀hún lé lórí ààrẹ ẹgbẹ́ òṣè PENGASAN gbàjọba nímọ̀ràn pé pípé àwọn iléeṣẹ́ olókoòwò àtàwọn iléeṣẹ́ aládàáni yóò ran ilé ìfọpo ọ̀hún lọ́wọ́ lójúnà àti ní ìlànà okoòwò tó pegedé àti ọrọ̀ ajé tó fẹsẹ̀ múlẹ̀ nípa ti ilé ìfọpo dangote Osifo sọ pé lílọ́wọ́ sí àjọ PENGASAN ló ran ilé ìfọpo yìí lọ́wọ́ lórí àwọn bíi ẹgbẹ̀ta òṣìṣẹ́ tí dangote dádúró fún gbígbà padà àwọn òṣìṣẹ́ wọ̀nyí Osifo tẹ̀síwájú pé àjọ PENGASAN kò ní dáwọ́ ojúṣe wọn dúró látàrí àti máa báwọn alẹ́nu lọ́rọ̀ ṣiṣẹ́ lati ma dabobo eto eto awon osise ati lati ma se koriya fun igbaye gbadun ati igbega awon ise pengasan ati fun idagbasoke ati igbega leka ile ifopo ati afefe dana lole de Nigeria iroyin apapo lati mu wa fun yin lati le se bond fm 92.9

0: ìròyìn àpapọ̀ ń tẹ̀síwájú àjọ òṣìṣẹ́ parapọ̀ orílẹ̀-èdè nàìjíríà nigerian labour congress nlc nípínlẹ̀ ọ̀sun ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn ènìyàn láti má ṣe da àwọn òṣìṣẹ́ ìjọba àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àtàwọn olùgbé ìpínlẹ̀ ọ̀sun láàmú látàrí ètò ìdìbò gómìnà tó máa wáyé nípínlẹ̀ ọ̀sun lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ níbi àpérò àjọ òṣìṣẹ́ àtàwọn àjọ olókòwò trade union congress tuc tó wáyé lẹ́nu ọ̀nà àbáwọ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀sun ọ̀gbẹ́ni christopher arapasopo tó jẹ́ alága ẹgbẹ́ òṣìṣẹ́ parapọ̀ ìpínlẹ̀ ọ̀sun pàrọwà fáwọn òṣìṣẹ́ láti ṣe ojúṣe wọn láì bẹ̀rù arapasopo sọ pé wọ́n ti yan àwọn aládarí lọ́tùn lósì láti ṣe alami ètò ìdìbò náà kí wọ́n sì rí i pé kò sí àtakò kankan fáwọn òṣìṣẹ́ lábẹ́ bó ti wù kó rí bákan náà ló ṣàlàyé owó ẹgbẹ̀rún lọ́nà ogún náírà kan tí gómìnà adeleke san fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀sùn láìpẹ́ yìí pé owó àjẹmọ́nú kan táwọn adarí òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀sùn béèrè fún ni àtàwọn òṣìṣẹ́ fẹ̀yìntì àwọn ló ní owó yìí kì í ṣe owó kọ́bẹ́ nípa ọ̀rọ̀ ètò ìdìbò tó ń bọ̀ gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé epo yìí ẹnu ó wá rọ ààrẹ bọ́lá tinubu láti ṣèkìlọ̀ fáwọn ẹgbẹ́ òṣèlú all progressive congress ní ìpínlẹ̀ ọ̀sùn pé kí wọ́n ṣe dẹ́ẹ̀dẹ́ẹ̀ mìíràn ìdìbò sí ipò gómìnà kò gbọdọ̀ yọrí sí ogun tàbí rògbòdìyàn àti pé àwọn òṣìṣẹ́ àti iṣẹ́ fẹ̀yìntì náà lẹ́tọ̀ọ́ láti dìbò fún adíje dupò tó bá wù wọ́n. Ìjọba ìpínlẹ̀ Sokoto ti kéde ìpinnu wọn láti pín àwọn ohun èlò ìgbẹ̀bí fáwọn aboyún tó ń bímọ láwọn ilé ìwòsàn kéréje àti ilé ìwòsàn gbogbogbò tó jẹ́ tìjọba gẹ́gẹ́ bí ètò ìrètí ọ̀tún láti dín wàhálà àwọn aláboyún àti ìyálọ́mọ tuntun kù ní ìpínlẹ̀ ọ̀hún. Alákòóso ètò ìlera nípínlẹ̀ Sokoto Dr. Farouk Abubakar ló fi èyí léde níbi ètò pínpín àwọn ohun èlò ọ̀hún ní ìpínlẹ̀ Sokoto. Dr. Abubakar sọ pé ìjọba ìpínlẹ̀ Sokoto yóò tún gbìyànjú agbára iná ìtànsán òòrùn solar lightness sáwọn ilé ìgbẹ̀bí láwọn ilé ìwòsàn yíkáyíká ìpínlẹ̀ Sokoto láti lè kojú àwọn wàhálà tó ń kojú àwọn agbẹ̀bí nígbà tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́ èyí tó máa ń gbẹ̀mí ọgọ́rọ̀ àwọn ọmọ tuntun léńje léńje. Dr. Abubakar sọ pé ó lé ní ìdá 60% àwọn àdojúkọ lẹ́ka ètò ìlera tí ìjọba tó ń bẹ lórí àlééfà ti wá ìyanjú sí nípínlẹ̀ Sokoto nígbà tó ń ṣàlàyé pé ìfẹsẹ̀múlẹ̀ ètò ìlera ní ṣokùnfà ààbò lórí ẹ̀mí àti dúkìá gẹ́gẹ́ bá ti mọ̀ pé ìlera lọ̀rọ̀. Ó ní ìjọba yóò tẹ̀síwájú lójúnà àti mú ìdẹ̀rùn bá ìgbáyé gbádùn aráàlú lẹ́ka ètò ìlera. Àjọ tó ń bójútó àwọn pápákọ̀ òfurufú wa lórílẹ̀-èdè Nàìjíríà the Nigeria Civil Aviation Authority NCAA ti pàrọwà fáwọn òṣìṣẹ́ wọn láti fagilé ìwọ́de wọn. Wọ́n ní kí wọ́n gba àlàáfíà láàyè. Wọ́n tẹ̀síwájú pé alákòóso àjọ pápákọ̀ òfurufú àti ìgbéga ìgbòkègbodò ọkọ̀ òfurufú lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Festus Keyamo ti pèpàdé àlàáfíà tó yẹ kí gbogbo òṣìṣẹ́ pápákọ̀ òfurufú pátá ó pé síbẹ̀. Nínú àpilẹ̀kọ kan tí ọ̀gá àgbà àjọ náà buwọ́lù ìyẹn Chris Najomo wọ́n ní àjọ NCAA mọ rírì ìwọ́de àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọ̀nyí àti ìmọ̀lára ìwọ́de wọn lára àwọn èrò àtàwọn alẹ́nulọ́rọ̀ káàkiri. Wọ́n wá ń rọ àwọn òṣìṣẹ́ wọ̀nyí láti fi òpin sí ìwọ́de wọn láti fi òpin sí ìdaṣẹ́sílẹ̀ náà nígbà tí wọ́n ń ṣe ìdánilójú ètò ààbò fáwọn èrò àtàwọn iléeṣẹ́ tó ní ṣe pẹ̀lú pápákọ̀ òfurufú pátá yíkayíka orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àjọ NCAA yóò ṣe àwọn àtúntò àtàwọn ìlànà ọ̀tun tí yóò mú gbogbo ètò dúró déédé tí àlàáfíà yóò sì jọba láwọn pápákọ̀ òfurufú wa yíkayíka orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tó ń gbógun ti àṣìlò oògùn olóró àti oúnjẹ tí ò dára lórílẹ̀-èdè Nàìjíríà the National Drug Law Enforcement Agency NDLEA ti rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí láti kẹ̀yìn sí lílo oògùn olóró kí wọ́n lè gbé ìgbé ayé tó lálàáfíà tó sì fọkànbalẹ̀ láti jẹ́ ọmọ Nàìjíríà rere tó lè ṣiṣẹ́ fún ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọ̀hún Brigadier General Buba Marwa tí ọ̀gá àgbà kan lẹ́ka ààbò àti ìlanilọ́yẹ̀ ṣojú fún ìyẹn Dr. Dankolo Mohammed ló fi ìmọ̀ràn náà léde nílùú Àbújá níbi ètò ìṣíṣọlójú ilé ẹ̀kọ́ jíjẹ́ aṣíwájú kan tí ẹgbẹ́ Rotary Club ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀. Alákòóso àjọ NDLEA ṣèkìlọ̀ pé àṣìlò oògùn olóró ti bayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa jẹ́ èyí tó lè ṣàkóbá fún ìtẹ̀síwájú orílẹ̀-èdè yìí lọ́jọ́ ọ̀la. Ó ní jíjẹ́ aṣíwájú kì í ṣe láti dorí ipò kan nìkan àbí láti dipò kan mú nìkan ṣùgbọ́n láti lè ṣe ojúṣe gẹ́gẹ́ bí aṣíwájú ati lati lo ipo na lati fi se anfani fa awon elomiin o wa ro gbogbo awon akopa lati je iko ti yo ma polongo fa awon aladugbo lati sa fun lilo ogun oloro ti o le tako ilera wa ati aborile ede yi lojo waju ni orile ede Colombia lati gbo nipa isele ile riru eyi to gbemi awon eyan meji le laadoje eyi to mu ki joba orile ede na sofin kun ile ogbele o le ni irinwo eyan to fara pa ninu isele ohun gege bi ile ise iroyin Colombia Association of Capital Cities se so lojo aje Monday to koja yi amoye eyan lo se se ko tun ti dagbere faye latari awon ile ati ile ise to wo pa won eyi ti enikeni ko ti le kaiye won ogagan bi ti ile iru na ti bere ni ile to kan ti won pe ni San Jose del Palma to wa lagbegbe Choco eni to je oludari agbegbe ohun ti won pe ni Mayor Leon Fabio Marin Moncada so wi pe ko si eni kankan to dagbere faye ni ileto ohun tabi to farapa yato si tawon ona to wonu ati jade kuro ni ileto na to baje gidi gidi kin to pari iroyin apapo toni e tun gbo awon koko inu re lekan si ajo to nboju to eto imototo ayika ni ipinle Eko ti dola awon iya olomo merin atawon omo won lori akitan agboju ipinle Sokoto ti wa oju tu si oro igbebi ajo to nboju to papako ofurufu ti paro wa fawon osise won lati fi opin si idase sile o le ni adoje awon eyan to dagbere faye nibi isele ile riru to waye lorile ede Colombia to koni juba e lo lori iroyin apapo toni Wydad fagbo lo lo tun royin emi Abel Ojetunde ni mo ti ka se ti igbo yin e ma ya se o
1: Idi mare lodiri ewa fakuko
2: Oba oke lodiri ewa fakuko
1: Idi mare lodiri ewa fakuko Nibi kapede ati polowo o se royin

0: àmọ́ pé kí ló fẹ́ ra yìí?
1: Olówó ìṣèdè ni mo fẹ́ ra jà rẹ.
0: Olówó àbúrò tí olórúkọ kẹ̀.
1: Owó rẹ̀ kò wọ́n rárá.
0: Ó sì máa ń gbádùn rẹ̀. Àmọ́ pé rántí pé ìfà máa fani lákòóyá o.
1: Ọ̀rọ̀ wo ló wá fẹ́ kí n rà báyìí?
0: Olówó Devon Kings ló yẹ kó ra. Ó jẹ́ olówó ìṣèbẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
1: Olówó ìjọ.

fẹ́ àìsàn kan bẹ bí tó ń dà yín láàmú tó bá rí bẹ́ẹ̀ ìròyìn ayọ̀ kan rèé fún yín yẹn nípa ilé ìwòsàn kan tó yà lára ọ̀tọ̀ IA&S National Medical International Limited lábẹ́ àkóso Dr. Idris Ajibade PhD tí wọ́n tún jẹ́ olùdásílẹ̀ ilé ìwòsàn IA&S yìí oríṣiríṣi àìsàn ara ni wọ́n ń tọ́jú pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ tí ò mú oògùn lílò dání rárá ìyẹn non medication therapy gẹ́gẹ́ bí Chinese acupuncture tó jẹ́ ìlànà ìtọ́jú tí àwọn China tí wọ́n ń lò lórílẹ̀-èdè China tí wọ́n fi máa ń tọ́jú oríṣiríṣi àìsàn lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún máa ń lo àwọn ìlànà ìtọ́jú mìíràn bí cupping ìjàmà physiotherapy heat therapy àtàwọn machines lóríṣiríṣi tí wọ́n fi ń ṣe ìwòsàn ara bẹ́ẹ̀ náà ni àyẹ̀wò gbogbo ara láti irun orí títí dé èékánná ẹsẹ̀ ògbẹ́yìn àtàwọn ọ̀nà ìtọ́jú mérìírí mìíràn nǹkan tẹ̀ ń wá lọ sí Sokoto àti ọ̀nà jíjìn lókè òkun lọ́hùn òun gan rèé lápò Sokoto yín o ìyẹn ní Bílábúlé Ẹ̀gbá ní True Test Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendo U-turn bus stop Abúlé Ẹ̀gbá Lagos ẹ lè pè tàbí kí ẹ WhatsApp wọn lórí 0803-869-0104 lẹ́ẹ̀kan sí 0803-869-0104 ẹ̀ka ilé ìwòsàn wọn wà nílùú Ìkòròdú ní number 2 Daniel Sunmoni Street off High School Road Sabo Ìkòròdú Lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tàbí WhatsApp wọn ní 0816-585-8582 lẹ́ẹ̀kan sí 0816-585-8582 a kì í gbókèrè kámọ dídùn ọbẹ̀ ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ti ní àlàáfíà láti ilé ìwòsàn IA&S National Medical International Limited ìjáfara léwu àwọn àrètí yín.

Bẹ́ẹ̀ni ti ṣe go ẹ kúrò lẹ́yìn tí iléeṣẹ́ gbọ́dọ̀ fẹ́ mẹ́lọ wà 92.9 ìfẹsọ̀sẹ̀ champions league wọ́n tẹ̀sọ̀ ajílẹ̀ ni o torí pé ikọ̀ khairat almaty ó ń jẹ ìyàlọ́ báyìí lọ́wọ́ lespi sofia ẹyọ kan sórí náà ní bákan náà bodo gimet lábala àkọ́kọ́ òun àti union st gillens náà náà wà kó wọ́n sì ń ta ọ̀mì òdo 0-0 mi nígbàgbé láti sọ fún yín pé sabak fk àti agf náà wà ní abala àkọ́kọ́ táwọn sí half time 0-0 ìyẹn náà lọ tó bá dáa gbọ́fà gẹ́gẹ́ ikọ̀ dynamo zagreb àti fk kanuriza glaris wọ́n máa mú nǹkan yára wọn nec nijem àti olympiacos náà agbọ́fà àbọ̀ ìyẹn máa wáyé live and direct ẹ̀la fàná àti máa wò ó láago méje gẹ́gẹ́ apol de sheva àti creva zeda wọ́n máa mú nǹkan lè láago méje láṣálẹ̀ náà ni kẹsọsẹ yẹn pọ jù bẹẹ lọ ṣùgbọn kákan mú ọba díẹ kágbójú ń bẹ ni lèyàn máa gbàgbọ lálẹ yìí o láago mẹjọ àti sparta prague fenerbahce stormgrass aago méjì ààbọ bó ṣe wà nìyẹn lábalábẹ yẹn ẹ má gbàgbé pé ìfẹsọsẹ ń gbà yìí eléyìí náà pè ní qualification láti ṣe àṣeyágbá fún ẹni tí ó ṣojú gangan ní sáà tó ń bọ august gangan náà ni ó tún bẹrẹ ìfẹsọsẹ champions league ní tó láàmìlaka tẹpẹ ìlú mọ̀ọ́ká náà ni gbogbo èèyàn ló láǹfààní ló láǹfààní láti máa wò ó lójúkorojú live and direct ẹ wọ́n ń gbọ́ champions league alẹ́ ariwo bákan náà europa qualification ìyẹn náà tẹ̀síwájú láṣálẹ̀ náà ni o lábàlá àkọ́kọ́ tá a mọ̀ sí half time fc iberia 1999 àti lame wọ́n wà kó 0-0 ní ti conference league náà aago mẹ́fà apollyon limason àti brain fc wọn mú nǹkan lẹ aago mẹfà àbọ sí sk sofia pẹlú panathinaikos laago mẹfà àbọ bó ṣe lọ nìyẹn lábala abẹ yẹn sọ fún mi pé iléeṣẹ gbọdọ fẹmí la ṣe wà 92.9 pẹlú pápá sáwọn tó ṣeé ṣe sì gbọyìn rọlẹ tòní live and direct láti iléeṣẹ bs media broadcast tí wọn ń ṣàgbàtì ẹrù ètò náà fún gbogbo olólùfẹ wa láìpẹ láì jìnnà ẹbà ń ṣe ń kéde náà ni pé o ẹ láǹfààní láti jẹ ẹbùn tásìkò bá tó ìyẹn líìgì orílẹ̀-èdè nàìjíríà tó wá bẹ̀rẹ̀ npfl bákan náà tilẹ̀ gẹ̀ẹ́sì english premier league nígbàgbé la liga tó gàga ara syria german bundesliga àti ti french league on náà torí pé ìbẹ̀rẹ̀ máa jẹyọ ńbẹ̀ ẹ sì máa láǹfààní láti máa gba ẹ̀bùn lọ́kọ̀ọ̀kan èjèèjì láti lè ṣe bs media broadcast oh my god wọ́n ṣe léyìí fún gbogbo olólùfẹ́ eré bọ́ọ̀lù lápapọ̀ ìbá àjọkùnrin ìbá àjọbìnrin bó ṣe lọ nìyẹn lábalábẹ ṣùgbọ́n ẹ jẹ́ dẹ́ka àkúrò ọjà iléeṣẹ́ bs media náà kágbọ́n tí wọ́n nílẹ̀ fún wa torí pé láàrin káràkátà báyìí náà lajẹ́ fi ń wọgbá bond fm 92.9 náà láṣùwà.

0: time moment. It's Kivo Crema.
1: Kivo Crema.
2: Àmọ̀pé kí ló fẹ́ ra yẹn? Olórú ìsebè ni mo fẹ́ ra jà rẹ̀. Olórú àbúrò tí olórú kọ̀kẹ́. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
3: Àmọ̀pé.
2: Wọ́n ti pé ìfà máa fani lákòóyá o.
3: Olórú òun ló wá fẹ́ kí n rà báyìí.
2: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó kójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
3: Olórú ìjẹun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
2: Bẹ́ẹ̀ ni o parọ́. Ó ní ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, ó sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi róró náà sí.
3: Òótọ́ ló sọ. Ó ṣeun ọ̀rẹ́ mi. Wọ́n rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
2: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
3: Devon Kings, òórùn aládùn, adùn tó kó ẹbí àti ara mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.
4: Go! Gba bọ́ọ̀lù sáwọn tẹ̀síwájú iléeṣẹ́ Bọ́ọ̀lù FM 92.9 ẹ̀kẹ́ àbọ̀ padà láti ẹ̀ka àpérọ̀jà iléeṣẹ́ náà BS Media tó ṣe nígbàwọ́ ètò yìí bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ lójoojúmọ́ Monday to Friday náà ni nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ kí sọ fún yín pé Romana Lukaku lọ́jà pàṣípààrọ̀ ó ti darapọ̀ báyìí máa ikọ̀ míì tá a mọ̀ sí Fenerbahce lórílẹ̀-èdè Turkey láti máa tẹ̀síwájú nínú ìfẹsọ̀sẹ̀ tó wà níwájú rẹ̀ bákan náà Chelsea the Blues àwọn ìyá láró Chelsea sọ pé ìkọ́nà agbábọ́ọ̀lù wọn tó ń wọ jẹ́sí nọmba 10 lu Modric náà ni ó ṣe kó lọ sígbà nínú ikọ̀ míì kó lọ lónìí torí pé wọ́n fẹ́ kó láǹfààní láti máa rí bọ́ọ̀lù gbá dáadáa tí ìtàkẹ̀yìn wá lọ tó wá padà wá dá sáà tó ń bọ̀ bóyá wọ́n padà wò ó ṣe kí wọ́n gbà á tọwọ́ tẹsẹ̀ tàbí kí wọ́n padà tún ta sínú ikọ̀ míì ṣùgbọ́n báyìí o yóò lọ lónìí sínú ikọ̀ míì bí ẹ ṣe jẹ́ ní labalábẹ́ ní ti wafcon tó ń lọ láwọn obìnrin wa ó ṣe ní láàánú pé orílẹ̀ Nàìjíríà lè tẹ̀síwájú jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n níta ṣeun náà ló ń jó ohun Rashidat Ajibade ó ní góòlù méjì ńlẹ̀ nú àwọ̀ tó ti gbá sínú àwọ̀ bákan náà Uche Nnakanu òun náà ní góòlù méjì ńlẹ̀ o nígbàgbé Azeez Oshoala àgbà bọ́lá góòlù méjì lòun náà ńlẹ̀ àwọn tó wá láǹfààní àti gba golden boot náà láti rí Barbara Branda lẹ́yìn tóun ní góòlù márùn-ún ńlẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú àwọn tó wà nínú ikọ̀ Malawi láwọn obìnrin wọn nìyẹn kọ́lọ́ ń ṣàánú ni àárẹ̀ tó ní góòlù mẹ́rin náà ń bẹ̀ àti náà tó ní mẹ́ta náà bákan náà mẹ́ta ṣùgbọ́n méjì ló pọ̀ jù tẹ́ pé àwọn náà ní agbábọ́ọ̀lù wa mẹ́ta ló kọ́ ló ju bọ́ọ̀ méjì méjì sínú àwọn tẹ́ pé ó ṣe láǹfààní ó ṣe láàánú pé a lè tẹ̀síwájú ju bẹ̀ yẹn lọ ju owó ẹ lọ kọ́lọ́ kí ọlọ́run jẹ́ kí ìtò ń bọ̀ kó bá wa láyé kó sì kó dùn mọ́ra mọ́ra fún wa ni torí pé ibi tẹ́lẹ̀ bá dé yìí nínú ìpele mẹ́tàlá tún gbé kalẹ̀ 13 episode tó ti ṣe tó ti ń gbá bọ́ọ̀lù náà bọ̀ àti gba ife ẹ̀yẹ náà lẹ́ẹ̀mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn náà tó àwọn kan ló gba méjì ẹnìkan sì gbẹ ẹ̀ kan ní sáà tá a wà yìí gbogbo àwọn tó ti gbá fi ẹ̀yẹ rí gbogbo pátá wọn ti já wọn tọ̀mọ́ tí wọ́n ti já kúrò nínú ìfẹsọ̀tẹ̀ náà tí wọ́n láǹfààní àti tẹ̀síwájú mọ́ bí wọ́n ṣe lọ nìyẹn ní abala bẹ̀yẹn ó túmọ̀ sí pé ojú tuntun la máa rí tó gba ife ẹ̀yẹ náà Morocco wà níbẹ̀ Malawi wà níbẹ̀ Cameroon wà níbẹ̀ bákan náà Algeria láwọn mẹ́rin tó ṣẹ́kù náà nìyẹn ní abala bẹ̀yẹn ẹ jẹ́ ń dẹ́ka àpérò ọjà iléeṣẹ́ BS Media ká tó máa fẹ́ lè ṣe lọ lọ́jà ní ti ẹsẹ̀ kùkú màá má ọ̀rọ̀ kankan tí mo ní ńlẹ̀ tó di pé a kò lórí àìfẹ́ràn-ọ̀lẹ́ ètò ní mú bọ̀ máa yìí kó ń bẹ̀.
5: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi ìlú kan àti iyọ̀.
6: Kí ló ń pòpọ̀? Kí ló dé tí ètò ṣe kú gbogbo ilé báyìí?
5: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
6: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eérú àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eérú àdáyébá, eyín funfun dáadáa.

0: yára lọ báyìí lówùúrọ̀ yìí.
1: Ọ̀rẹ́, o ní lọ́jọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára nílé ìwòsàn abẹ́lé wa. Mo mú ọmọ mi lọ gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ kó oòrùn tó yọ.
0: Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba abẹ́rẹ́ àjẹsára ni?
1: Bẹ́ẹ̀ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bí ìgbóná, pólíò, ikọ́ fe àti diphtheria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn wá ọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹ́rẹ́ àjẹsára tó kàn fún ọmọ mi.
2: Gbogbo ọmọ ló lẹ́tọ̀ sí ààbò kúrò lọ́wọ́ àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà. Abẹ́rẹ́ àjẹsára kò léwu, ó múnádóko. Ọ̀fẹ́ sì ni láwọn ilé ìwòsàn lábọ́dé ládùúgbò rẹ. Bí o bá ní ìbéèrè tàbí ẹ̀sùn, pè wá lórí aago 0916-824-5000. Ilé ìwòsàn àwọn ẹsẹ̀ kòkó S Center súnmọ́ ojú bí o ti lérò lọ. Ó ṣe pàtàkì kí o mọ àwọn ilé ìwòsàn náà nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ó yẹ ẹja jọ sọ́pọ̀. Mọ ilé ìwòsàn ẹsẹ̀ kòkó tó súnmọ́ ẹ nígbàgbọ́ nínú wọn kí o sì lọ síbẹ̀. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera Bẹ́lí, tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.

lẹ́bẹ̀ wo ẹ̀yin èèyàn wa a kò bójú ọjọ́ ti rí ní àbẹ̀wò a kò ọjọ́ méjì mẹ́ta a kò kòókò làálàá jọ̀ọ́jọ́ Èdùmàrè Adéṣẹ́wa Ládé a ò ní ṣe lásán lágbára ọlọ́run ọba oṣù ogun la wà ogun ò ní fẹ̀jẹ̀ wa wẹ̀ a tún kí wa káàbọ̀ láti ilé iṣẹ́ alára àgbà yìí dá bond 92.9 FM ilé iṣẹ́ tó ń lọ níwájú táwọn tó kù ń tọ̀ ọ́ lẹ́yìn sórí ètò yín ètò wa àyọkà alárinrin ìwé tá a ó máa kà ní òréré ayé láti ọwọ́ Abiodun Adeoye orúkọ èmi atọ́kùn ètò ni Olúfúnkẹ́ Àdìsá kí n tó máa tẹ̀síwájú àǹfààní ńlá ni ìwé yìí yóò jẹ́ fún gbogbo ẹni tó ni lọ́kàn láti ṣàlékún ìmọ̀ pẹ̀lú òye tí a fi

gbọdọ̀ jilẹ̀ nínú ìmọ̀ tó forí pípé sọ̀rọ̀, òye tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ètò ayé gbígbé. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ a máa tẹ̀ síwájú.

àkòrí ìtàn eléyìí ni bàbá àgbẹ̀ oníkòkó. Ènìyàn méjì kì ń pàdánù irọ́. Adífáfọ́ Afọ́jú tó sọ pé òun mú olè dúdú lọ́gànjọ́ òru, ṣùgbọ́n ó bọ́ mọ́ òun lọ́wọ́. Ìlú Bòdògí kì í ṣe ìlú kan lásán, alágbára ni wọ́n. Wọ́n sì ti ní ọ̀kẹ́ àìmọye ohun àmúṣọrọ̀ bí oko kòkó, ọ̀pẹ, obì àti àwọn ohun àlùmọ́nì inú ilẹ̀, èyí tó sọ wọ́n di olórí láwùjọ àwọn ìlú tó kù. Ọrọ̀ tí ó wà nínú ìlú yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kéréje kéréje tó wà lábẹ́ ìlú Bòdògí ló ń san ìṣàkọlẹ̀ fún wọn lọ́dọọdún. Ìlú Bòdògí ní ọba tí idà rẹ̀ kò ṣeé fọwọ́ pa lójú, torí owó wà lọ́wọ́ orí adé, agbára sì wà pẹ̀lú. Kódà agbára àti ọrọ̀ tó rọ̀ mọ́ ipò àwọn ìjòyè tó wà ní ààfin ìlú Bòdògí bí ìtọba ìlú mìíràn ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pàràkòyí oníṣòwò ló wà nílùú Bòdògí tó jẹ́ wípé ṣẹ̀kẹ̀ǹdúgbẹ owó wà lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni àwọn àgbẹ̀ aroko bọ́dúndé kò ṣeé fọwọ́ rọ́tì sẹ́yìn nínú ìlú Bòdògí. Ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ àgbẹ̀ oníkòkó ní ìlú Bòdògí, kẹ́rẹkẹ̀rẹ ni bàbá Àkànmú nínú kágbin kòkó ní ìlú Bòdògí. Ó kọjá ohun tá à ń ṣòṣùkà gbé sórí, nítorí rẹ̀ ni wọ́n ṣe ń pè é ní àgbẹ̀ oníkòkó dípò bàbá Àkànmú. Bí ìkamùdún ṣe jẹ́ gbajúmọ̀ olóòórùn láàrin àwọn èèrà, bẹ́ẹ̀ ni bàbá àgbẹ̀ oníkòkó yìí jẹ́ láàrin àwọn àgbẹ̀ tó wà ní ìlú Bòdògí, tó fi jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ tó kù ló máa ń fi ọlá rẹ̀ tọrọ nínú ìlú. Bàbá àgbẹ̀ oníkòkó yìí fẹ́ ìyàwó púpọ̀, ó sì bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ pẹ̀lú. Tó o bá bẹ̀rẹ̀ sí ní ka oko kòkó rẹ̀, oko kòkó tí o bá kọ́kọ́ kà yóò ti bẹ̀rẹ̀ sí ní máa pọ́n kó o tó ka àwọn oko kòkó tó kù tán. Níbi tí oko kòkó bàbá àgbẹ̀ yìí bù àyà dé, ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàṣe ni bàbá àgbẹ̀ yìí fi ń ṣiṣẹ́ oko. Kódà àwọn ọmọ rẹ̀ àti àwọn ìyàwó rẹ̀ kò gbẹ́yìn lábúlé ní àsìkò tí bàbá àgbẹ̀ oníkòkó yìí bá ń ṣiṣẹ́ oko kòkó rẹ̀. Ṣé torí májìyà la ṣe ń yá májìyà lọ́fà? Oko obì kò gbẹ́yìn nínú ohun àmúṣọrọ̀ bàbá àgbẹ̀ yìí. Gbogbo àwọn àgbẹ̀ tó kù ní máa ń jowú rẹ̀, torí oko bàbá àgbẹ̀ yìí ló máa ń kọ́kọ́ tanná tí yóò sì so jìgbìnì. Tó jẹ́ wípé àsoyípo ọdún ni kòkó àti obì bàbá àgbẹ̀ yìí máa ń so lọ́dọọdún, èyí tó túmọ̀ sí wípé gbogbo àsìkò tó wà nínú ọdún ni bàbá àgbẹ̀ yìí máa ń ká kòkó nínú oko rẹ̀, èyí tí kò sì rí bẹ́ẹ̀ fún àwọn àgbẹ̀ tó kù nínú ìlú. Tí bàbá àgbẹ̀ yìí bá rìn sọ́tún bórìn sósì, ẹni àyẹ́sí ni láàrin ìlú Oníbòdògí àti gbogbo ìletò tó yí ká. Bàbá àgbẹ̀ oníkòkó yìí gbajúmọ̀ púpọ̀, torí kò sí àgbẹ̀ oníkòkó bíi tiẹ̀ láàrin àwọn àgbẹ̀ ẹgbẹ́ rẹ̀. Àyọkà alárinrin lẹ̀ ń gbọ́ láti ilé-iṣẹ́ Bond 92.9 FM. Àwọn àgbẹ̀ ẹgbẹ́ rẹ̀ nìkan kọ́ ló ń jowú bàbá àgbẹ̀ yìí. Gbogbo ẹni tó nífẹ̀ẹ́ sí irú orin bàbá àgbẹ̀ yìí ló ń fi ọlá rẹ̀ tọrọ lọ́dọ̀ Elédùà ní ìgbàkúùgbà tí wọ́n bá ti gba àlà oko rẹ̀ kọjá, tàbí tí wọ́n bá rí níbi tó ti sá kòkó rẹ̀. Àgàgà tí bàbá àgbẹ̀ yìí bá ń di kòkó rẹ̀ lápò lápò, ó ṣàn

wọn nínú àwọn ènìyàn tí kì í wù kóhun náà ní àwọn nǹkan tó wà ní àkàtà bàbá àgbẹ̀ oníkòkó. Bàbá àgbẹ̀ oníkòkó ní ajá kan tó sọ orúkọ rẹ̀ ní ẹ̀yìn láàárò. Ṣé bí dídá tí Elédùà dá àparò náà ló kúkú dá lékeléke? Àyànmọ́ wọn ni kò papọ̀. Gbogbo ìgbà tó bá ti ń gbé oríyìn fún bàbá àgbẹ̀ yìí, orúkọ ajá rẹ̀ ni máa ń dá a ní ẹ̀yìn láàárò. Bàbá àgbẹ̀ yìí jayé bámúbámú ni mo yó. Èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan, kò sí ohun tó fẹ́ fowó ṣe tí ò ní rí fi ṣe, kò sí ohun tó náwó sí tí ọwọ́ rẹ̀ kò tẹ̀ nínú ìlú, torí owó wà lọ́wọ́ rẹ̀. Bó roko ìdí kòkó rẹ̀ tàbí kò roko ìdí kòkó, oko kòkó bàbá àgbẹ̀ yìí yóò so sí àsìkò tí ó yẹ kí ó so. Ṣé àwọn àgbà bọ̀? Wọ́n ní ìgbà kò lọ bí òréré, ayé ò tọ́ lọ bí ọ̀pá ìbọn. Gbogbo nǹkan sì ni ènìyàn lè mú jẹ láyé, kì í ṣe bí ti ogbó. Kò pẹ́ kò jìnà, ogbó dé bá bàbá àgbẹ̀ yìí. Ṣé bí ẹ̀dá bá ń joyin, tí ẹ̀dá ń jèdò, ó yẹ ká a máa rántí ọjọ́ kan tí ẹnu kò ní lágbára láti jẹ nǹkan kan mọ́.

káàbọ̀ padà. Ètò àyọkà alárinrin lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹkú ìkàlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti sáré kú torí kò mọ ibi ẹgbẹ́ rẹ̀ ti là. Bí ọjọ́ ti ń gorí ọjọ́, tí oṣù ń gorí oṣù, tí ọdún yípo lórí bàbá àgbẹ̀ yìí, ẹsẹ̀ tó ti ń fo gegele tẹ́lẹ̀ di ohun tí kò lè fokòtò mọ́. Wọ́n ní àṣesílẹ̀ làbọ̀ wá bá. Ogbódé àwọn ọmọ bàbá àgbẹ̀ yìí náà dàgbà dé ibi tí ó yẹ kí wọ́n ti máa dá ilé ayé gbé. Ṣèbí wọ́n ní tí òkété bá dàgbà tán, ọmú ọmọ rẹ̀ ní mu. Kò rí bẹ́ẹ̀ fún bàbá àgbẹ̀ oníkòkó yìí. Kódà orúkọ tí ó sọ ajá rẹ̀, ẹ̀yìn là ń rò gan-an, kò hàn nínú ìwà rẹ̀. Gbogbo ìgbà tí bàbá àgbẹ̀ yìí wà ní Ṣàǹgóòde, gbogbo àwọn ìyàwó rẹ̀ ló kọ́lé fún, tí àwọn ọmọ náà sì ń gbádùn gẹ́gẹ́ bí ọmọ bàbá àgbẹ̀ oníkòkó tó lówó lọ́wọ́. Torí wọ́n jọ ń ṣiṣẹ́ oko náà ni. Àti ìyàwó àtọmọ bàbá àgbẹ̀ yìí kò mọ àṣírí tó rọ̀ mọ́ bí bàbá wọn ṣe di gbajúgbajà àgbẹ̀ oníkòkó. Wọn kò mọ ìpínlẹ̀ ọlá bàbá àgbẹ̀ yìí. Ṣé bíbó olóòdàgbà tó fà á ké kọ́rí pé o ò ní gbó, bó pẹ́ títí gbogbo ara ó padà àwùjọ ni. Àsìkò tí ó yẹ kí àwọn ọmọ bàbá náà máa gbé ohun rere ṣe láyé wọn, àsìkò yìí gan-an nílé ayé wọn bẹ̀rẹ̀ sí ní dàrú. Àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní sinú àárẹ̀ kan bọ́ sínú òmíràn. Wọ́n ń tinú ìdààmú kan wọnú òmíràn. Oríṣiríṣi àjálù bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ sí àwọn ọmọ bàbá àgbẹ̀ oníkòkó. Wọn ò rọwọ́ mú lọ sẹ́nu débi wípé wọn ò rí aṣọ pààrọ̀. Ojú á máa tì wọ́n ní ìgbà mìíràn láti pe ara wọn lọ́mọ bàbá àgbẹ̀ oníkòkó, nítorí ipò tí bàbá wọn wà nínú ìlú kò bá ìgbésí ayé tí àwọn ọmọ wọn ń lò mu. Ṣé gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe, ìgbẹ̀yìn ló yẹ kí ẹ̀dá máa rò kó má bàa jẹ oúnjẹ ọmọ nínú oyún nítorí ọjọ́ ọ̀la? Gbogbo ẹni bá ń wo aago aláago sáré, ẹ̀yà aṣọ́ra. Ọ̀kan nínú àwọn ìyàwó bàbá àgbẹ̀ yìí fún ìgbájá rẹ̀, ó fi ókan kún èjì, ó gboku aláwo lọ lórí bí ìgbésí ayé àwọn ọmọ rẹ̀ yóò ṣe dá tí ara rẹ̀ yóò sì yá. Ó lọ sílé oníwá, ó lọ sílé ẹlẹ́yìn, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀. Orí gbé ìyàwó bàbá àgbẹ̀ yìí pàdé aláwo re ní ìlú Òdìkejì. Bàbá aláwo gbé ọ̀pẹ̀lẹ̀ janlẹ̀, ifá fọwọ́n awo. Bàbá aláwo sọ fún wọn pé àfi kí bàbá tó bí àwọn ọmọ náà wá, kí ọ̀rọ̀ tó lè ṣe é sọ, torí òun ní ìbéèrè kan tàbí méjì tí òun fẹ́ bi bàbá wọn. Ó ya ìyàwó bàbá àgbẹ̀ yìí lẹ́nu pé báwo ni ti bàbá wọn tún ṣe jẹ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ báyìí? Ṣé bí òun ló bí wọn? Ṣé yóò wá gbèrò kí ó má da fún àwọn ọmọ rẹ̀ ni? Èyí ni èrò tí ó wá sí ọkàn ìyàwó bàbá àgbẹ̀ yìí. Àyọkà alárinrin lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Bí àwọn ìyàwó bàbá àgbẹ̀ yìí ṣe sọ ohun tí wọ́n gbọ́ fún un, ló sọ fún wọn pé òun kò ráàyè. Gbogbo ìgbà tí wọ́n bá sì sọ ọ̀rọ̀ yìí fún un, ló máa ń sọ ọ́ di ìjà tí kò sì sí ẹni tó tó láti gbéná wojú rẹ̀. Ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ kan, èyí tó jẹ́ ìyàwó kékeré pe bàbá àgbẹ̀ oníkòkó yìí. Ó sọ fún un pé lóòótọ́, mo kéré sí yín, ẹ ti dàgbà kí ó tó di pé ẹ fẹ́ mi, ṣùgbọ́n a kì ń tó ní bá rìn ká má tó ní bá sọ̀rọ̀. Ó ní báwo ni àwọn yóò ṣe ṣe àwọn ọmọ tí ara wọn ò yá wọ̀nyí, tí ara wọn yóò fi yá? Wọ́n sì ní kí ẹ wá nílé oníṣègùn, ẹ fà á ké kọ́rí, ẹ ò lọ, kí ló dé?
o di baba agbe yi lese mu o fa aso re mora baba agbe yi soro o ni iwo iyawo mi ti o ba fe ki ara omo re ati tawon iyale re o ya o se nkan kan fun mi baba agbe oni koko so fun iyawo re wi pe se o mo pe emi pelu iwo nikan ni o wa nile bayi awon iyale re ati awon omo won wa ni ile ti mo ko fun won ti o ba fe ki ara awon omo ti e ya nkan to se fun mi ni pe o geun ri re die irun abi are die ati irun abe re die fun mi awon eroja meteta yi la o fi se etutu ti ara awon omo re yo fi ya iyawo baba agbe pariwo to pe iru kile yi o bi oko re lere pe se si lero pe iru nkan bayi yo sese o ko jale pe ohun ko le se nkan ti baba agbe oko ohun bere fun bi iyawo yi se fa ke kori pe ohun ko le se baba agbe sajade ko si wa sile fun igba pipe iyawo kekere baba agbe yi bere si ni sakiri lori bi ara awon omo re yo se ya ṣùgbọ́n tí ara àwọn ọmọ yìí bá yá díẹ̀ àìsàn náà yóò tún padà àwọn ọmọ bàbá yìí gbìmọ̀ràn pọ̀ lọ́jọ́ kan wọ́n pe ìpàdé lórí bí ìgbésí ayé wọn yóò ṣe dára torí èyí tí wọ́n sọ fún pé yóò lówó níláárí nínú àwọn ọmọ yìí kò lówó lọ́wọ́ débi pé yóò níláárí láàrin ìlú wọ́n pe àwọn ìyá wọn pé kí ni ojútùú sí ọ̀rọ̀ àwọn

bọ̀ padà ètò àyọkà alárinrin lẹ̀ ń tẹ́tí gbọ́ láti lè ṣe bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Àwọn ìyá wọn fún wọn lésì pé pẹ̀lú gbogbo ìgbìyànjú táwọn ṣe lórí bí ayé àwọn ọmọ yìí yóò ṣe dára, ìwádìí fi yé wọn pé bàbá wọn, bàbá àgbẹ̀ oníkòkó tí wọn kò rí mọ́, ti fi orúkọ àwọn ọmọ àti tàwọn ìyàwó rẹ̀ ṣe àjò kí kòkó rẹ̀ lè máa so dáadáa, èyí tó fa wàhálà àti ìdààmú sínú ayé wọn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú láti rí pé bàbá àgbẹ̀ yìí wálé láti wá ojútùú sí ọ̀rọ̀ àwọn ọmọ àti àwọn ìyàwó rẹ̀, bàbá àgbẹ̀ padà wá sílé lálẹ́ ọjọ́ kan. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ ọjọ́ kejì yóò fi mọ́, bàbá àgbẹ̀ ti gbẹ̀mí mì. Àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi nǹkan lẹ́nu àwọn ènìyàn. Wọ́n sọ fún wọn pé wọn ò gbọ́dọ̀ dé ibi òkú bàbá wọn, wọn kò gbọ́dọ̀ wọ àwọn inú ilé tí bàbá wọn kọ́ mọ́ láéláé. Wọ́n sọ fún òmíràn nínú àwọn ọmọ bàbá yìí kó lọ bu iyẹ̀pẹ̀ inú oko kòkó bàbá wọn wá, nítorí pé ibẹ̀ ni bàbá wọn rí oríire wọn mọ́. Báyìí ni ilé bàbá àgbẹ̀ oníkókó tán. Ó da àwọn ọmọ sínú ìyọnu pẹ̀lú ìdààmú, nítorí pé bàbá àgbẹ̀ oníkòkó fẹ́ jẹun gbọ́ingbọ́in. Ó fi ìgbésí ayé àwọn ọmọ rẹ̀ ṣe kọ́kọ́rọ́ tó fi ti ilẹ̀kùn gbọ́ingbọ́in. Ikùn bàbá àgbẹ̀ yìí ń jọ̀gẹ̀dẹ̀ oríire àwọn ọmọ rẹ̀. Ó rẹ́dí, kò mọ̀ wípé ohun tó dùn ní ń pa ni. Ó jayé àwọn ọmọ rẹ̀ máyé, ó bá tiẹ̀ lọ sọ́run. Kàkà kí àwọn ọmọ bàbá yìí máa ṣàdúà, èpè rabandẹ rabandẹ ni wọ́n fi ń ránṣẹ́ sí bàbá wọn ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń rántí rẹ̀ àti bó ṣe sọ ayé wọn dà. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ bàbá oníkòkó yìí ni kò rí ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ayé.

0: dẹ́fọ̀dù ẹ̀ tẹ́fẹ́rìn ìdájọ́ lọ sí ibi kíbi lóde àgbáńlá ayé ó fẹ́rìn ìrìn àjò àjò tàbí ńra nílẹ̀ yìí áfíríkà tàbí lókè òkun ẹ má làágùn jìnnà mọ́ o ẹ máa lọ tààràtà sílé iṣẹ́ àsọ̀bó travels and tours limited akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nípa kákórin ìrìn àjò hajj ni ó ń ra ni kódà orílẹ̀-èdè yóò tẹ́ bá fẹ́ lọ lóde àgbáńlá ayé ẹ tọ̀ wọ́n lọ tààràtà wọn á kó yín lọ síbẹ̀ ní ìrọ̀rùn gbẹdẹmukẹ wọn á bá yín gba físà láì ní wàhálà wọn á ṣe gbogbo tó tọ́ tó yẹ fún yín tó jẹ́ pé ọkàn yín yóò balẹ̀ pẹ̀sẹ̀ ìrọ̀rùn lẹ́sìn fún ìrìn àjò lọ síbi kíni tẹ bá ń lọ owó wọn kò gani lára ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti jàǹfààní onírànlọ́ lọ́dọ̀ tiwọn iléeṣẹ́ àṣàbó travels and tours limited alóòjẹ́jọba ojúlówó iléeṣẹ́ ni wá ìwọ náà kí ló tún 100 tètè máa lọ tààràtà báyìí sí iléeṣẹ́ àṣàbó travels and tours limited iléeṣẹ́ àṣàbó travels and tours limited máa ń kéro ní kánò àbújá àti lagos ibi tí wọ́n bá ti kó yín náà ni wọ́n dayín padà sí o àǹfààní sọ díẹ̀ díẹ̀ tó wà ní iléeṣẹ́ wọn iléeṣẹ́ àṣàbó travels and tours limited kalẹ̀ sí suite 1 second floor old dream shopping plaza 207 old abeg amuto road agege total bus stop agege lagos state nigeria hello hello 0806-771-1118 tàbí 0811-214-4418 àgbẹ̀ lórí ẹ̀rọ ayélujára lọ́lọ́kan-ọ̀nàkan twitter facebook instagram whatsapp àti tiktok ẹ lọ wà níbẹ̀ kẹrin ṣẹ wa náà wà lónìí ó mọ̀ pé àkọṣẹmọṣẹ ni wà ní pátákó ní ìrìn àjò.
1: ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa pàápàá jùlọ mo kí àwọn ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam ní kíkí tó ní ọlá jùlọ pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní orúkọ alhaj ibrahim tohib muhammad aláṣẹ àti olùdarí iléeṣẹ àwùsàbó travels and tours limited tí ó wà ní suite 1 second floor gold dream shopping complex 207 old abeokuta motor road total bus stop agege lagos ẹ̀kọ́ ojú òpó yìí sílẹ̀ ná 08067711118 08067711118 tàbí 08112144418 08112144418 nílé iṣẹ́ àwùsàbó travels and tour a máa ń kó ní rìnrìn àjò hajj àti umra àti ń kó ní rìnrìn àjò ilẹ̀ ti ta sí tí a sì ní òǹtẹ̀ ìjọba ẹ̀ ń rokàn iléeṣẹ́ tó fini lọ́kàn balẹ̀ láti lọ sí hajj ẹ kàn sí iléeṣẹ́ àwùsàbó travels and tour níbi tí àwọn alálàájì a ti dé gbogbo ibùdó zihara pẹ̀lú ìrọ̀rùn láì ní ìnira táwọn àfáà tó dáńtọ́ yóò máa léwájú fún wọn ibùdó tó dára tẹ́ǹtì tó gbòòrùn gbòòjò ní mẹ̀dínà àwọn ọkọ̀ ọlọ́yẹ tí yóò máa gbé yín lọ gbé yín bọ̀ ní ìrọ̀rùn mo tẹ̀lé iléeṣẹ́ àwùsàbó iṣẹ́ hajj mi ò pé ò sí lọ́rọ̀ wọn ẹ wá gbọ́ o iléeṣẹ́ àwùsàbó travels ní kí a máa sọ fún yín pé orílẹ̀-èdè saudi arabia ti ní gbogbo ẹni bá fẹ́ ṣe hajj ọdún 2027 gbọ́dọ̀ ti san owó wọn tán kí ó tó di 26th of september 2026 ìyẹn ọjọ́ 26th oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ẹ má mi kàn iléeṣẹ́ àwùsàbó ń gba san díẹ̀díẹ̀ bó ṣe 3 million 4 million tàbí 5 million ló wà lọ́wọ́ báyìí ẹ tara ṣàṣà ẹ lọ san sí iléeṣẹ́ àwùsàbó kí ẹ wá rí dájú pé ẹ sọ èyí tó kù parí kí ó tó di ọjọ́ 26th oṣù kẹsàn-án ọdún tí a wà yìí àwa kọ́ àṣẹ orílẹ̀-èdè saudi arabia ni ẹ tún gba ojú òpó wọn lẹ́ẹ̀kan sí 08067711118 08067711118 tàbí 08112144418 gbogbo orí ẹ̀rọ social media lawa facebook twitter instagram àwùsàbó travels and tour website www.awusabotravels.com ẹ má gbàgbé gbèǹdéke owó hajj ọdún 2027 ní kí ẹ rí dájú wípé ẹ san parí kí ó tó di ọjọ́ 26th oṣù kẹsàn-án ọdún 2026 bákan náà níléeṣẹ́ àwùsàbó a man she ticketing, local and international, hotel reservation, irinajo eto ilera, health insurance, eyike irinajo labele, ero kan irinajo, e kan si ileise Al Sabo Travels and Tour, 08067711118, 08067711118, tabi 08112144418, 08112144418. Ero kan irin ajo, e kan si ileise Al Sabo Travels and Tours Limited. A o ma reti yin o, ma salam.

0: dúpẹ́ o lọ́wọ́ ọlọ́run ọba wa
1: pa
0: tọ́ láǹfààní àti wà lérí ètò ara léwájà lónìí
1: ilé
0: iṣẹ́ bond fm 92.9 tó wà ní onígbòǹgbò gr níkẹjà ọlọ́run la máa yìn lógo tá a máa gbéga ńgbà gbogbo torí pé alágbára kẹn àlọ́gbọ́n kẹn ànímọ̀ kẹn kò sí nǹkan kẹta gbójú léyìn tí ọlọ́run ọba wa ọba tó ni ẹ̀mí gbogbo wa lọ́dọ̀
1: ó fún
0: wa láǹfààní àti oore ọ̀fẹ́ láti tán dòní
1: bí
0: ká tó lè láǹfààní àti máa gún ara wa lérí ètò àwa dúpẹ́ ayan ọlọ́run wa lógo ọba alágbára jùlọ
1: adúpẹ́
0: lọ́wọ́ ìyá wa ọmọọba adẹ́nìkẹ́ wúrọ̀lá adégùnkè ọmọ adó bàbá tí ìwé wo oògùn bàbá adẹ́nìkò tàbá adẹ́nìkò yá adẹ́nìkò oru adẹ́nìkò bẹ̀rẹ̀ yẹ ọmọ adó àwáyé ni màmá
1: níbi
0: máa ń kí wọn lérí kí ọ̀rọ̀ mi là bàbá tó dún lóko tó ní lóko tó jójú koko lálẹ́ òǹkò ládó àwáyé ń jọ́sí màmá ẹ tọ́ bọ̀ pẹ́ fún wa o ẹ tọ́ bọ̀ ga jù báyìí lọ lágbára lọ́wọ́ adẹ́gùnkè lóko yẹ tọ́ bọ̀ jù báyìí lọ láṣẹ ìdùmarè ẹ kú fọmọ ìyẹn ṣe
1: adúpẹ́
0: lọ́wọ́ ọmọ ọba prince adéyẹmí òkè engineer ni o náà ni aláṣẹ precious pain aláṣẹ answering petrol long aláṣẹ ilé ìtura park valley hotel aláṣẹ ilé ìtura ebenezer hotel tó wà ń lájí ilé ẹni tí ń tì wá lẹ́yìn rẹpẹtẹ lérí ìpín ni adúpẹ́ gan lọ́wọ́ yín o ilé ò ní tán owó yín ẹ máa mówó ná owó ni
1: wọ́n
0: ní wíwú bá lójú bá ẹ̀jọ̀ ẹ máa ń jẹ́kùn owó máa jẹ́kùn sí yín lọ́wọ́ ọ̀dà ètò wọn ti ní kì í da ẹnu ọ̀dà ètò wọn ti ní kì í dàdí ọ̀dà agbádá kì í dá mùsùlùmí bẹ́ẹ̀ sì ni ọ̀dà epo kì í dá ìní ọ̀dà owó ní dá yín láti ìdúrà rẹ̀ ẹ máa mówó ná owó ni adúpẹ́ gan lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ àwọn ẹgbẹ́ wa tí wọ́n ń pè ní òkè òkè lọ́bù
1: èyí
0: tó jẹ́ ẹgbẹ́ tí àwa ọmọ òkè òkè tá ń ṣe lẹ́kọ̀ọ́ gbogbo àwa tá a jẹ́ ọmọ ìlú òkè òkè pátápátá gbogbo wa náà lọ jẹ́ pé a gbọ́dọ̀ la àǹfààní àti wà nínú ẹgbẹ́ yìí ìdí ni pé ibi a máa ń fi mọ̀tò ọ̀kẹ́ ni a ti máa ń gbìyànjú àti máa jíròrò lẹ́yìn lọ́síwájú ẹnìkọ̀ọ̀kan wa àti lẹ́yìn lọ́síwájú àwọn ìlú wa
1: bákan
0: náà látọ́ máa ń jíròrò lẹ́yìn bí àlàáfíà ó ti jọba adúpẹ́ gan lọ́wọ́ àwọn ìgbọ̀nsẹ̀ kí wọ́n tukọ̀ wa lọ́wọ́ báyìí aláàjì rashidi afọlábí láàrẹ wa lọ́wọ́ ta wa yìí o igbákejì wọn náà sì ní délé abẹ́gundé akọ̀wé ni lukumanu tujani akápò ni mọ̀nsúrátù azizi alūkkóró náà ni terí ọlá taiwo láìfu ayé òkè òkun tó jẹ́ pé ọ̀rọ̀ òkè òkun jẹ gàbá lókè àyà wọn náà ni ẹnjiníà gani owó labi àwọn sì ni akọ̀wé owó gbogbo pátápátá la kí o a kí àwọn ìgbìmọ̀ náà tó jẹ́ pé mo ní wọn ń tukọ̀ ètò ìbọ̀ tẹ́lẹ̀
1: tí
0: wọn jẹ́ bàjẹ́
1: wọn
0: ti tọ́ tẹ̀síwájú àti máa wá pàdé
1: rẹ́fẹ́ǹsì
0: mọ́ adékanjú akínyìn o
1: akí
0: rẹ́fẹ́ǹsì adéyẹmí bẹ́ẹ̀ lakí bàbá wa pa ẹ̀ sí olúbí bàbá àdìgbò àti gbogbo àwọn tó yẹ pé wọ́n jẹ́ bàbá kẹ́pẹ́ tí wọ́n wá pàdé tí wọ́n yẹ pàdé ń pọ̀ tì wọ́n pàpàdé jẹ́ alhaji lè mọ́mọ́ pẹ́ ló yẹrù yé lòun bàbá òkè òkè ń gbé jàjà akínyìn o
1: bẹ́ẹ̀
0: lásìkè alhaji salaudeen awi kongo bàbá òkàkà ti ń gbé jàjà ní ẹ̀ akí gbogbo àwọn èèyàn ti ń wá pátápátá
1: lọkùnrin
0: lóbìnrin lọmọdé lágbà gbogbo iná ẹ ni ẹ kú fọmọ èèyàn ṣe
1: lágbára
0: ọlọ́run ba òkè òkun yóò lójú òtú gbogbo kùdẹ̀kùdẹ̀ ti ń ṣẹlẹ̀ lókè òkun ọlọ́run ba yẹn ju ẹ̀
1: èmi
0: sá nígbàgbọ́ pé ń jọ́ kẹ̀yà àti tíwọ́sá tòkòdé
1: ńlá
0: ṣe ìdùmarè ẹ bá ń sọ fún títí kọ́ máa bọ̀ kẹ̀jẹ́
1: kó yẹ
0: sọ fún mọ́ ìyá títí wọ́n padà tòkòdé
1: jọ kẹ̀
0: ìyàwó ní jẹ wá mọ́
1: lágbára
0: ọlọ́run ba ẹ káàlẹ́ lọ́dẹ yìí o fún jí ọlá lẹkẹ lẹkọ mi abẹrẹ gbólóhùn tí gùn yẹn gbogbo ara gbàrà ọjọ tí báyìí jàtẹ́tẹ́ gbogbo ìdè yẹn kọjá apá kẹ́kẹ́ má ti òrùlẹ́nu afínà tẹ́ni má tẹ́ni kẹjá fèrè máa ṣàtìlẹyìn fún ìdí àwọn àgbàlagbà ọmọ fákúre dé àyìndé ni mílágbó olólùkọ tó ń gbòòrò lójú mẹsùn mọ kékeré ẹka alẹ olóòdẹ yìí o.
1: ẹka alẹ o gbogbo ọmọ òkè òkun pátápátá nílé lóko lẹyìn odi gẹgẹ bẹẹ ti mọ pé mi a máa pé ibi ara pápálá máa bẹtù ibi gìjàgìjà là á bẹkù ojoojo kan ò ní ṣọwọ kówó má nẹjà ọmọ ara yóò ní so wá lókun bí ọbọ bẹẹ ìgbà yóò ní gbari ọwọ wa sọnà láṣẹ ìdùmarè abel ọjẹtọdé ní kinyin pé ẹka alẹ o.
2: àṣìtúni lẹ́yìn máa bẹ́ kọrin yìí nàṣí àkàdé dókun àìgún.

0: pàjà lè ń gbádùn bọ́ọ̀lù fm náà la wà 92.9 radio fẹsọ wa gbọdọ kárí ayé lọsẹ tó kọjá mo sọrọ nípa àwọn nǹkan tó jẹ pé ó yẹ ká ti tà àjẹ
1: bẹẹni
0: ni àwọn chẹkẹ tó yẹ pé àwọn bàbá wa màmá wa tí wọn ti tí wọn fi rin wa léèwé èyí tó yẹ pé òun náà ni wọn ti tí wọn fi tọ́ wa dàgbà àmọ́ tó yẹ pé ńgbà tá a dàgbà tẹ́ àti ẹ̀ bójú ẹ̀yìn ká wo àwọn tí àwọn bàbá wa wọ̀nyí àti ẹ̀ sọ pé tó báyà àti ẹ̀ lè gbé lárugẹ omo nile olona iwo ni wa n
1: loke asireni ti o so fun wa pe e pada le
0: je mo pe pupo na to je pe a n dele ta n to n fun lowo ton ton be ro won lowo ju wa lo
1: be ni
0: na to je pe wa ni
1: ti
0: ni pe nibe ni o n chiche o n rowo
1: be ni
0: yato si pe o n chiche o n ton rowo nkan ta won ni opo leko bade n po tan bo bi te ba wa esen wo le
1: esen wo le
0: be esen wo le esen wo ne
1: esen wo
0: be esen wo ne esen wo eri
1: esen to mi
0: gbogbo awon nkan won yi kò dájú fún ṣe ń lòkè owó tí wọ́n bá rí ń lòkè máa ń mú wọn lọ́wọ́
1: àmọ́
0: owó tá a bá lẹ́yìn orí kì í sábà mú ọ̀yàn lọ́wọ́ ìdí tí kì í fi mú ọ̀yàn lọ́wọ́ ni pé ìnáwó pọ̀ jù ìnáwó pọ̀ jù a lọ bí iṣẹ́ owó epo lásán ni
1: bẹ́ẹ̀
0: bá fẹ́ lọ bí iṣẹ́ ní lòkè pátápátá ẹ̀ pátápẹ́rẹ́ kò gun ọ̀kadà lọ tó bá jẹ́ pé èèyàn fẹ́ rinṣẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bí láti lọ ṣiṣẹ́ lókè ló jẹ́ pé ẹsẹ̀ láàrin débẹ̀ owó ọkọ̀ ẹni ó gbélẹ̀ ná owó epo ẹni gbélẹ̀ ná yàtọ̀ sí ẹni a jẹun àjẹun bó ti wù kí o ti ẹ̀ sọ pé tó wọ́n ya ọ̀lẹ́ tó lókè oòrò ń jẹjẹ oòrò ń jẹjẹ kò sí ni torí wọn ò ní wù ẹ́ kébi ìlú ẹ̀ pa sí wọn lọ́rùn wọn wà oúnjẹ fún ẹ ebi máa ń pa àwọn èèyàn lẹ́kọ̀ọ́
1: ebi máa ń
0: pa àwọn èèyàn bàdẹ́ ebi máa ń pa àwọn ntí ojú ọmọ olóòkè tí ń rí lẹ́yìn odi kò tí ma fẹnu
1: sọ
0: àmọ́ púpọ̀ nu ọmọ olóòkè ta wà ní ẹ̀yìn odi lọ́jẹ́ pé ń gbọ́ bàdé àsìkò ọ̀nà ta bá lọ lé báyìí a kó ajọ sára láàmú agapagaga bí ẹni pa ní nkẹkẹ láì ní ga láì ní go a sì máa tẹnra wa jẹ àdíjẹ kí wọn mọ pé tó ìyá ń jẹ wá
1: ìhàlẹ́ wà pọ̀
0: dípò ká sọ ohun tí ń ṣe wá kí wọn mọ ògbìn tí ó lò sí ká sọ ohun àyẹ̀ tó ìyá ń jẹ wá kí wọn lè tètè bá wa ojú sọ̀rọ̀ wa a máa ṣakọ akọ àwọn aládé láti èkó láìsí mọ̀ pé ìyá ń jẹ ń jẹ wá mọ̀kùnmọ̀ fún ọmọ ètè ni
1: báwo ni mo ṣe
0: fẹ́ kó
1: ní
0: òkàlẹ̀ ní òkèdè lè kó
1: lè
0: tẹ̀lé wọ́n máa ṣakọ
1: gbogbo
0: ọ̀nà àtàbámọ̀ yìí pé ìbàdàn ọ̀dẹ́ fún wa ká padà sílùú òkè gbogbo ọ̀nà àtàbámọ̀ pé tó kánú ọ̀ká nǹkan fún wa ká gbìyànjú àti padà sílùú òkè o wọ́n ní tètè pọ́n láyọ̀ padà sáhòrò balẹ̀ bẹ́yìn ní ẹja gbìyànjú ká padà sílé torí pé ilé iná ìlàbọ̀
1: sínú oko
0: ọ̀pọ̀ ẹ̀dẹ́dẹ́ kọ́ jẹ́ pé tó ẹ̀yìn ó di lìyìn ó ti là wọ́n lè kó lówó fún wa dáhùn ẹnikára rẹ̀ bábá ẹ̀mọ̀ ni ìbàdàn lówó fún wa dáhùn ẹnikára rẹ̀ bábá ẹ̀mọ̀ ni òkè ògùn ní lówó fún wa dáhùn ẹnikára rẹ̀ bábá ẹ̀mọ̀ ni wọ́n yọ ọlọ́run bá kó tó dá wa sókè ògùn kó tó jẹ́ pé tó ibẹ̀ ni ọlọ́run ti ni wọ́n yọ wa jáde àmọ́ pé chẹ́ni náà ni ká fìlú lẹ̀ ká lọ sẹ́yìn òde ni torí mo wòye pé kò fi bẹ́ẹ̀ ṣe yìn ńlé mọ́ o àwọn tó wà ńlé náà ó dàbí ẹni pé bóyá wọ́n bá ti wà ńlé báyìí tí wọ́n bá ti ara àwọn àtàwọn abádé látẹ̀yìn odò wọ́n rò pé bóyá akó wálé bẹ́ẹ̀ sì rí agbára káká làáfin rí tọ́rọ́ kọ́bọ̀ fi pamọ́
1: ná
0: owó tá a bá láàrin lẹ́yìn odi torí pé gbogbo owó tá a sọ páà rí àwọn kẹ́hìn ti gbà lọ ẹ ra ń jẹ ní o tẹ́ ẹ bá lo prepaid mita ẹ ra káàdì ti tẹ́ fi ṣe ní bẹ́ẹ̀ bá sì lo prepaid mita bẹ́ẹ̀ ni àwọn nẹ́pà wọn ó gbé bíìlì rabandẹ wá ẹsẹ̀ wo omi ẹsẹ̀ wo gbogbo ẹ̀ owó eré náà tán wà níbẹ̀ oríṣiríṣi owó oúnjẹ à ń kọ èyí ń wọn kọjá bẹẹ
1: gbogbo nǹkan á gbó
0: gbogbo nǹkan á gbó lérí gbáà bẹẹ bá ní ẹgbà owó oṣù báyìí kó tó ní àsìkò gbà tẹ gbà owó oṣù gbèsè ti lọ rẹrẹ lẹlẹ débi pé owó oṣù yóò ká gẹgẹ kódà kọká ìdajì gbèsè ìgbà mí báyìí tẹ bá gba owó oṣù tẹ báyìí sẹńtò yẹn sáré yanjú àwọn gbèsè tẹ bá yanjú ẹtẹ báyìí tó bá mọ tẹ rí kẹkẹ mọ omi ọ máa bọ lójú yín
1: ẹdákun
0: ṣékò á ní sẹ kéèyàn kú apàrà sí lókè ọjọ mélòó gẹ láti ẹfẹ lò láyé gẹ tá ń wẹ wúrin tó bá jẹ pé tó owó

mọ̀ pé ọjọ́ mẹ́rìndínlógún oṣù mẹ́rìndínlógún ni mo ṣe nínú ọ̀yà mi ìyá mi kí n tó dọmọ ẹ̀tàlẹ́ ọjọ́ mo lòún bùsùn ẹ̀jẹ̀ talẹ̀ ni ó kó mi tọ́sọ kóhun lòun ni mí nígbà tí mo wà lọ́mọdé talẹ̀ ni tọ́ra búrẹ́dì tó sì rakara orúkọ ta kọ́ ń jẹ́ nílé ayé ọyẹ kígé tọ́ ọ̀sán ẹ̀bí mi ẹ̀ pé báwo ni àlàyé wa wúlò lọ́pọ̀ ènìyàn àìwù mi ẹ̀ lù fún mi jó à ń wò ó ni bàbá sọ wá adégétọ̀ kínní ní.

0: kú dédé ìwòyí níbi gbogbo tí ẹ ti ń gbọ́ wa àti kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa bá mi ṣe olúwa níbi tí ẹ ó ti máa bá ìyá wa nínú olúwa prophet mrs v mbalogun pàdé tí wọn jẹ general overseer àti alámòjútó ìjọ israelite ministries èyí tó wà ní 2022 aládé suru street pápá àjà ọmọṣẹyìn ní ìlú èkó.
1: Hallelujah! What a thing! Nipa dare o. How was your birthday? So why you didn't do it? Live ministry. So what? Number 2022. Alade Suru Street. Papa, I want you to leave for. You go for your wedding. Like on Monday, that is. Yeah, go mewa. Nipa, yeah, go on. Why you? Milu is your one.
2: Dara for my nipa. Yeah, do that. See, I'm waiting. You think that is your daughter alone? What part? Yeah, when you are your own. Yeah. See, the one lale. I want you to see. Nipa Prophet Adeni. Olowo Paroku. AKA. Baba Olowo. Anu Prophet Doctor Adesola Adeniji. Ati, I want you to your own. Yeah. What a dara for mama. Nipa. Ni wọ́n tẹ̀síwé jì tó yìnbọn ayé ẹni padà sí rere gbogbo àṣálẹ̀ fúlàdì kẹta lóṣooṣù ní ìpàdé àdúrà àṣálẹ̀ àwọn abiyamọ wáyé láago mọ́kànlá sí aago márùn ìdájí níbi tí ogun ti ń ṣe fìdí jẹ tí onírò bìnrin jẹ bẹ́ẹ̀ sí ní gbàtúrọ lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ náà mọ́gbẹ́yìn ó pàdé jésù oníṣẹ́ ìyanu torí pé ìwọlẹ̀ rí kàn.
3: Ọlọ́run àwọn ọmọ ogun aláyọ̀ ayẹ̀wọ́ nítorí pé a wà láyé Olúwa ẹṣẹ́ alágbára ńlá ẹṣẹ́ ọba àwọn ọba ẹṣẹ́ olúwa àwọn olúwa ẹṣẹ́ ẹlẹ́rù nìyẹn ẹṣẹ́ ọba ìyanu adúpẹ́ o bàbá gba ọpẹ́ wa olúwa gba ìyìn wa ẹ̀mí mímú gba ọpẹ́ wa ọlọ́run àwọn ọmọ ogun gba ìyìn wa Jésù ọmọ ọlọ́run àtúndé láṣálẹ́ yìí o olúwa máa bọ̀ wá olúwa máa bọ̀ wá olúwa máa bọ̀ wá ẹ bá wa sọ̀rọ̀ ẹ bá wa pàdé lẹ́nu bèbè àìní wa olúwa bá wa pàdé kò síbi tá a fẹ́ lọ bí kò ṣọ̀dọ̀ yín torí náà ẹ bá wa pàdé lẹ́nu bèbè àìní wa olúwa bá wa pàdé àwọn yìí o àwọn gbé ọ̀gá Jésù olúwa wa ní ọ̀sẹ̀ tó kọjá a sọ fún wa wípé ká má fẹ́ lóun rẹ̀njà o orí ẹ̀ náà la ṣe ń tẹ̀síwájú ní àṣálẹ́ yìí torí ẹni tó bá dá wà ó léwu o ó léwu gan irú ẹni bẹ́ẹ̀ ò lẹ́ni àfọ̀rọ̀ lọ kò lẹ́ni àfẹjọ́ ẹ̀ sùn kí nìwé oníwàásù orí kẹrin ẹsẹ̀ ìkẹsàn-án sí ìkejìlá sọ.
4: Ẹni méjì sàn ju ẹnìkan nítorí wọn ní èrè rere fún làálàá wọn nítorí pé bí wọn bá ṣubú ẹnìkíní yóò gbé ọgbà rẹ dìde ṣùgbọ́n ìgbé ni fún ẹni tí ó ṣe òun nìkan nígbàtí ó bá ṣubú tí kò lè ẹlòmíràn tí yóò gbé dìde èyí àti pẹ̀lú bí ẹni méjì bá dùbúlẹ̀ pọ̀ nígbà náà ni wọn ò mú ooru ṣùgbọ́n ẹnìkan yóò ha ti ṣe mú ooru bí ẹnìkan bá kọlu ẹnìkan ẹni méjì yóò kò lójú àti okùn oníkọ̀ mẹ́ta ìyá já.
3: Bíbélì wípé ẹni méjì sàn ju ẹnìkan lọ torí tí ẹnìkan bá ṣubú ẹnìkejì asáré gbé dìde ó ní wọn ní èrè fún làálàá wọn téèyàn méjì bá wà wọn á ní èrè fún làálàá wọn. Ẹ jọ̀wọ́ mo tún tẹnu mọ́ never you marry a lone ranger if that brother is not a friend of Jesus he's not born again he's alone. Ẹni tó lọ́run ò sí pẹ̀lú ẹ̀ tí ìwọ ló fẹ́ fẹ́ báwo láyé ẹ ṣe fẹ́ rí ẹni tó lọ́run wà pẹ̀lú ẹ̀ tó bá fẹ́ ọlọ́run á máa gáìdì ẹ̀ ọlọ́run á máa tọ́ yín ọlọ́run á máa darí yín ọlọ́run ló máa jẹ́ dírájà ọkọ̀ ayé yín ọkọ̀ tí ọlọ́run bá ń wà ẹ sọ fún mi ṣó lè ní jàǹbá ilé tí ọlọ́run bá ń darí ìdàrúdàpọ̀ ò lè wọbẹ̀ ilé tí ọlọ́run bá ń gbàkóso wàhálà ò lè wọbẹ̀ ilé tí ọlọ́run bá ti ń jọba kò sí àìní nínú ilé yẹn o ilé tí jésù olùgbàlà bá ti ń jọba kò sí àìní kò sí ìbànújẹ kò sí ikú kò sí àrùn kò sí àìsàn nínú ilé yẹn ilé tí jésù bá ti ń jọba but ayé tí ò ní jésù ayé tó ṣófo ni o ayé korofo nìyẹn o ayé tí ò bá ní jésù ayé tó ṣófo ni ayé tó dorí kodò ni ayé tí ò nítumọ̀ láyé káyé tí ò bá ní jésù ayé tí ò bá ní jésù sátani máa darí ẹ káàkiri ni bó ṣe ń darí ẹ sọ́tún ló máa darí ẹ sósì bó ṣe ń darí ẹ síwájú ló máa darí ẹ sẹ́yìn nítorí pé kò ní jésù ṣùgbọ́n ayé tó bá ní jésù máa ní àlàáfíà ayé tó bá ní jésù máa ní ayọ̀ ayé tó bá ní jésù máa ní ìdùnnú aye to ba ni Jesu ma ni ifokan bale tori na ma fe eni keni ti o ni Jesu lore ma fe eni keni ti o fa ye fun Jesu tori eni keni ti o ba fa ye fun Jesu Olorun o si pelu e o Olorun jina si ru eni be ma fe ni t'Olorun jina si kilode to fe fa ye ara e sinu ewu. Don't marry anybody without Jesus. Tori Jesu ni kon lore to faramo ni jara konin lo. O faramo ni jara birin lo. O faramo ni ju baba lo. O faramo ni ju iya lo. Nigba ti iya ti baba ba kwa wasile. Ni Jesu. Don't tell what ba wa. Iru eni yon ti Jesu lu ba la jeni. Togun ba dide. Ta ba kbe Jesu. A dide. A wa. Gege bi olori ogun onu. Ade ja ogun yen ade fun awa ni isegun o to gege bi olorun se so mo mo israeli o ni eni ja ninu ogun yi o ologun yi ki se ti yin o eni ja ninu oran yi o o ni ese ategun e se suru e ma wo ohun to ma sele nigba ta awon mo israeli de gbo tori pe ore won ni ti won de bere si ni yin ton bere si ni korin yin si olorun de yan ogun eyin ti awon moabu o yan ogun eyin ti awon awon amaleki o yo ogun eyin ti gbogbo won eni kini nse iran lowo fun eni keje lati para won nigba ti won de ibudo ti won ro pe ibudo ogun won lo kere ogun ni to ba ni Jesu lore aye a ni tumo to ba ni Jesu lore aye a lojutu to ba ni Jesu lore mo fi gbogbo enu so pe okan e ma bale ma fe ni ti o ni Jesu lore o soro po togun aye e ja ni o togun aye e ja olorun jagun jagun ode orun nikan na lo le jagun fun e ohun lo le jagun fe ni kokan wa a de jagun a de bori a de fi won fun won ni isegun wa de won de ma pe won la segun ohun lo de jagun yen iru eni ti Jesu olugba la je niyan eni keni ti o ba ni Jesu lore ma fe o arakunrin eni ti o ba ni Jesu lore ma fe o arabirin eni keni ti o ba ni Jesu lore to e pe nkan kekere bayi o ti bere si ni yaju lekiri o tin lo from one abalist to the other ma fe to ba fe eni to ni Jesu o ma layo to ba fe eni to ni Jesu inu e ma dun to ba fe eni to ni Jesu ile atoro ko ni se eni to ma pari ija fun yin because we will understand each other sugbon lo lo fe eni ti o ni Jesu ha ti wo ba gbe soke a gbe sodo to ba gbe sodo a gbe saarin e ko ma ri pe ile yin daru lore ko re ni nitori pe ko si Jesu nibe eni to le to si nibe mo gbadura gbogbo eyin te ti ko siru ile be orun ko saanu fun yin
4: amen
3: emi mimo ko saanu fun yin
4: amen
3: gbogbo eyin te ti ko sinu ile ti o ni Jesu orun ko saanu fun yin o alase laye ati lorun ko da soro idile yin
4: amen
3: ko ba yin to ile yin
4: amen
3: ko tun itan aye yin ko
4: amen
3: ko tun eto aye yin se
4: amen
3: tori agbara wa lowo e ko so ohun ti o le se o le tun itan aye e ko to ba satolo o ile satolo ko ti ipeju o ti wo ile ti Jesu o si o le sato Jesu olugbala lo Jesu e mo gbegbe se yen mi fi lo e kin tun gbe sugbon mo ti gbe o ti ja mi loju oluwa saanu mi oluwa saanu mi oluwa saanu mi o so ninu oro e olohun a saanu fa won to ma saanu fun olohun a de yonu sa won to ma yonu si mo gba ladura gbogbo eyin odo to n gbo mi laleyi e ura anu gba
4: mi
3: e uri yonu olohun gba olohun a saanu fun yin loruko Jesu orun a yonu si yin loruko Jesu orun a saanu fun yin loruko Jesu orun a yonu si yin ibi te ti sasise olorun a tun eto aye yin se a tun eto aye yin ko a tun eto aye yin se ibi te ti sasise owo atunse a wo be
4: amen
3: owo olorun alaye ton to ti baje se a wo nu idile yin a wo nu aye yin aye yin a gba atunse ebi yin agba atunse ise yin agba atunse okan yin abale inu yin adedun e de yin olorun loko Jesu oluwa wa
4: amen
5: e ma lágbàgbé àárọ̀ la mò ń retí ní number 20 so 22 Alade Suru Street ní pápá ìjẹ̀wò ní mo ṣe ní Salad Ministries nínú ìpàdé alágbára ni ìpàdé wákàtí ìyípadà ńlá ètò ọlọ́run àánú máa ń fún ayé ènìyàn tó máa ń fi bá ayé ènìyàn pàdé mo gbàgbọ́ ó dẹ̀ dá mi wípé tó o bá wà ayé ò ní wà bákan náà wà ní ẹ̀rí.
6: Lórúkọ Jésù Olúwa wa.
7: Adúpẹ́ lọ́wọ́ màmá wa ní Olúwa Mrs. B.M. Balógun fún ètò tòní ìpàdé tí di ọ̀sẹ̀ tí ń bọ̀. Ǹjẹ́ èyí ní ìbéèrè, àlàyé tàbí ìtọ́sọ́nà? Ẹ lè pè sórí ẹ̀rọ 0035718038 tàbí kí ẹ pè wọ́n sí orí ẹ̀rọ 0025566519 Friday kejì nínú oṣù iṣẹ́ òru àwọn ọkùnrin máa ń wáyé Next Night Vigil ní aago mẹ́wàá àṣálẹ́ nínú Friday kẹta ìyẹn Top Friday iṣẹ́ òru àwọn obìnrin máa ń wáyé Women's Night Vigil ní aago mẹ́wàá àṣálẹ́ ọjọ́ àkọ́kọ́ lóṣooṣù First Day of Every Month ìpàdé àdọ́rin ìṣẹ́jú pẹ̀lú olúwa 90 minutes with the Lord máa ń wáyé ní dédé aago mẹ́wàá àbọ̀ ní méje òwúrọ̀ ìpàdé àdúrà tó gbẹ̀yìn oṣù máa ń wáyé ní Monday tó kẹ́yìn oṣù títí di Sunday àkọ́kọ́ oṣù tó tẹ̀lé last Monday of the month to first Sunday of the following month. Ìpàdé àdúrà tó gbẹ̀yìn oṣù máa ń wáyé ní Monday tó kẹ́yìn oṣù títí di Sunday àkọ́kọ́ oṣù tó tẹ̀lé last Monday of the month to first Sunday of the following month. Gbogbo àwọn ìpàdé yìí máa ń wáyé nínú ìjọ wa Israelite Ministries tí wà ní 2022 Alade Suru Street pápá ìjà omoṣe ní ìlú Èkó.
2: Hallelujah! Wákàtí ìyípadà rẹ̀ o! Our Word of Breakthrough tó wáyé nínú ìjọ Israelite Ministry tó wà ní number 20-22 Alade Suru Street pápá ìjà omoṣe ní Èkó ní gbogbo ọjọ́ Wednesday láago mẹ́fà ìdájí sí aago mẹ́wàá ní ìpàdé àdúrà ọ̀hún wáyé nínú ìjọ wọn. Darapọ̀ mọ́ ìpàdé àdúrà tí àwọn ènìyàn ti jẹ́rìí sí agbára Ọlọ́run wá pàdé àwọn ní àmì òróró yàn kí ìpè wọn lálẹ̀ àwọn oníṣọ̀jì ní Prophet Adeniyi Olówó Pọ̀rọ̀kú aka Bàbá Ọlọ́run Àánú Prophet Dr. Adéṣọlá Adédèjì àti àwọn ní àmì òróró yàn ìwọ náà darapọ̀ mọ́ wọn níbi àdúrà oníwákàtí méjì tó yí ìgbé ayé ẹni padà sí rere gbogbo àṣálẹ̀ Friday kẹta lóṣooṣù ní ìpàdé àdúrà àṣálẹ̀ àwọn abiyamọ wáyé láago mọ́kànlá sí aago márùn-ún ìdájí níbi tí ogun ti jẹ́ tìdè já sí onírò bìnú jẹ́ bẹ́ẹ̀ sí ní gbàtura lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ náà mọ́gbẹ̀yìn wọ́n pàdé Jésù oníṣẹ́ ìyanu torí pé ìwọ lẹ̀rí gan-an.

0: ara tó daṣẹ́lẹ̀ tó má pápọ̀ àbẹ́sẹ̀ kan ṣe wọjọlọ dìde padà kàlífà abba therapy ọlọ́run ní fún wa ṣe kì í ṣèyàn
1: ẹ máa bọ̀ ní nọmba 68
2: bams láti ipò 3
1: abúlé ẹ̀gbá ní ìlú èkó
2: ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 08060909516
2: ẹgbọ́ lẹ́ẹ̀kan sí
1: 08060909516
0: kàlífà abba therapy ọlọ́run ní àwa kọ́
3: ẹ káàbọ̀ padà síléṣẹ́ kàlífà abba therapy ọ̀pọ̀lọpọ̀ ìpè òun ni a ti ń gbà bí ètò sí lọ mo fẹ́ sọ fún wa pé oríṣiríṣi àwọn àìsàn tó máa ń bá àwọn èèyàn jà ní àgọ ara wọn ẹlòmíì lè má mọ ìdí tàbí ọ̀nà tí àwọn àìsàn yìí gbà wọnú àgọ ara ló fi já sí pé nílé iṣẹ́ wa bí mo ṣe sọ síwájú ẹ̀rọ ìgbàlódé wà láti lè ṣe àyẹ̀wò fún yín àwọn ẹlòmíì máa sọ pé ayé ló ń ṣe mí igbá ló ń ṣe mí ó wà bẹ́ẹ̀ lóòótọ́ o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àìsàn bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí àìwádìí àbí àìní àǹfààní láti bá egbòogi ìbílẹ̀ tó ṣe déédé tó ṣe kókó tó sì lọ direct sí àìsàn tó ń ṣe yín lágbo ara ló jẹ́ káìsàn tó yẹ kó lọ láàrin ọjọ́ mẹ́ta mẹ́rin tó ń di ọdún mẹ́rin tó ń di ọdún márùn-ún mo gbàládùra yìí pé gbogbo etí tó ń gbọ́ mi èyí tó kù díẹ̀ nínú àgọ ara wa pẹ̀lú ògo ọlọ́run yóò kúrò nínú àgọ ara wa tó bá kúrò lágbo ara yín kò ní padà sí àgọ ara tiwa náà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń jẹ ó ń ṣe àkóbá fún wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń mu ó ń ṣe àkóbá fún wa kódà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń fà sínú ó ń ṣe àkóbá fún wa ọ̀pọ̀lọpọ̀ wàhálà tá à ń ṣe láì fi ìsinmi sí ó ń ṣe àkóbá fún wa ẹlòmíì tẹ bá bíi pé kí ló ń ṣe tí òpó òun ò lè ṣàlàyé ara dẹ̀ ń ní ẹlòmíì kò lè rìn láti òpó kan sópó kejì ẹlòmíì kò lè dìde tó bá bẹ̀rẹ̀ ẹlòmíì tẹ bá ń wò lókèrè lónìí tó bá lọ̀la tẹ bá rí ẹmà pé ṣé wọ́n ti mo rí lánàá náà lórí báyìí ẹlòmíì ò tiẹ̀ lè ṣàlàyé bó ṣe ń ṣe wọ́n wá lérò pé ohun tó ń ṣe yẹn mi ò lè náwó sí mọ́járe kò lè kó lágbo ara mi sọ wípé ó ti lọ yóò sì kó lágbo ara rẹ pẹ̀lú ògo ọlọ́run kò sì ní sẹ́rí sí mọ̀lẹ́bí rẹ kò ní sẹ́rí sí àwa náà torí ọ̀pọ̀lọpọ̀ àìsàn tó ń bá ẹlòmíì jà àìmọ pàtó ohun tó fà òun ló fi já sí pé àìsàn míì ó kọ̀ kò lọ nínú àgọ ara iléeṣẹ́ kàlífà abba therapy oríṣiríṣi àwọn egbòogi ìbílẹ̀ láti ní ẹ jẹ́ kí n sọ fún wa a ní oògùn fún àìsàn kan a ní oògùn bíi mẹ́rin márùn egbòogi ìbílẹ̀ bíi mẹ́rin márùn la ní fún àìsàn kan torí pé bá ṣe tọ́jú ọkùnrin bẹ́ẹ̀ kọ́ là ń tọ́jú obìnrin o bá ṣe tọ́jú ọmọdé bẹ́ẹ̀ kọ́ là á tọ́jú àgbàlagbà ló fi já pé téèyàn bá délé iṣẹ́ wa tá a bá ṣe àyẹ̀wò fún yín òun ló jẹ́ ká mọ̀ wípé in báyìí òun lọ yẹ kẹ lò sínú àgọ ara yín ẹlòmíì ò máa sọ pé mi lè lọmọjáre oríṣiríṣi ogun ni mo ti lò bẹ́ẹ̀ ni báyé ṣe rí nìyẹn ǹjẹ́ mọ̀ pé yorùbá náà ló sọ pé a débi tá a lọ kó tó di pé a débi tí à ń lọ ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ ti lọ tí ò sí ọ̀nà àbáyọ yẹn kò kí í ṣe wípé kò sọ́nà àbáyọ ọ̀nà àbáyọ tiyín òun ni kò sí níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ lọ tẹ́ sọ pé ọ̀sán ní àbáyọ yẹn lẹ́lòmíì náà lọ tó ti rí ìwòsàn mo wá gbà ládùúrà mo dẹ̀ bí ọlọ́run ọba àlékè ọlá pé gbogbo ẹni yòówù tí yóò rí ìwòsàn òun ni yóò délé iṣẹ́ kàlífà abba therapy ṣẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ egbòogi ìbílẹ̀ ní bẹ nígboro àmọ́ àwọn egbòogi ìbílẹ̀ tó jáde nílé iṣẹ́ kàlífà abba therapy ó dùn orí ó dùn owó ó sì ṣe déédé pẹ̀lú oríṣiríṣi àwọn àìsàn tó ń bẹ láyé lénìí ọ̀pọ̀lọpọ̀ àìsàn ọ̀pọ̀lọpọ̀ àrùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àmọ́dí ló já sí pé a máa gbọ́ orúkọ wọn lénìí a máa sọ pé kò sí láyé àtijọ́ bẹ́ẹ̀ ni kò sí ìhun tá à ń jẹ́ ń kó bá wa ìhun tá à ń mú ń kó bá wa ìrìn tá à ń rìn ń kó bá wa iṣẹ́ tá à ń ṣe ń kó bá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa láyé àtijọ́ wọn ní dúró kí àìsàn ó gbé wọn lulẹ̀ kó tó pé wọ́n máa lo oògùn sínú àgọ ara wọn àwa wá wà lénìí tó àìsàn ò bá gbé wa lulẹ̀ a ní wá ọ̀nà àbáyọ sí ni mo fi ń sọ fún wa pé iléeṣẹ́ kàlífà abba therapy ohun tó jẹ wá lógún náà ni pé bó la ṣe fẹ́ gbáyé gbádùn ìrọ̀rùn pẹ̀lú egbòogi ìbílẹ̀ lọ́nà ti gbàlódé tí ó sì tún ní dá wàhálà míì sílẹ̀ nínú àgọ ara wa mọ́ gbogbo ẹni tó bá wá nípèníjà kan tàbí méjì àwọn ojú ọlọ́run ni lè jẹun ni igbá aya máa ń ta mí ni mo máa ń tọ̀tọ̀ àtọ̀jù orí a máa fọ́ mi àyà mi a máa já mi ò lè rìn lópo kan sí òpó méjì tí n lè sùn lálẹ́ oríṣiríṣi ìran kó lè mi ò mọ ohun tó ń ṣe mọ́ ẹlòmíì tí a tá ti ohun tó ṣe sí nǹkan mi àmọ́ tẹ bá délé iṣẹ́ kàlífà abba therapy àwa kọ́ o ọlọ́run ni gbogbo ẹ̀ pátápátá òun ni yóò di ohun ìgbàgbé ẹni tó bá ní ìbéèrè tàbí àlàyé tàbí ẹ̀kúnrẹ́rẹ́ lórí gbogbo ohun tá a sọ ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08060909516 ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí 08060909516 a sì ti kalẹ̀ sí nọmba 6A
4: bat ladipo street
3: abúlé ẹgbà iléeṣẹ́ kàlífà abba therapy ti gbé ọ̀sẹ̀ ìlera kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti láǹfààní láti bá àwọn egbòogi ìbílẹ̀ wa pàdé nígbà tá a ti ṣí iléeṣẹ́ wa ọ̀sẹ̀ ìlera yìí ẹ̀dínwó máa bá àwọn oògùn wa àwọn àǹfààní tún wà láti rí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lójú kòròjú láti lè bá wọn sọ̀rọ̀ kódà ẹlòmíì kò nídìí oògùn bí a ṣe máa ń sọ yóò lè gba ìmọ̀ràn láti ọ̀dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa pẹ̀lú ọgọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ wá síbi ọ̀sẹ̀ ìlera yìí nǹkan tẹ́ kọ̀ọ̀kan mú dání òun ni ẹgbẹ̀rún márùn nínú ẹgbẹ̀rún márùn àǹfààní oríṣi mẹ́rin òun ló wà nínú ẹ̀ fún àkọ́kọ́ ẹ máa gba káàdì ìdánimọ̀ nínú ẹgbẹ̀rún márùn ẹlẹ́ẹ̀kejì ẹ máa gba marathon extra bitters ta salaye bo se nsise yen eleketa e ma lanfani lati gba marathon flosser capsule leyi to ja si pe o nfo idoti inu ara koda awon omo eyan ma pe ni marato tori pe idoti to wa ninu agu ara elomi ni o je ko ogun o sise ninu agu ara re elekerin ni pe alanfani lati le se ayewo pe kini to nda mi laamu ninu agu ara lori 5000 naira pelu nkan merin ti akakale ti o ba si ose ilera egberun meji ohun ni card egberun marun ohun ni marathon exhibitors egberun kan ohun ni marathon flosser capsule to jasipe ta ba pa gbogbo epo yo fe to egberun mejo si egberun mewa amo lasiko ose ilera lati on the 17 osu kejo ninu odun ta wa yi titi di on the 29 osu kejo ninu odun ta wa yi ni ose ilera yen yo ti bere nile se khalifa abba therapy to wa ni number 6A
4: back ladipo street
3: abule egba bo le ko si o number 6A
4: back ladipo street
3: abule egba lati dede agogo mesan titi di agogo mefa irole egbo le ko si on the 17th of august titi di on the 29th of august ni ose lera yi odidi ose meji ni ose lera yi yo fi gbin eya kini arun to ndoju ko iwo ito atoju tabi airorun su dede tabi wo ti ele salaye bo se se wo ninu ago ara ara riro ara kikan gbeju lati yoju se wa ni bi ose lera leyi ti o waye ni on the 17th of august ninu odun ta wa yi titi di on the 29th of august ninu odun ta wa yi egberun marun ni o ti akoko mu dani ninu egberun marun yi a se ayewo fun yin a gba consultation card e ma gba marathon flosser capsule ninu egberun marun yi etun ma wa gba marathon exhibitors e diwo ti wa ba gbogbo awon ogun wa ni asiko ti ose lera yi ti o ma gbineya ati wa ni number 6A
4: back ladipo street
3: fun ose lera lati ojo ketadilogun on the 17 osu kejo august titi di ojo kokedilogun on the 29 osu kejo mo gba ladura pe to gbogun ninu aisan ati ti o gbogun koni fara temi ti koni se ibugbo e si le pe mi sori ero bani 08090951 6 egbo le kan si 08060909516 aisan to gbogun ati ti o gbogun koni fara temi ti koni fi se ibugbo amare ti yin o
0: Any Boko Babeni calling you petty babo, you to be Khalifa Abba Therapy and Bali Shaking Good, let us shake the monkey with Billy Marathon Extra Bitter. Look what
1: we want to go away, go super.
0: Khalifa Abba Therapy, Cabo. Kati we are taking shit on Goni Rice and Bear, Tombani Tatanguara, or Long Long Fuashi, Teda Maros, Kaya, and your mind, Jacqui Pipi, Kama Miguli Gule, Beko, it is sunny Wawa. He shrunk by stress at him, Fanny So. Khalifa Abba Therapy, Tiwapu. Ni sepe
1: e ma bo ni number 6A
2: Babs Ladi Industry
1: Abule Egba ni Eko
2: SBPE sori ero ibani soro
1: 08060909516
2: egbo le kan si
1: 08060909516
0: Khalifa Abba Therapy ah gugu kuje kuje ara do won afi seyin Punt FM 92.9
5: Ekudede asiko yi o eyin eyan mi oruko mi ni Mrs. Abike Amowo lati le ise Ambi Jewelries and Accessories oro Yoruba ni mo tun wa fun wa to ni pe irini si ni so ni lojo ba de se rin la nko ni iyen tun mo si pe you are what you wear papa julo awo obirin we have to look good always we must dazzle either married or single you may never tell what your husband or boyfriend falls for awon okunrin ko wa to je pe won like waist chain leg chain, body earring and the likes. Fan won yawo won at awon girlfriends won. Awon ko ko adere pe won ko ri right. Please don't try to look like anyone but create your own fashion style. Awon jewelries wa ti mo den so nipa yi e le lo won lo church, asala too, party awon wa nbe. E le lo won lo so fees, e le lo won lo so ja. E le lo won lo se awon shops yin, awon store. E le lo won ke look good, ke ma dazzle. Ele pe Ambi Jewelries and Accessories sorry 08023496546 08023496546 edele tuba wa so lori WhatsApp bakona lori number 08023496546 And our jewelry's running gold replica. Tepe, Emma Lula Lope, to well there, to Gara. Emma Rebu, Lorishi Rishi, ni Ambi Jewelries and Accessories. Emma Yalu, Berete, Adema, deliver a funny, Lope, Berete. le pe Ambi Jerry's and Accessories sorry 08023496546 08023496546 e de le tuba so lori WhatsApp bakana lori number 08023496546 e se gan
6: Fela ni te play.
7: O ti aso la fe.
6: Hip hop ni te play jo.
8: Se yin le jo ni. E n tiro, e n tepa. E wa n da soro ijo.
9: Ah, de ro nke lenu e. Emi ti so kanu ijo ale oni. E da yan mo.
7: O be le o. Ki lo fa to to nu?
8: Baba, eyin na ti so panu. Ohun ti awon eyan so ni pe ofo ara to ti pe lara yin ti ba isan, egungun ati eran ara yin je.
7: Baba agba te ni be gi lojun se o. Mo lo egbogi baba agba dua mi gba. Mo so panu.
9: To je pa Olorun lo yo mi, lowa n te koluba. Mo bo lowa ara tita. Oro si so mi n jaga ara bayi. Atelese to wa mi le mo. Iye ti da fi seyin. Ewo ni kan yan ma ta gege bi keke Mario. Olorun gba wa. Lowa isan fini pamo. Awon fini sesin. Ide mi ja. Oju to ba fa koko eni sofo. Ajegun wa lodo baba agba. Baba agba wa ni number 20, Amoka Street, Dele Ara Bus Stop. Abanojeru Ikotun Lagos State Ero bani soro won 08068216859 le kan si 08068216859 de ronke o si regbon re lowo ko mu dodo baba agba ko na le so panu
10: gbogbo apata la mo wi pe alaafia o lo se pataki lo se koko eda to wa laye ti o ni alaafia ara bi eni ti o si laye na ni alejo pataki won ti wa lori to le ni baba wa Eba wa ki gbogbo awon ti won gbo wa ke si daruko yin
9: oruko mi ni baba agba te ni begi loju ilu maka onisegun bile to nfe wi ati bo so mara ile ore mo ki gbogbo awon baba mama ati awon aburo wi pe a o ni faisan lugba
10: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaraje Road Ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859 08068216859
9: lori awon aisan kan si keji ta ma soro nipa eni aisan nu san tabi wo to ni awo kabi aromolegun mo ni kin lopolopo to ma nfa tori pa lomi o ma to ma nfa bo se rin ta ti rin dogun oni pe opolopo mi to ti suburi aben to ti ni jamba moto ri aben to ti sise boya na lo nda to ti faragba ina orisirisi awon kan lo le se okunfa wahala to le fa pe ki ati rin ki o dogun ki ati bere sadua ko di oran mo ni wo to ba tin ri apere pe boya ara nro mi apariro ese kikan elomi o ma rin lo ba iba to ma bo lese ti o fe jabo to ba tin rawon apere tete ma wi pe aisan tabi arun lo nbo nu agbo ara re ni ati rin o dogun ibadi ko ma buo so ni gbogbo igba ka ti rin o dogun ke ti o ma pariwo ka ya o ma lu pipipi elomi aye ara o ma ja ni elomi apaka ara lati oke de sale ni okuta itai elomi gan gbogbo nkan no ma se pipipi nu agbo ara to ba tin rawon kan bayi
10: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaraje Road Ikotun gbogbo bi te ba tin bo te ba ti de ko to roundabout ewo marua to lo si Abaraje Road tabi te ba n gboko bo Abaraje Road ni ke bere e bole ni Dele Ara Bus Stop apa to yen le ya si number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaraje Road ni Ikotun Lekun
9: baba agba te ni be gi loju ni ke ma so pe Ikotun jina irewesi ogan ni won gbe be e kokon toju rewesi okan yin na ke gbera fine bye pe Ikotun ya lodo baba agba te ni be gi loju ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaraje Road ni Ikotun e ba ti de Ikotun e ro ba ni soro te le fi pe mi
7: 08068216859 08068216859
9: eyin na ma bo gan ni afiji iroyin ta foju ba awon mi o ti e lawo fe logun bile ma ma so be e ma so be owo ti wo fi n gbale omo ye owo to san lodun ti ile to gba to dress inu e ndagu ara re nje otoju e te ba wa de ma ni na line ma ba so pe na line baba agba te ni be lojo ba ti de nta ko ma fun e to ba ti lo nu agbo ara mo lo ogun ko ti je o si nbe iwo na dawo ko ma bo
10: a wa ni number 20 Amoka Street Dele Ara Bus Stop off Abaraje Road Ikotun mo ni ero ibanisoro wa ni 08068216859
9: 08068216859 iwo ta ti ni dogun fun boya orin wonku wonku orin on tekoluba elomi eti e ma ma pariwo ni elomi bi se rin lojo na ni o ma joko bi se rin ni o ma joko e wo gbogbo awon baba wa mama mi te wo to je pe ba se rin e ma fe re rin e ma re rin bo se se yan were were to fi di oni yen ti se pe ba se bi awon na niyan iwo to wo enku abegbe karanku to tete jade bayi ko ma bo wa fun ìtọ́jú àti ìmọ̀ràn nípa tewétégbò.
10: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaraje Road, Ikọ̀tún.
9: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú, wá fún ìtọ́jú tó péye, ọ̀rin wọ́nkú-wọ́nkú, ọ̀rin ọ̀ǹtẹ̀ kòròbà, àti ìrìn di ọ̀ràn fún wọn, ìwọ́n gan gbogbo òbàdí gbogbo ẹ̀yìn ló ti di wàhálà. Ẹlòmíì máa ń bọ̀ lọ́kàn bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa kúrú, bó ṣe ń bẹ̀rẹ̀ ni ó máa jẹ́ kí tiẹ̀ ó di bẹ́ẹ̀. Tó bá ti rápẹrẹ kéékèèké tètè gbéra báyìí.
10: Máa bọ̀ sọ́dọ̀ bàbá àgbà. A wà ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaraje Road, Ikọ̀tún.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859.
9: Gbogbo àdúgbò tó bá ti ń gbọ́ wa báyìí, tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá àgbà lórí àti ìrìn gbogun ni àti ṣègbọ̀nsẹ̀ dọ́ràn ni. Ìtẹ́lọ̀ mi ti bàbá náà ṣàánú wa. Tó bá gbé wọn gbowó ká tó ṣe ìgbọ̀nsẹ̀ ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi Pádélé mẹkáníìkì ni ẹlòmíì ẹ̀ nílé bá sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ lòmí ò lè náwó ságọ̀ ara ẹ̀ àfi oríṣi kò sí ìtọ́ni kó rà fún náwó tí ò ní ṣe ẹ má fira yín ṣeré àgọ́ ara ẹ ṣe pàtàkì láti tọ́jú ẹ jáde bá ẹ jáde kẹ́ máa bọ̀ gbogbo ẹ̀yin dẹ́ rò pé bóyá ẹ mo ti lo eléyìí kò sì ṣe ẹ má sọ bẹ́ẹ̀ gbogbo wa la lóògùn kò sí ẹ tí ò lóògùn ṣùgbọ́n ọlọ́run ọba fẹ́ nìkan ṣe jẹ nìkan lọ bọ́lá ṣe máa ti kò sí ẹ tí máa ń bọ̀ sọ́dọ̀ wa ọlọ́run ti ń gbàdúrà ẹ á ti mọ̀ pé àdúrà ti gbà kó tó gbéra lé ni tọba ti rápẹ̀rẹ̀ pé bóyá òun ní bàtà ń bọ́ lẹ́sẹ̀ rẹ ẹsẹ̀ ń kọ́ pajápajá lọ́wọ́ lẹ́sẹ̀ àti ìrìn gbogun apá romi ẹgbẹ́ kara romi àti gbéra gan bábá ní patíyà ìwò ò lè lọ ogun lónìí ogun mo ní ọlọ́ọ̀bù òní já rogun à ń gbé ní sùgbénitọ̀ àmẹ́rí o à ń dìmọ́ gidi mọ́ pẹ̀ ká tó rìn ọlọ́run lè jẹ́ kẹrí ṣùgbọ́n àdúrà lásán ọ̀ràn jù ká gbé ìgbésẹ̀ ìwọ̀tọ̀ ń wojú ọlọ́wọ́ tó ń bẹ gbogbo ọ̀nà tí ṣòro kan sí kejì bá fi wà lágọ̀ọ́ ara ẹ̀ tó ń fura sí tètè máa bọ̀.
10: Sí nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaraje Road, Ikọ̀tún.
9: Lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
9: Ẹ tètè kọ́lẹ̀ tẹ bá ń gbọ́ lálẹ́ ẹ jíde bẹ́ẹ̀ dájí. Ẹ bá ń gbọ́ lọ́sàn-án ẹ má ti di parí kẹ́ ẹ máa bọ̀ ẹ wá fún ìmọ̀ràn àtàlàyé àti ọ̀nà àbáyọ lórí tewétégbò tí ó mú kára yín ṣe kébékébé ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú ìlú màkà oníṣègùn ìbílẹ̀ tó ń fẹ́wé àtẹ̀gbò sọmọ aráyé lóore ẹlòmíì ní mọ́tò tí ó tọ́jú mọ́tò ẹ̀yìn lórí bí ó ṣe rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ara wa ará dàbí mọ́tò ni tá a bá gbé mọ́tò sọ́nà tá a bá ń lọ padà bíbí tá a bá ń lọ tá a bá sáfíìsì ẹ̀mọ̀ pé lè takú sójú ọ̀nà ọdún wo ni wọ́n ti wà láyé tó ti ń jẹ tó ti ń mu tó ń gbádùn tó ìjọ tọ́jú ara ẹ̀ rí tán máa wá sọ̀rọ̀ pé báyìí báyìí lẹ́yìn ara àwọn tí wọ́n jùdọ̀ ìran náà máa ń pa má bá a sọ bẹ́ẹ̀ o bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú gbogbo omi tí mò ń dé pátá àdúrà náà máa ń ṣe fèmí bóyá gbogbo ara ló ń tẹ́ ni ara ń yún ẹni ọwọ́ nǹkan mí ni ẹgbẹ́ kara ronú ni tó bá ti wá ń rí àwọn àpẹẹrẹ kan ọgbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti wá tọ́jú ara ẹ.
10: Ní nọmba 20 Amoka Street, Délé Ara Bus Stop off Abaraje Road, Ikọ̀tún.
11: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08068216859. 08068216859.
12: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀gì lójú. Ọ̀pọ̀ ló ti náwó náwó tówó ti tán kẹlẹ̀. Kí ni ìmọ̀ràn yín fún wọn láti gbéra gìjà kí wọ́n máa bọ̀ ní ìlú Ìkọ̀tún? Torí ẹlòmí máa sọ pé Ìkọ̀tún jìnà o.
13: Bàbá àgbà tẹni bẹ́ẹ̀ bí lójú ni kẹ́ ẹ máa sọ pé Ìkọ̀tún jìnà. Ìrẹ̀wẹ̀sì ọkàn ni wọ́n ń gbè bẹ́ẹ̀. Ẹ kọ́kọ́ tọ́jú ìrẹ̀wẹ̀sì ọkàn yín ná. Kẹ́ ẹ gbéra fàáyù báyìí pé
9: ogun wàhálà yà ń lu pìpìpì àyìn tó ẹjọ́ bèrè ńlẹ́ tẹ̀ ń gbọ́ gbogbo tí mo sọ pátá wa ní àbí wọn ò sọ̀rọ̀ gbọ́ obìnrin ni gbogbo tọkùnrin tóbìnrin ló ní tá a sọ yìí o ṣùgbọ́n ìwọ tó bá wà ń wojú ọlọ́tọ̀ ń bẹ lọ́nà tó láìsàn kan sí kejì inú àgọ́ ara ìwọ kàn sí bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú ọ̀nà àbáyọ ọlọ́run ló ń ṣe tọba ti dé lórí gbogbo kagọ́
10: Délé Ara Bus Stop off Abaraje Road, Ikọ̀tún.
9: Tètè máa bọ̀ kó máa bọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ọlọ́ọ̀bù ò ní sọ wá dẹni tí ó máa tiro àti ó ń ṣe àfihàn ṣe yẹyẹ ṣùgbọ́n nǹkan kan ló ṣe okùnfà ẹ̀ déyàn bá ti rí pápá ń kú ni ẹsẹ̀ ń kú ni àbí wọn tó ti ṣiṣẹ́ agbára rí ìwọ tó ti bá wọn ṣe ìdáná rí lóríṣiríṣi tí náà ti gbogbo ara ó máa ń fa kíṣe ara àbí ẹ̀já ó máa ń jẹ́ kó wíìkì ọjọ́ orí máa ń fà á alẹ́ tó bá ti fa tiẹ̀ wọ tètè máa bọ̀ ṣàgbàdéwé márúgbó ta kébé lọ́dọ̀ bàbá àgbà tẹni bẹ́ẹ̀ lójú tó bá ti dẹ́gbẹ̀ẹ́ wọn náà ni bàbá wọn ní ìtọ́wò là ń máa dùn ọbẹ̀ aki n gbokere ma dúdú ọbẹ téèyàn bá jẹ ọbẹ lábẹ́kúta lónìí tó bá ń gbẹ́lú èkó àbíbàdàn ńjọ́ kejì yóò hàn máa lọ pé ẹ lọ bá ara wa tó bá ti dá ni lẹ́yìn bá ti fowórò òye kò kọ lójú ẹyin ẹ gbìyànjú mo ti wá bí tẹ́lẹ̀ mo ti ẹ máa ń sọ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi báyìí ẹ dìde fíá ẹ máa bọ̀ pé ó bẹ́ẹ̀ jẹ́ ti ẹ̀ wá ẹ mú gbàgbọ́ yín lọ́wọ́ tẹ bá ti ń bọ̀ sọ́dọ̀ bàbá àgbà tẹ ẹ
10: ní Daily Ara bus stop off Abara Jero Ikotun.
9: Ewa ke wa janfani ewe ati go gbe ni afiji eyin na didi ke ma bo. Kilo o se o kilo yo elenu. Wahala ti da mo wo lo wa nu agbara to ti fa isan boya ati ni dogun ati gbe se di wahala. Gbogbo egbe karaku tai tai jenje ni bi ni ele iwo si bi ni. Olorun o ni je ka wa rogun ofa. Ofa buruku o ni ba wa fe fe buruku o ni fe lu wa. Ori si ni se ona lo gba wa elomi a fe fe ni ti e. Elomi ofa lo fa elomi ko tin da ti chairman to ba ti de eyin na o mo lori ba se bi ati ayewa tin to ba ye ka se pe kilo fa ti le so ju orun lo ti sele ni abi ngba te lo ni kankan ba e pi te mo boya boya awon le te ni mo to wa ti dagu ara to wa n bara je awon arun kan wa to je pe ma n bara je were were were ko ma ba do ni ara nu eje inu egungun olorun ni je kari sugbon de ba ti wa ri e je ka tete gbegbe se ka mo pe odo baba gba se be di loju
10: ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jero Ikotun.
13: Me ma ba gba tele be di loju wa.
11: Ero ibanisoro wa is 08068216859. Is 08068216859.
9: E ma le ti na wa be ti de dikore eyin e mu gbagbo yin dani. E won ni bi na o ba tan laso e je ti tan le kan na. E gba pe be ba ti ri mi nile te ba ti de bayi. Ogun ati wahala ati aisan to na ilam o ti se. Lori awon kan ta n pariwo na ni ati so boya won ti sise giri ojabo loke boya won ko pe ri ojabo elomi ma last dent fun moto bi odun meri marun ko ni mo boya won fori abi nfin kankan gbabi kan a ma wa fa wa lati da mo nu agbo ara ngba to ba dojo waju bi e to royan bo se ma ri ni te o ba wa mo a wa bi arun sinu isan sinu egungun sinu ara sinu ejara a ma wo ka a ma rin ka imi wa to je pe ki de to nse to banu to le je pe ofa o le je talabefe afefe buku ni feluwa
10: a wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jero Ikotun. Gbogbo bi te ba tin bo te ba ti de Ikotun roundabout. Ewo Marwa to lo si Abara Jero. Tabi te ba n gboko bo Abara Jero ni ke bere. E bole ni Daily Ara bus stop apa to le yasi. Number 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jero ni Ikotun. Eko mbi.
9: Ibe ba ba gba wa. Ero banisoro te le fi pe mi.
11: 08068216859. 08068216859.
13: Ẹ̀yin lẹ́wọ́ sọ pé kọ̀tọ̀júnà kọ̀tọ̀júnà. Àwọn tó wá wà lájà àwọn tó wà káàkiri tó wà ń gbẹ̀gbù rẹ̀ tán gbéra tán yí ojú sí ìkọ̀tọ̀. Ìdílé là ń fi sọ fún pé ẹ mọ jẹ ká fi àkókò yìí náà la ẹ dìde ńlẹ̀ báyìí ẹ máa bọ̀ nílùú kọ̀tọ̀ níbi tí bàbá àgbà tẹ̀dún sí mẹ́ nọmba 20 Amoka Street Daily Ara bus stop off Abara Jero nílùú kọ̀tọ̀ ìkọ̀tọ̀ jìnà o.
14: Ha, ragbero wa wara ile.
15: I'm a born a profession.
14: O da, se o lori bo se rin ni. Orun kan te koloba. O tun rin won kun won kun.
15: Ijo orun wa da bayi. Nkan kan ma n ba eni yi fa.
16: Ma je ki ofojo pipe tabi awon isan to le fa ki ati gbagba gbese odi ni raja owo le. Ori kedike ara nro ni. Abo nwu ara tita, ara njani je. Kori o ma gbaye, o le ruku ati bere mu nkan ni le di ni ra. Bo si se eyin didun abi egbe kara re nkuta ita latoke dele. Ke yo ma rin ko dabi pe nkan ra lese. Bata ti bo lese elomi ko ni mo. Elomi a ma rin a ma ta gege bi ke Mario alora isan ti gbani lowo ti dani wole ti finish esin baba gbate ni begi loju ero bani soro won 08068216859 abiko lo kan si won baba gba wa ni number 20 Amoka Street Daily Ara bus stop off Abarajeru Ikotun Lagos State ero bani soro baba gba 08068216859 08068216859 wa ka gba foju nu wo ka si fititawo
7: baba gbate ni begi loju se o mo ni egbogi baba gbadu ami ba

0: èèyàn lè ya wí.
1: Àwọn èèyàn máa fọkàn tán fún wa.
0: Èèyàn lè ya wí.
1: Àwọn èèyàn máa fọkàn tán fún wa.
0: Ojú la kọ̀ rí.
1: Wọ́n kú lè má fọkàn tún fẹ́ wa.
0: Ojú la kọ̀ rí.
1: Wọ́n kú lè má fọkàn tún fẹ́ wa.
2: Wọ́n ní ẹlùlù fún mi kúrà kúrà kúrà.
0: Bẹ́ẹ̀ni kọ́rẹ́ ní kéjì jẹ́ kò lérí rẹ pẹ́. Fọ́nrán bálù ní ariwo gan. Ọkọ̀ lórí àwẹ̀.

0: Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baugbọn.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
0: Tí wọ́n wà ní títí Láyọ̀ Egbè nípínlẹ̀ Èkó ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú
2: Imam Sulaiman Musbaudeen Akànnì lágbàgbé Míṣánná Aji Ashiru Ganiyu Oriyomi.
0: Ni wọ́n sọ wípé iná lọ àtọ̀yíbà lámìyà balùṣẹ́ ilé àtọ̀yíbà. Ọlọ́run ọba ọba tó mọ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní gbà nǹkankan lọ́wọ́ èmi àtẹ̀yìn. Àfi nǹkan tó mọ́. Ẹ jẹ́ káwa náà gbìyànjú ká máa wà ní mímọ́ láyìíká àti láwùjọ wa torí wípé ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ ṣe ń borí ooru. Ká tó lọ sin lọ́hun a gbúdọ̀ wà ní ìmọ́tótó tá a bá tún sin lọ́hun tán a wà ní ìmọ́tótó ká jẹ́ káwùjọ wa wà ní mímọ́. Ẹ má jẹ́ àṣebàjẹ́ àbí ṣe ẹ̀gbìn sí àwùjọ nítorí wípé àjàkálẹ̀ àrùn a máa tàn látara àìsí ìmọ́tótó láwùjọ. Ìmọ́tótó ló lè borí àrùn gbogbo. Ọ̀rọ̀ ìyànjú yìí wá láti ọ̀dọ̀ Alhaji Musbaudeen Ogunbọ́nà Baugbọn.
1: Bàbá Àdínì Aisha Ọlálópé Mosque.
0: Egbè nípínlẹ̀ Èkó.
3: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. Mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbókè o. Gbogbo àwọn èèyàn náà ti mọ bàbókè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ni iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí àkọ́kọ́ ńbẹ̀ ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́ a máa ṣàkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ́. Ìwọ mọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Àbíkọ́ tiẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbíkọ́ jẹ́ sí pé ara àti ò tiẹ̀ ní dìde dáadáa dépò pé ọ lè bá olólùfẹ́ rẹ ṣeré dáadáa. Ìwọ tó bá ti ní ìpèníjà nípa ti máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìde lẹ́kọ́ mọ́ bọ̀ wá bàbá bókè o.
4: Ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Egbe Road. Ibẹ̀ ni bàbá bókè wà báyìí.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́run tó gbé mi pàdé bàbá tọ́lọ́run lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbókè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá níwọ? Ọ̀ọ́tí ju ọmọ 40 years, ọ̀ọ́tí ju ọmọ 50 years, ọ̀ọ́tí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ̀ ó ti wálẹ̀.
4: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Egbe Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
3: Tí nǹkan sára ẹ̀ tó bá wá lágbára a máa fà á kéèyàn mọ́ lè dẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà fẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tó bá ti mọ̀ pọ̀ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá a máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú rí gbogbo n tí ń ṣe ọ nínú ara láti ní ajẹ́ ẹ̀gùn àdáyébá èyí tá a kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn.
4: A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church Jakande Gate Okeaba Egbe Road. Ibẹ̀ ni bàbá òkè wà báyìí.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08094471143 08094471143
5: Bọ̀ sún ọ̀rẹ́ mi, ó dẹ̀ fún ìpalẹ̀ mọ́.
6: Wo à ń pamọ́ jàre.
5: Kí ló dé tó tún wá fajú ro?
6: Lóòótọ́ gbogbo tó ti tó. Àmọ́ nǹkan tí àwọn èèyàn máa jẹ ló ṣe kókó jùlọ. Táwa lo rùpa lè gbóúnjẹ yìí fún gan.
5: Kò yẹ kí yẹn tún jẹ́ wàhálà mọ́. Ṣé ò tí gbọ́ nípa ó já sọ́pẹ́ Food Palace níbi tọ́rọ̀ àwọn èèyàn ti ń já sọ́pẹ́?
7: Wo ó já sọ́pẹ́ Food Palace ní ìdáhùn fún àwọn aláyẹyẹ nígbà tó bá ti débi oúnjẹ yìí tó ní mínì bíi rice, fried rice, jollof rice, amala, iyán, ẹ̀bà bẹ́ẹ̀ làṣàrú ẹlẹ́mìí méje náà ò gbẹ́yìn. Bí wọ́n ti ń dáná yìí tí wọ́n ń tà bẹ́ẹ̀ ni wọ́n ń dáná fún àwọn aláyẹyẹ tí wọ́n náà bá fẹ́ kàn sí ó já sọ́pẹ́ Food Palace. Ìwọ náà máa bọ̀ ní number 67 Ijegun Road Car Wash Bus Stop Ìkọ̀tún nípínlẹ̀ Èkó tàbí kí ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 070 63 6452720706364 5272 tàbí 08079760217 08079760217. Ó já sọ pé Food Palace níbẹ̀ ló ti ń já sọ pé.
8: Kéèrè o, ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ẹnjìnà Mukala Odep, òyìnbó onígẹnẹrétọ̀, tọ́fíìsì wọn wà ní 178 Ìkọ̀tún Ìdímù Road, Council Bus Stop, Ìdímù Lagos State, lójúlówó iléeṣẹ́ tó ń ta ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ tuntun. 1kv jẹnẹrétọ̀ sí 500kv fún ẹ̀yìn iléeṣẹ́ ńláńlá, iléeṣẹ́ kéréje-kéréje, ilé ìjọsìn, ilé ìtura àbí ilé ìgbafẹ́, ẹ̀yìn onílé ìtajà, supermarket, ilé ìgbé, orí jẹnẹrétọ̀ ilẹ̀ ń fẹ́ rà. Ẹ darapọ̀ mọ́ wọn, owó rẹ̀ kò gara rárá. Ẹ pé Ẹnjìnà Mukala Odep, òyìnbó onígẹnẹrétọ̀ sórí 08023448276 08023448276 tàbí 08066783248 08066783248.

0: Kapuya on 92.9. Band FM.
1: Band FM. Band FM. Band FM. Band FM. Band FM. Band FM. Band FM. Band FM.
2: Ẹyẹ méjì sí jáde ẹ bí n bá jáde lẹ́kọ̀ọ́ kan báyìí lórí ìwòsàn ọmọ ẹ̀dá èèyàn àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú bá ṣe gbáyé pẹ̀lú àlàáfíà pàápàá jùlọ bárọ̀ bá dọ̀rọ̀ ewé àtegbò bá a ti lò ó tí í ṣe rí bó ṣe yẹ orí báwọn bàbá wa ti lò kí o tó fi lé àwa náà lọ́wọ́ bó ṣe jẹ́ pé ayé náà dayé òyìnbó tó kò dé agbára ewé àtegbò kù ó ń ṣiṣẹ́ bí ìmọ̀nà wà láti ìgbà pípẹ́ wá ó ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú àṣẹ elédùà tó darí ayé yóò tún mọ ṣiṣẹ́ títí ayérayé ni.
1: bàbá ọjọ́ ti pẹ́ tá a ti máa ń gbọ́ ọ̀fàara ṣé ayé àtijọ́ nìkan lọ fàárà wà bó sì ń wà nísìnyí àti pé kí ni ọ̀fàara gan.
2: olóòtú ọ̀fàara nǹkan tó lágbára pọ̀ ni ó ti wà tipẹ́tipẹ́ orúkọ tí kálukú fún lójú ó yàtọ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ ò mọ tí ẹ ń pè bẹ́ẹ̀ wọ́n wà mọ́ fún lórúkọ mi ṣùgbọ́n ẹ dé ń fún aláwọn àpẹẹrẹ tó ṣe pé ó ṣe é ṣe kí a fi fura pé ọ̀fàara rèé alákọ̀ọ́kọ́ òun ni pé yóò mọ dàbí pé nǹkan rìn kiri ara ẹ̀dá èèyàn ibi tó bá sì rìn déhùn kì í ṣe pé yóò mọ dùn mọ́ ohun ìnira ni ó mọ jẹ́ ń bẹ̀ nígbà míì wà bónítọ̀ ń bá ní kóun ó fẹsẹ̀ tẹlẹ̀ ṣe ni ó dàbí kó fẹsẹ̀ lérí ẹ̀gún ó fẹsẹ̀ lérí ìgò àbí wọ́n da ta sí lára nítorí ọ̀fàara yìí ìmọ̀ wọ́nà láti ba inú ẹ̀jẹ̀ jẹ́ àtinú ara ni kò wá síbi tí ó lè rìn dé nínú ara bó bá ń ṣèyàn lọ́wọ́lọ́wọ́ a máa fẹ̀fọ́ rí a sì máa fakójú oṣù wúyè bí pé kò kò fẹ́ ṣúngbà míì nígbà míì sì rèé a máa ṣeni láyà tí ó mọ̀ ṣọni láyà kìkìkì táyà ó ṣàdédé mọ̀ já pàpàpàpà ẹ sì rí kí ó bá ti rí báyìí wàhálà ti bá ń ti ń bi ọkàn nù ọ̀fàara nù kò sẹ́ni tí ò lè ṣe àmọ́ ìṣọkùnrin àmọ́ ìṣobìnrin àmọ́ ìṣọmọdé àsìmọ́ ìṣàgbàlagbà jẹ́jẹ́ mi mo jókòó kò sínú ọ̀rọ̀ ọ̀fàara.